Bẹ́ẹ̀ni, ọ̀làjú ti gba ayé kan, gbogbo nǹkan ti wá yàtọ̀ pátápátá. Ṣé ẹ rí ní ìpele àmọ̀ràn ní àjẹ́ yìí? Òun ni mo fẹ́, màá yára bá wa sọ, ó kẹnu gidi gan o, kódà odidi ètò kan ni, ṣùgbọ́n ẹ kàn jẹ́ kí n mẹ́nu lé, ẹ jẹ́ mẹ́nu lé. Nítorí wípé, ó ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà, léyìí tó dẹ̀ máa ń já sí àbámọ̀ fún ẹlòmíì. Kí náà ni wípé, ohun tí mo fẹ́ sọ ni wípé, ta bá ń ṣọ̀rẹ́, bó ṣe wà lọ́kùnrin, bẹ́ẹ̀ ló wà lóbìnrin. Mo ti rí ọwọ́ yín ẹ̀yìn tí ẹ̀yìn kí mi lójú òpó Facebook, màá kí yín, ń bọ̀. Bó ṣe wà lọ́rẹ̀ lọ́kùnrin, bẹ́ẹ̀ lọ́rẹ̀ obìnrin náà dẹ̀ wà. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ bá wa sọ yìí, ó common dáadáa, ó wọ́pọ̀ láàrin àwa obìnrin síra wọn. Mo pè ní ta bá ń ṣọ̀rẹ́, ṣé rí ta bá ń ṣe ọ̀rẹ́, ẹ jẹ́ ká máa fi ààyè ọjọ́ kan jàálẹ̀ o. Ẹ jẹ́ ká máa fi kíni, ààyè ọjọ́ kan ìjà, torí wípé àmọ́lẹ̀ tó lè mọ́ lọ́la, àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀, àríyànjiyàn ó lè fa ìjà láàrin àwọn ọ̀rẹ́ méjì tó nípọn. Bí ká gbára wa lámọ̀ràn pé ọ̀rẹ́ báyìí ni ò bá dé ṣe, ní kò fi mílẹ̀ mi lè ṣe bẹ́ẹ̀, òun náà nǹkan ó lè fa ìjà láàrin ọ̀rẹ́ méjèèjì bó ṣe wù kán nípọn tó. Owó nǹkan ṣe mo ti sọ owó lẹ́ẹ̀kan. Ẹ wò, Yorùbá lọ, wọ́n bọ̀, wọ́n lówó gan ni ń bojú ọ̀rẹ́ jẹ́. Òun náà ó lè fa ìjà lójijì láìrò rárá àti rárá láàrin àwọn ọ̀rẹ́ méjì. Táwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé wọ́n dẹ̀ jọ máa wà nǹkó, wọ́n jọ máa ń jẹ ni o, wọ́n jọ máa ń mu ni o, wọ́n jọ máa ń lọlé ara wọn ni o. Kódà aṣọ tẹ bá ti rí lọ́rùn ìyá alágbájá, òun náà lẹ́ẹ̀rí lọ́rùn ìyá tẹ̀mẹ̀dùn, òtítọ́ ni bẹ́ẹ̀ náà ni. Mo wá fẹ́ kẹ́gbọ́n kinní kan, ṣé ẹ rí tí ọ̀rẹ́ méjì bá wà, eléyìí tó jẹ́ pé ó máa ń fẹ́ mọ̀ dáadáa nípa èkejì ẹ̀, irú wọn ló burú jù. Nítorí pé kíni, ó fẹ́ mọ̀ nípa ẹnìkejì ẹ̀, kò fẹ́ kí nǹkan kan bò, bóyá nǹkan kan lọ̀rẹ́ ṣe, bóyá ọ̀rẹ́ ẹ̀ lọ́bì kan kò sọ fún, o dẹ̀ wá lè sọ fún mi pé o fẹ́ lọ́bì báyìí, ó ga o, kí ló ṣẹlẹ̀ tó lè sọ, kinní kan, kinní kan. O lè gbarata, o lè máa bínú. Òun náà, a wá máa ṣe ìṣe wípé ọ̀rẹ́ yìí pé òun fẹ́ràn ẹ̀. Léyìí tó dẹ̀ jẹ́ pé nínú àṣírí ẹ̀ mẹ́rin tó ní, a rọra sọ ẹyọ kan péré fún irúfẹ́ ọ̀rẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Ọ̀rẹ́ tó dẹ̀ ń sọ àṣírí ẹyọ kan fún nínú mẹ́rin, ìyẹn gbogbo tiẹ̀ pátápátá, a kàn tún dàálẹ̀ fún ni. Kò yé wa. Ṣé wá rírú àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé kò sí nǹkan tó bá tẹ bá jọ wà lójú ọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀jọ́ ẹjọ́ ń jẹ ẹjọ́ mẹjọ́ ń ṣe bí tọmọ tìyá, àwọn èèyàn jọ ń rin yín papọ̀. Irúfẹ́ àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà kò sí nǹkan tó nílé fẹ́ fún yín o. Kódà kó ra aṣọ bó ti wù káṣọ yẹn wọ́n tó, ó lè ní ọ̀rẹ́ já jọ pin já jọ ran àǹkárá ni ọ̀pá mẹ́fà, já pin ní mẹ́ta mẹ́ta ká fi nǹkan kun. Télè kan náà gan tiẹ̀ lè bá wa ran gan kó yọ síra wọn. Lọ́pọ̀ ìgbà kẹ̀dẹ̀rẹ́, ó lè jẹ́ pé bóyá ó rí pé onílò owó kan, pé onílò owó, bóyá òun wá ní owó yẹn dání, ó lè ní ọ̀rẹ́ jẹ́ ń fi bò ẹ́ láṣìírí, kí ló dé, kí ló wà níbẹ̀ tí ò ti bẹ̀ kúrò, jẹ́ kí n fi owó yìí, jẹ́ kí n fi bò ẹ́ ní àṣírí, jẹ́ kí n yẹ ẹ, ibi tó bá dẹ̀ ti sáré lò tán pápápá, wá dẹ̀ ṣe kíni, wá dá padà. Irú àwọn ọ̀rẹ́ tí mò ń sọ̀rọ̀ nípa àwọn yìí, àwọn náà máa gbáwájú, àwọn náà máa gbẹ̀yìn, ìwọ gan wàá ti wá kó gbogbo ọkàn ẹ lé wọn gẹ́gẹ́ bí èèyàn, wàá ti wò pé ẹ̀dánilágbájá, in fact èèyàn gidi ni. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ìdí tí ọ̀pọ̀ nínú irúfẹ́ àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ tó fi máa ń hùwà bí eléyìí ni wípé ọjọ́ kan ọjà ń bọ̀. Ṣé rí tọ́jọ́ kan ìjà bá ti wá dé, kì í ṣe gbogbo wọn o, ṣùgbọ́n ó wọ́pọ̀ púpọ̀ láàrin obìnrin. Àwọn ọkùnrin kọ̀ọ̀kan náà máa ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ta bá ń sọ̀rọ̀, àwa obìnrin náà ni kókó, àwa obìnrin náà ni pàtàkì. Léyìí tó jẹ́ pé tí ìjà bá fi lè ṣẹlẹ̀ pẹ́rẹ́, gbogbo ayé ló máa mọrú ore tí ọ̀rẹ́ kìíní tó ti ṣe ọ̀rẹ́ kejì ẹ̀ o. A bẹ̀rẹ̀ ẹ̀blẹ̀blẹ̀blẹ̀blẹ̀blẹ̀, òun ṣèbó òun lòun yẹ lówó níjọ́ kìíní àná, ṣèbó ṣe kinní kan, ṣèbó òun lòun ṣe bí eléyìí, òun lòun ṣe tọ̀hún, ó kó jẹ́ pohun, ó já tahun, ó jẹ́ yọhún, ó ṣe kí, á dàbulẹ̀. Léyìí tó jẹ́ pé
ọpọ ni labele gan ti ore keji yi to ti se fun gan o po ju ele to hun pariwo sita gbogbo awon asiri boya ti wo so fun o le je nipa toko o le je nipa ti se o le je nipa tawon o le je nipa ti gbo e ni gbogbo on to ba sa ta ba sa pe ni asiri ti wo ti fi si lowo to ti so fun gbogbo e patapata ni o bo tu sita ah ironu a wa ba e laarin opo ero lo de ti ma so o ko se pe boya yo tek so o mm o tori ogongo to ma fi won se sin tete ori mu won lo ma nge o ni mo se nje ko ye gbogbo eda alaye to n gbo mi laajin yi wi pe te ba fe si ore e ma faye jokan jale ninu oro merin te ba ni lokan e so yo kan e ko meta yoku e se kini e fi pamo ko de yo kan te fe so yen gan to ba se se ke tun pin eyan wa eyan o de tun si itumo ni pe eyan gidi so won eyan gidi so won te ba re lomi to n gbaruku ti yin to sa nsumo yin to nsumo yin iro ni o o fe mo asiri yin ni sugbon te yin na ba ti wa tura ale abi tenu yin ba ti loose te ba ti le je ko ke ba ti ah bayi ni ah bi mo se business mi re ibi ti mo tin rowo ti mo fi yira won lele ye kini kan bi mo se nje lele bi mo se mu opelope egbon mi kan to ran mi lowo owo bayi ni mo ya ti mo yi fi yi ise igba kan awo kan opelope eyan bayi lo ran mi lowo lenu ise ewo mo le ro po ye yin ju bi mo tin so lo te ba tin sore ani ke ma sore ore to si ngbe ni wa o ore to nla ni wa o ore to ran ni lowo o wa o te de ni gbon kokon lenu koda ke jaju be lo sugbon te ba ko ore 100 sile mi ro pe le ri mewa to je ore gidi to de je pe boya e o ran yin lowo abi te jo ran yin lowo ti ede ayede a wa sele laarin yin ti o ni pariwo sita ti o ni je ki gbogbo aye mo aboro to fun omoluabi o to ba ti denu e adi ojiji mi ni e ma sore o ore da o ai mo ye ore to ti gbo ore de lu oyinbo ai mo ye ore to je po ti ran ore e lowo e ma te ba ri moto mi won ko la ore si ai ti e mo ye awon ore wa sugbon aye ti di bekebeke awon eyan nu aye ati so aye din ti o ye kaye di ko si nta ati faye pe tan fun di eye nko te ba sa ti nse ore ore da lati se ore dun ore bi omo iya wa o te ba sa ti nse ore yen e ma gbagbe wi pe so die fi pupo pamo e ma je ki ye so pe ah ko sasiri mi tore mi o mo ko si nkan ti mo ma ri ti mi so anything to ba ti sele bayi ore mi ni mo ma kokko pe eh e se kini e jara yin mo kiyin o oju oni ti yin mo lero po ye yin tore ba tun mo asiri yin ju o le fa ku ojiji agaga toro ba je mo towo e mo wi pe toro ba je mo ti towo ore to je wi pe to je po o ti mo gbogbo e bo se nlo bo se nlo bo se nlo bo se nlo ni live yin ati mu yin re ko se kini ko nira ko soro e wo lagbaro ba mi o ki ani se ore mu a de ni sise o splash fm na npe bi alaborun loruko eto princess adenike olowo kirin loruko temi e je ki se bi eleyi na ka wa lo si ipele keji to kan ani lati ma se gbogbo e papapa tori ta o ba se be se ri ojo yi ko duro kankan ere tete ni mo nbo.

0: bẹ̀rẹ̀ ariwo pé kò sí tó jọ́ o ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ òun jẹ dídí kò ní jẹ́ kó jẹ bíbọ̀ kó tó rọ́mọ bí ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ òun pa bí ọmọ àti bímọ ọlọ́run àpapàǹdodo torí ẹ̀yin èèyàn bẹ ṣe máa ń bẹ̀rẹ̀ rèé o oníṣẹ́ ti jẹ́ fóun o ìgbẹ́ ó ní níyà ìbẹ̀rẹ̀ ariwo ó ní ìkejì wọn tó jẹ́ twin sister wọn làwọn tún lọ bá ènìyàn ní ẹ ṣe sùúrù a ṣe márèjì búburú ò ní ṣẹlẹ̀ ó ní bí ìyá yìí bó ṣe gbáyà kejì wọn nìyẹn pé wo òun ó fo ṣàbejì òun ó fi wọn lépè òun ó fi gégun fún ọ ṣé wọn ló bímọ ni sóò bí tiẹ ni òun ló mọ òun ò ṣègbéyàwó alárùwò kínní kan ó ní ni mọ́mì kejì yẹn máa ń sọ pé bọ̀ ó mọ̀ pé ọmọ rẹ ò ṣègbéyàwó alárùwò ebo wà ń bí ngbà tí wọ́n ń ṣe kínní ngbà tán ṣe introduction ṣé èyí náà ṣe ìdájọ́ ni ìgbà tán ti dá oṣù mẹ́ta yẹn ṣe bí gbà yẹn ló yẹ ó ti lọ lé aládùúrà tó lọ tó ṣẹ̀ṣẹ̀ wá lọ lókun bí oṣù kan nísìn wọn lo ni bo rárá o ìṣẹ́ṣẹ́ ń ṣe jíṣẹ́ fóun ni o ìgbà kan àwo kan ọ̀dọ́mọkùnrin ní orí ọ̀rọ̀ yìí ni ó ní àwọn fámìlì tó ń wá ní lá kò sí tí ó ṣẹlẹ̀ báwọn ti ṣe plan ìgbéyàwó yìí táwọn ti ṣe fẹ́ ṣe táwọn ó pè lére táwọn ó gba ọ́ọ̀lù táwọn ti mú aṣọ táwọn ṣe gbogbo ẹ̀ báwọn ṣe fẹ́ ṣe é nù kò sí búburú kan tí ó tẹ̀yìn ẹ̀ jáde ó ní bẹ́ẹ̀ níyà ìyàwó ní òun ó pariwo yín òun ó kígbe yín fún gbogbo àgbáyé kẹ mọ́ pọ ọmọ mọ́hún lọ́wọ́ àlóhun ọmọ òun ò ṣègbè ìyàwó alárùwò egberegbere egba ó ní bí gbogbo ẹ̀ pé bí ó ṣáà ṣe ń dàlúra wọn lélẹ̀ pé ní báyìí ṣe ń sọ̀rọ̀ yìí wọn tí ì rí ojútùú sí ọ̀rọ̀ yìí o pé nítorí ìdí èyí ńkọ́ ẹ̀yin bàbá bàbá yẹn màmá màmá ò nílò àmọ̀ràn yín o kí ni nǹkan tí ẹ fẹ́ kí òun ó ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró ìgbà déètì tán mú oṣù kò bí oṣù kan pé lòún ṣe wá wò pé ṣé òun ò ní sọ̀rọ̀ yìí fún gbogbo àwọn èèyàn òun bí eléyìí kẹ lè fún òun ní àmọ̀ràn ẹ dákun ibi tọ̀rọ̀ dé dúró ìyá ìyàwó nílá òun ti jáde wọ́n ní kọ́ ọmọ ọmọ ṣègbéyàwó alárùwò bó tilẹ̀ jẹ́ pé kò nífẹ̀ẹ́ sí látìlẹ̀ náà tẹ́lẹ̀ ọmọ sì sọ àwọn fámìlì ọkọ ní kò sí tí ó ṣẹlẹ̀ àwọn ó ṣe kí ni o àwọn ó ṣe ìgbéyàwó eléyìí pé kò sí ẹ ló ẹ ń tó ń bẹ lójú òpó ń bí ẹ ló sá ẹ ló yẹ sá bẹ́ẹ̀ ni bàbá àmì àmì àmì àmì ọlọ́run ọba àmì àmì ẹ ṣe bàbá àmì ọlọ́run mo dúpẹ́ bàmí alhaji bello láti yànnà ọfà thank you so much bàbá splash fm náà pé bí alábọ́run ni orúkọ ètò bẹ́ẹ̀ ni 07069493000 bẹ́ẹ̀ ni ọ̀hún ojú òpó tó wọkú ló wa níbí rèé bẹ́ẹ̀ ni ẹ bá wa fún ọ̀dọ́mọkùnrin ní àmọ̀ràn níbi tọ́rọ̀ dé dúró kí ni nǹkan tí ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ̀yìn tí ẹ wà lójú òpó ń bí ẹ̀lọ́ ẹni tó wà ń bí. ẹ̀lọ́ sá bami ẹ ṣeun gan ni sá ẹ kú àtàárọ̀ àmì ọlọ́run ọba bẹ́ẹ̀ ni sá. ó tún le koko ó tún lágbára ó sún wa o. ìbéèrè tó jinú.
1: torí òkè náà ọbẹ̀ ṣe yàwó ní ìsìn ọtìmọ́jọ́ yàwó sọ̀nà olómọ rẹ̀ ṣe yàwó alárùn
0: àbí
1: kí ọmọ ìlú fẹ́ fi ṣìkà fún ni àbí ìkórìíra tó ṣàkórìíra sí bọ̀bọ́ ẹ̀ṣẹ̀ wúgan ni bọ̀bọ́ yìí ṣe
0: láti ilé
1: ibo náà ti mọra rí àbọ̀ ti pàdé láyé tán wá tẹ́lẹ̀ ni torí èmi ò mọrú eléyìí o ṣe wá rí bí ọ̀rọ̀ ṣe rí ni
0: bẹ́ẹ̀ ni sà
1: èmi bá wù yí pé nígbà táwọn mọ̀lẹ́bí ọkọ táwọn náà ti yarí pé rárá o báwọn ṣe làálẹ̀ o
0: ẹ̀ẹ́dẹ̀
1: sí yẹ kó rí torí ìdí ni pé ìkórìíra tí òun ti ń fi sọ̀rọ̀ láti lè
0: kò
1: lè jẹ́ kí wọ́n gbà se mo pe to ba pe boyo jo un se afaramu etele soro lori e lo to ba te wa pada wa jadi wa ba gba e jo mi o ni ta o
0: tabi
1: wa wa boyo tori ni
0: be ni
1: o ti lo mu fe lati
0: lati le
1: se wa boro se wa ri
0: ni
1: pa to ja se pe inu awon obi okunrin na
0: ni
1: dun si pe ko mo fe ya ko wa di pe won wa ru kiri
0: mo
1: se pe awon gan funra awon awon na ati jadi si ti won ri pe ona ni pe ko si wa na nbe emi o ba so wi pe ki won te si waju
0: gbogbo
1: isi ya yen lamba na ni ya yen mu
0: to n pariwo kiri
1: lamba ni ya kon wa ri nkan to kan wa nbe
0: ni
1: se mo pe ile aye yi
0: pe
1: teyan ba ri
0: ona
1: ni yo mo sele fe da
0: Hello, ẹni tó ń bẹ lójú òpó ti bí?
2: Hello,
0: sir. Ìdájí ni sir. Ètò ni sir. Yes, sir. Lójú tẹ fi wo, sir. Lójú tẹ fi wo, sir. Bọ̀ ṣẹ́ yín ò rò pé ìyá yìí gangan ni ó kàn pó kàn rò lórí. Ṣé mọ̀ pé kò wulẹ̀ nífẹ̀ẹ́ sọ́dọ̀ ọmọkùnrin láti lẹ̀? Ṣé ojú òpó yẹn rebete o, tí ò bá dẹ bóyá káàdì wọn dẹ̀ ló tán ni, adẹ̀ ń gbádùn ọ̀rọ̀ ọgbọ́n tó wà ní ẹnu wọn. Alábọ́run lórúkọ ètò Splash FM ni a wà níbí. Ẹ̀wò ẹ jẹ́ kí ẹ̀wò ọ̀rọ̀ yìí ń bọ̀. Ẹ̀lò ẹni tó wà lójú òpó ń bí. Ẹ̀lò sà. Yes, sir, bàbá mi.
1: Ó lè tẹ́tẹ́ wọ́n fẹ́ mú orí ọkọ ọmọ rẹ̀ mára ọmọ ìjọ ọmọ fálẹ́ yìí ẹ̀ má.
0: Ó
1: jọ máa gba wájú kọ́ máa gbẹ̀yìn báhùn. Ọmọ ìjà ọmọ rẹ̀ ti kó lóko pé kò ní rọkọ ní. Àbí òjé. Ìyẹn ọ̀rọ̀ rẹ̀ wà nìyẹn lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ àbá láyé ìsìn.
0: Ẹ ṣeun, mo dúpẹ́. God bless you, sir, bàbá. Ẹ wo. Ìlú gángan lọ̀rọ̀ ilé ayé tó bá ti kọjú sẹ́nìkan, ṣe bẹ́ẹ̀ á dẹ̀ kọjú sí akẹ́yìn sí ẹlòmíì. Ẹ wo àwọn ojú òpó tó wọlé kulu wa níbi 070. Ẹ jẹ́ kí n gbé ìpè yìí ná. Hello, ẹni tó wà lójú òpó ń bí?
3: Ẹ káàárọ̀,
0: sir. Àmì Ọlọ́run, orúkọ yìí sáà, ibi tẹ́gbẹ́ ti ń pè. Bàmí Fẹ́mi, ẹ máa kújọ́ mẹ́ta. Ṣàlàáfíà ni gbogbo ilé ń kọ́ sà. Ẹ ṣeun. Àlàáfíà, ẹ ṣeun. Láti ilẹ̀. Ojú rẹ̀. Hello?
3: Hello, ma.
0: Mo ń gbọ́ yín, sà.
3: Wọ́n ní kí wọ́n wá bá
0: dé. Wọ́n ti lọ. Bẹ́ẹ̀ni. Ìyá ní tó bá jẹ́ pé wọ́n fẹ́ fẹ́ ra wọn kò sí tó jọ má ruwo pé gbogbo tán bá fẹ́ ṣe kan ti dáná lọ́wọ́ kíkálukú ká ẹbí méjèèjì kan kálukú dáná kan pàdé ní rẹ́gísítírì àwọn àlejò wọn kan ti bẹ̀ fún wọn lóúnjẹ ó tán kọ́kọ́ máa bá yàwó relé kíyàwó máa bọ́kọ relé. Okay, kí wá làmọ̀ràn yín fún ọ̀dọ́mọkùnrin gẹ́gẹ́ bí olólùfẹ́ ètò yìí. Ó kún gbọ́ wa ẹ sọ last week tó lòun ò lè gbọ́ wa òun ni mi ìfẹ́ ká sọ torí mi ìfẹ́ máa ṣe recording pé kí n máa forward ẹ̀ sí bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí òun náà jókòó kò náà ò sùn báwa náà ò ṣe sùn lòun náà ò sùn ibo ló lọ̀rọ̀. Again. Ẹ ti sọ bẹ́ẹ̀ thank you so much Mr. Femi. Ẹ ṣe sà ojú òpin yẹn dẹ̀ wà níbi tó ní tó ẹni tó kọ̀ wọlé ẹ̀dá ọ̀pẹ má bínú mo ti ẹ̀fẹ́ gbé náà ni o fúnrara ìlú kọ̀ tún dẹ̀ dùn mí. Splash FM níbí kì í ṣe pé àmọ̀ràn tí Bra Femi mú wá ò da o ṣùgbọ́n níbi ọ̀rọ̀ dé dúró yẹn lọ o. Ẹ máa káàárọ̀ ma. Yes ma. Yàntí Kẹ́ni ẹ káàárọ̀ ma. Yes ma. Lójú tẹ fi wo. Torí àwọn fámìlì ọ̀dọ́mọkùnrin sìn wọ́n ní kò sí nǹkan kan. Wọ́n ní àwọn pé àwọn máa pariwo ń tàwọn. Ẹni tí ó fún wọn lọ́mọ lòun ò pariwo. Àmì àmì. Ẹ ṣe mà dádì mi ń kọ́ bẹ̀. Ìyá ọ̀dà ẹ bá mi kí wọn. Tẹ bá ṣàtìrẹ́ni tó ń bẹ bẹ́ẹ̀ mi fi búrẹ́dì ránṣẹ́ o. Thank you so much. Ẹ ṣe àti Kẹ́hìndé láti gbọ́ rárá àwọn olólùfẹ́ ètò wa yìí rèé. Ẹ ṣe gan ni. Alábọ́run lórúkọ ètò ọ̀dọ́langba lọ́kùnrin ẹ̀ rí pé ọ̀rọ̀ yẹn ó rí bákan bákan. Àwọn fámìlì ọkọ wọn ní kò sí tí ó ṣẹlẹ̀ àwọn fẹ́ fa wẹ́dìn ni. Ṣùgbọ́n ìyá ìyàwó ní kò sí tọ́jọ́. Hello ẹni tó wà ń bí. Ẹ máa káàárọ̀ sá. Bàbá mi mo mọ̀ pé ẹ fẹ́ pariwo àjìnlá wa ṣé ẹ kàn lè rọra bá mi raise voice yín yẹn díẹ̀ sá. Okay ó sì bẹ́ tà báyìí sá. Ẹni. Àmì ìyá ọ̀dà ẹ ṣeun sà. agidi náà ni mo fi ń gbọ́ ohun tí bàbá mi yìí ń sọ díẹ̀ díẹ̀ mo mọ̀ pé wọn fẹ́ pariwo sókè púpọ̀ jù ni wọ́n pè wá lọ́sẹ̀ tó kọjá náà ẹ̀ṣẹ̀ gan ni mo kì í gan ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ lọ ẹni tó wà lójú òpó ń bí. Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni bàbá mi ẹ ṣeun èmi náà ti sọ pé bóyá toró jẹ́ bíi àjìní ọ̀sẹ̀ tó kọjá náà wọ́n pè wá náà ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ìmòye dẹ̀ ń bẹ lẹ́nu wọn. Splash FM náà ń pe bí alábọ́run lórúkọ ètò 0706949 3000 bẹ́ẹ̀ni fún ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ pè ẹ wá wò pé ojú òpó wo ni wọ́n ń pè sí ẹ̀yin náà fẹ́ pè láti lè fún ọ̀dọ́ yìí ní àmọ̀ràn ó dẹ̀ nílò àmọ̀ràn wa o àwa ló fi ṣèyá àwa ló fi ṣe bíbá ẹ̀lọ́ ẹni tó wà ń bẹ̀. Ẹ káàárọ̀ sà.
4: Olúwa ti mi lẹ́yìn lórúkọ
0: mi. Thank you sà láti bo.
4: Láti Olólà.
0: Dádì ẹjọ́ sà ẹ̀kan lè rọra bá mi sún díẹ̀ kúrò níbi tẹ wà yẹn sà.
4: Okay, all right.
0: Thank you sà.
4: Mọ mi
0: báyìí. Yeah, okay.
4: Bẹ́ẹ̀ ṣe bá obìnrin ló bà lọ́mọ. Ó yẹ kí bàbá ọmọ obìnrin yẹn ó yẹ kó ti pèyàwó ẹ̀ dógù láti bẹ̀rẹ̀. Ó bèrè lọ́wọ́ ẹ̀ kí ló rí kí ni ìwà tó ọmọkùnrin yìí ní tí ò dáa. Kó ti mọ̀ láti bẹ̀rẹ̀ kó ń ṣègbà tó ku oṣù kan tán yìí. Because tó ń bá lọ tìrìbọ̀ tínú obìnrin yìí ò dẹ̀ dùn. Ọmọkùnrin máa ní wàhálà. Ó máa ní wàhálà. Obìnrin tínú ẹ̀ ò dùn sí kinní yìí láti bẹ̀rẹ̀ pẹpẹ. Láti ìwọ̀ tí ń lọ bẹ̀. Ó fara balẹ̀ ọmọkùnrin yìí. Mi ò fẹ́ kó fẹ́. Ọmọbìnrin gan fúnra ra ẹ̀. Iṣẹ́ tó yẹ kó ṣe níbẹ̀rẹ̀ pẹpẹ kó ṣe. Kò já ẹ̀. Kó bèrè lọ́wọ́ ẹ̀. Màmá
0: kí ló dé?
4: Kí ni ẹ sọ fún mi ẹ ṣàlàyé fún mi? Mi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. Ó ti tẹ̀yà ẹ̀ ní ìyá ẹ̀ àti sọ fún nǹkan báyìí nǹkan báyìí. Because tọ́mọkùnrin bá lọ ṣe bẹ́ẹ̀ tó lọ fẹ́ obìnrin yìí. Tíyà ẹ̀ tínú ẹ̀ ò dùn sí. Ọlọ́pàá ẹ̀jẹ̀ kò ní problem. Àwọn fámìlì ọkọ̀ gan fúnra ra wọn. Bọ́lú lọ kàn. Bàbá babaláwo bá lọ lé aládùúgbò ara bá ń ṣe kán lọ wò kán ní gbogbo kò sí wàhálà kò sí wàhálà. Tíyà bá kú wàhálà wà kí máa fẹ́ ṣe. Fún wàhálà sọ̀rọ̀ ọmọ wọn náà. Tí ìyá bá ṣe gbà pé kán má ṣe láláruwo. Kí wọn kan lọ bá wá aṣá àlẹ́ nìkan wọn ní kì í burú títí kó má bẹ̀ẹ̀ nìkan mọ́yọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Bí ọkàn tí ìyá yẹn á sọ ọ̀tọ̀ fún. Tó ń sọ fún wọn pé fine ẹ má ṣe láláruwo but kò sí wàhálà. Ẹ má jẹ́ kán ṣe láláruwo kán rọra ṣe bí ìyá ṣe sọ. Ṣé ìyá kọ́ ló lọmọ ni? Ìyá ló lọmọ. Ó kàn fẹ́ tí ọmọkùnrin yẹn sínú wàhálà ni. Tó bá tilẹ̀ tán bàbá ò ní lè gbé. Tó bẹ́tà kí wọ́n wá yàn tó súnmọ́ obìnrin yẹn. Kó ẹnu kan béèrè lọ́wọ́ ẹ̀ pé kí
0: ni. Kí ló dé gangan?
4: Ọmọkùnrin yẹn má lọ ní wàhálà lọ́jọ́ iwájú.
0: Lọ́jọ́ iwájú. Thank you so much, Daddy. Ẹ ṣe gan ni. Orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá mi.
4: Olúwa tì mí lẹ́yìn olúbọ̀dù.
0: Ẹ ṣe bàbá. Dàdí Olúwa tì mí lẹ́yìn. God bless you, sir. Ọlọ́gbọ́n onímọ̀ níye lájọ ń ta lórí nìkànnì Splash FM. Ẹ̀rí torí ìlú gángan lọ̀rọ̀ lé ayé tó bá kọjú sẹ́nìkan á tún ṣe bí atúnkẹ̀yìn sẹ́lòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé báyìí ni báyìí ni. Ẹ jẹ́ ká tún gbọ́ èrò ọkàn ẹni tó ń wà lójú òpó. Ẹ̀lọ́ ẹni tó wà ń bí. Ẹ̀lọ́. Àtàárọ̀ ní bá mi ẹ ṣeun sà.
5: Mo méjì ni mo fẹ́ sọ.
0: Yẹ sà.
5: Èmi náà àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Àgbàdo wọn kí ní kọ́là gbọ́ tó.
0: Tó dáadáa.
5: Àwọn tó ń sọ. Àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ. Bólú kejì rèé. Gbogbo èmi ni mo ní nǹkan mi. Mi jẹ́ ẹnìkan ọkọ̀
0: wa. Àmì Ọlọ́run ọba.
5: Alákùnrin yẹn tó bá kojú sí ọ. Tó bá kọ̀yìn sí ọ̀ tó bá kú wọlé kan kó o tẹ̀gbọ́ ara rẹ̀ pa.
0: Ami. E seun baba. God bless you, sir. Ah. Hey, e je kin tun gbe ipele yi o. Ati fe kuro ni ipele yi ka le sare mu ipele eyo kan to ku. Hello, en to wa nbi. Beni. Ami. Okay. Ona ngbo wa. Beni. Ami. Ami. Okay. Ami. Beni. Ajo ni ajo lomo ni. Ami. Okay, eshe. Ah. Eshe un baba mi Alhaji Bello. Ah, nitori ijoba asiko ka le mu ipe ah ipe yi. E leyin ipele yi e dakun. A sare lo pele keta. A gbodo soro arabirin kan nisin laipe. Hello sir, hello ma. Yes sir. Hello sir, ba mi gbon soke die sir, awon ara ile lawon ogbo awon eyan. Mo de mo pe most people fe pariwo ni. Eshe ba mi. Eshe un sa. Any? Okay. Okay, Eshiun. Mo dupe, God bless you, sir. Ah, ti a tun ma le gbe ipele yi bayi o. Hello. Hello.
6: Ekaro.
0: Ekaro sa o.
6: Mr. Akim lati gbo.
0: Eh, ya ti e wa gbo yin dada sa. Hello, sir.
6: Mr. Akim lati gbo.
0: Ah, yes, sir, Bami. Olorun lo nto, sir. Mo dupe. Yo toro ti lohun o pariwo won faye. Yo se pa lo wi yen. Ese. Bo la won family ohun, sa o la won family ohun so pe awon ti jade pe iro ni pe ko si nkan kan nbe. Shem. Ami, ami, ami. Ami, thank you, sir. Eshe ba mi. Odupe. Ojo ni yin ti sa lagbara ba mi oke. ah e wo mi ni lo re fe lati gbe ipi kankan mo ni pele na je kin kokko se oju opo ipana ehe ah ni pele ko to da laborun yi e se o oni ose olobe se ni pele modupe fun amu aran lokan ojo kan bo se ri gan na ni kaluku se so yen ko se ni to soro ti o soro en ton ni ko fe en ti o fe o to ni en ton ni ko tesi oro iya o to ni o eni ko n ja wade nibi toro ti e ti de duro yi iya de ti so pe ton ba ti fe ton ba ti se n tohun so ohun o pari won faye se e ti e de mo pe gege bi eyan kan se so lekan nigba ti iya yi ti le so oro ijade pe omo won o se gbe yawo alaruwo se e fe ko ma je didi ko to je bibo ko to bimo ni se fe po mo fohun ni se fe se kini kan ni igba kan awo kan yen se mo pe awon oro ta n so jade lenu lopo igbagan ase ti n gun baye n so yen eh awon oro ta n so nigba mi ba se n so bo se n wa even ko je pe aro ko je pe ahun se mo pe ase ti n gun ni o le je pe latara korira ti mama e to korira odomokunrin amodi to fi korira ko so bo riri nbi kan o se mo pe awon eyan kan kan wa won kan dede ri yan gbe mi kan sa like ki lo se fun won am ma bi ki lo se fun ko se nkan kan fun mi ah mo hate e ju gbe lo mi ti like ra ra ra ra hm se ko ma wa be o le je pe mama yin wo pe ke se ru omo ti pe ko kin se ru eni to wu ohun ki omo ohun ko fe lo mu wale lopo igba o ma nwa be dada ko je pe a kan ma wo pe ko se ru fe eni ti mo fe jare ni eni to mu wa eyi le eyi lasan o le fa ikorira lopo igba tori pe kini eni to fe ko on lo mo e mu wale o de ti gbagbe pe ki se pe boya oro pe eni tawon fe ko lọmọ mu wale bi o se ki omo ko ti ni bujoko ayo ati bujoko iduna se ri ni bi ti oro de duro arakunrin emi ba ni ko pada tun lo ba ibeji iya ayawo afesona e pada lo ba won to ba pada lo ba won wa ni pe kan be bere pe kini iya yawo yi kina fe o yi ni nkan ti mama yi fe ton ti o ti jeyo o yi ni nkan ton fe pe kan be bere kina fe ton ba wa pada bere ti ya ba ni ko si kan ma se talalaruwo de ina ni boya emi ba wa ni ke ma pada se talalariwo de o te ba wa pada se ta lalaruwode ti gbeyawo yin ba podo kan e se ye anniversary te ba bimo e fa e pa mo lu ko sin ti fin se ni tori or obirin pelu ru awon kan bi eleyi o ma nla gbara oju oni ti wa labi akosobo ti ukori sugbon na ki ikeji mommy yen kan si lo ba won pe ki gan lo fe gan kini bi won nu gan ki gan na fe boyo de ti len ton be fomo won fun boya bi olowo kan ti o ma lo moto nla kan na fe ko mo won fe ni won sa de le soro amo tan ba wa ti soro e rora se gbe yawo kekere bon se ni ke se yen so te ba rora se be yen ile oko won le lo be kan lo fa boya o ile baba oko ile babe kan ke lo din te ba fe dale e dana e ko ra yin jo se n te ba fe se nbe mo lero po da pe yen si tun o beta die be yen e seun ni pele akoko ni ose olobe se gbogbo awa ti adijo fife je oju oni ti wa ma mu pele akeji eje wo time wow a si le sare ri so a le sare ri so mo nbo eje ki n se bi eleyi na mo nbo na.

0: ṣàrànrí mọ́ pé ibi tọ́rọ̀ dé dúró tó bá ti jẹ́ pé o ṣì lọ́kọ̀ fẹ́ o fẹ́ fẹ́ o ṣì ń fẹ́ ọkọ rẹ lọ ẹjọ́ mọ́ ṣayé yín wọ́n bá lè yín kúrò bá kẹ́rù yín ní òjò ọlọ́run ó wò ó ohun tẹ báyìí rí ohun tó bá yìí dé báyìí àlàáfíà ni pé ṣùgbọ́n tó bá jẹ́ pé o ti ṣetán láti filẹ̀ tó fẹ́ dẹ́gbẹ́ ayé ẹ gbé lọ́tún kò sí wàhálà àwọn ṣetán láti ràn ọ́ lọ́wọ́ àwọn ò gbalé fún ẹ àwọn ò tún fún ẹ lówó kún business yẹ tí ó tún fi máa tẹ̀síwájú. Ọ̀dọ́mọ arábìnrin ní òun wá wò pé ṣé òun ò wá òun náà ó wá di single mother ni pé ṣé òun náà ó wá di ṣé òun á ṣẹ̀ṣẹ̀ tún wá máa wọ ọkọ míì tóun máa fẹ́ ni ó lóun ò understand ó nínú òun ò dùn rárá ó ní kí n dákun kí n jẹ́ káwọn ọmọ nàìjíríà kan gbà òun lámọ̀ràn ibi tọ́rọ̀ dé dúró yìí mo wá ní àwọn mọ̀lẹ́bí ọkọ ń kọ́ ó ní gbogbo wọn náà ó ní ọkọ òun jẹ́ni tó lágídí kì í gbàmọ̀ràn tó bá ti lóun fẹ́ ṣe ni ó ní gbogbo wọn náà tún ti sọ̀rọ̀ mo ní òkè mi tẹ̀ sọ fún pé ẹ wá owó ilé ti tọdún yìí lọ sí ọ̀dọ̀ wọn ó ní gbogbo wọn náà ó ní kọ́ lọ́n ṣàánú ó ní èèwo ni ó ní kò sí oníkálukú pẹ̀lú láìvu titi ẹ̀ jàre so fún ohun tí a fẹ́ gbà lámọ̀ràn lé lórí nìyẹn ẹ lóò ta ló wà ń bí.
1: ẹ ló mọ.
0: yẹ ló sà.
1: ẹ ṣe wọn tá n kàn ni o.
0: yẹ sà.
1: ṣé ẹ rí ojú tẹ̀mí fi wúrú ilé. èmi lérò yìí pé kí arábìnrin kan tiẹ̀ dáwọ́ dúró láti kódà bọ́nrẹ́ ni kó wọlé fún wọn. wọ́n dáwọ́ dúró láti san wọlé. torí ìgbà míì àwọn ọkùnrin míì tó bá ti ríro àǹfààní bẹ́ẹ̀ yẹn.
0: ojú òní tì yín láéláé.
1: tó bá ti dáwọ́ dúró bẹ́ẹ̀ yẹn. láńlọ́ọ̀dù jọ lé wọn kúrò. àmì tí mò ń sọ yé
0: yín. ó yé mi.
1: ó yàtọ̀ sí pé mo kẹ́rù jáde. kán jọ lé wọn kúrò lé.
0: kówó
1: ní kálukú ṣa ẹrù rẹ̀. lọ fi àǹtí síbi tí wọ́n bá lọ á sí bó jẹ́ tó mú ẹ̀kan. from there wọ́n wá ní gbadé fún bẹ́ẹ̀.
0: àbí
1: so in tèmi rò ti tèmi nìyẹn o tó tó bá tún sọ pé ó tún wá owó kò ní jẹ́ kó mọ́ kò ní jẹ́ kó ní kàn ṣe.
0: a máa kọ̀ntínú lọ́dọọdún ẹ ṣe bá mi torí pé ó ti dùn mọ́ wọ́n ti ń bọ́ sanwó lébọ̀ látọdún kẹta kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ ló jàre ẹni tó wà ń bí. yẹ sà bàbá mi ẹ ṣeun mo dúpẹ́. ó wá da pálẹ̀.
1: ọpọlọ wọn tí ò ṣí yẹn. tọ́ọ̀lẹ̀ ní ṣáìdọ̀ àpèyẹ fún fíṣẹ́ mẹ́ta mẹ́rin
0: mọ́. kókó ra wọn ní nàìjíríà tá a wà yìí. wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ.
1: fíṣẹ́ mẹ́ta mẹ́rin mọ́ tí wọ́n
0: ṣe yẹn
1: tí ò bá ṣe àwọn. ẹ̀ṣin. ẹ̀ṣin. ẹ̀ṣin. ẹ̀ṣin. ẹ̀ṣin.
0: ẹ̀ṣin. olagbara ẹ ṣe jàre. ok ẹ ṣe ó náà kó ń gbọ́ wa. thank you so much Mr. Femi láti UI I really appreciate ọ̀rọ̀ gbọ́n tó wà lẹ́nu yín. ó dà pé ìpè ẹyọ kan la máa lè gbé sí o. hello ẹjẹ bá mi ṣe ní pápápá. ó ti kù ṣẹ́jú méjì o. hello ẹ ṣeun bàbá mi. ẹ ṣe bàbá. àbí. ẹ ṣe thank you so much sir. mo dúpẹ́ ẹ wo ó ti kù ṣẹ́jú àlérò ọ̀fẹ́ láti ti gbé ìpè ẹyọ kan sí ẹ rí pé bàbá mi yẹn wọ́n rọra bá mi ṣe ní ṣókíṣókí ni e se gan ni ah o da e je kin se bayi na okay mo bo mo ri pipe yen na n wole lowo ni hello en to wa nbe hello sir baba mi e se gan ni sa o
2: okunrin yen alai lojudi
0: Oniyo.
2: Nigba ti ara le yawo ton ba yin sanwo odun ko.
0: Abi. Beni. E se mo dupe. E se sa. Thank you. Mo dupe ba mi. A dupe ah e wo ni ose olobe se lori ofe lati gbe ipe kokan mo nitori pe ago yen ti ko seju kan dondo bayi. E ta ma tata pin se lori eto. E se ngan ni. E wo awon yen ti e ti soro. Ko tun sin ti mo fe so le lori bi o bon se so yen. Iwo sa ti je ki ti landlord ba ti ni to ko ba je pon fun yin losu meji si won ba fun yin losu kan si gogo gba ti landlord ba ti ni to asiko ti to tesan wo e de ti kuna lati san o ya ebode nle iwo na rora sa iru re ko na sa ti e ehn abi mo to ba fe sele gangan gba yen ko wa sele oju oni ti wa oni ose olobe so gogo eyin te ba mi da se patapata e wo se ri osu tutu la jo wo lo kan yi o a jo wonu osu yi ni ola idunu atayo on rere gbogbo lo ma ba so de wa e ni damu labi akoso bo ti ukore e ni nikan saye o gbogbo ere gbogbo tokan yin fe olorun aba mi se fun yin o lagbara oba mi oke atunjo ni pade ayo ni ojo mejo ah princess adenike olowo kirin loruko ti mi alaborun loruko eto lati koni splash fm e wo osu october ominira olorun atu wa lara ara oni wa mo e lagbara oba mi oke orilede nigeria nko yo gba itura ni gbogbo ibikibi to ti ye lati le je ki ara ko tu gbogbo awa ta wa ninu re a ni ba won damu o a ni fi bi pade mo kiyin pe o dabo

0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Àkọ́bí ọmọ yín lónìí àwọn sáàmù méje tí mo máa pè lónìí. Gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti gbòmí tí Ọlọ́run bá ṣe ọ́ ní àkọ́bí, àbó jẹ́ ọ̀kan nínú àwọn tó bí àkọ́bí. Àwọn sáàmù tí wọ́n pè nínú ìpàdé tòní, ẹ̀yin ni sáàmù náà wà fún o. Ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀, ẹ sẹ́ndì ẹ̀ sáwọn ọmọ yín. Gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó ló ń fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ, agbára yẹn máa sọ agbára nù. Gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó ló ń fẹ́ gba bí àkọ́bí mú ọ, kó tó mú ìpinnu rẹ̀ ṣe, ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ, gbogbo kòtò tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ, gbogbo ọfà tí wọ́n ń ta nítorí àkọ́bí ọmọ rẹ, mami bẹ bá sàmí lónìí, gbogbo ìkójọpọ̀ wọn nítorí àkọ́bí ọmọ rẹ, lórúkọ Jésù ó yẹ kó máa bàjẹ́. Ewé táyé torí rẹ já, egbò táyé torí rẹ wà, àbẹ́là tí wọ́n torí rẹ rán níṣẹ́, bátú sẹ̀ndà ní kò fi ṣe. Gbogbo iṣẹ́ tí wọ́n rán nítorí rẹ, nítorí àkọ́bí rẹ, mami iṣẹ́ ẹ máa sàmí, iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday o ní ìpàdé soldier of Christ ní orí òkè No More War ní ìlú Apatere. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kú lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatere, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatere. Orí òkè No More War ní Lagelu, ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatere, ẹ ti dórí òkè, ẹ kàn bèrè bàbá AK 47, gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12, ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn wo borí ẹ̀, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Sáàmù alákọ̀ọ́kọ́ kí àkọ́bí ọmọ ka Psalm 1, Psalm 112 verse 1-3, Psalm 128. Ẹ jẹ́ kí gbogbo àkọ́bí máa ka Psalm 127. Ẹ jẹ́ kí wọ́n ka Psalm 20 verse 1-5. Ẹ jẹ́ kí gbogbo àkọ́bí ọmọ ka Psalm 5 verse 12. Ó dẹ̀ dá mi lójú pé bó o ṣe ń ka ogun àkọ́bí ọmọ rẹ dànù lórí rẹ. Nínú àdúrà tàná, mo ń sọ wípé tẹ́ ẹ bá rí àkọ́bí kan tó ṣàṣeyọrí, tí ọwọ́ rẹ gbé sókè ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ, kẹ́ ẹ lọ mọ̀ pé àwọn òbí rẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúà, wọ́n ti gun orí òkè, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára ni wọ́n ti ṣe, kó tó di pé ọ̀nà ńlá nítorí ti àkọ́bí. Ẹ wò ó sà, Jákọ́bù àti Ísọ̀, ìyá wọn gangan ló gbógun ti àkọ́bí. Ó ní Jákọ́bù, ìwọ lọ mú aṣọ ẹ̀gbọ́n rẹ wá, kó o wọ̀ ọ́, wọn ó ṣe gbàràdá fún ọ, wọn ó gbà á sì kí ẹ̀gbọ́n rẹ, wọn ó gbà á lé ọ lọ́wọ́. Matthew, bẹ́ẹ̀ ni ó ṣe o, wọ́n gba ògo lọ́wọ́ Ísọ̀, wọ́n gbé lé Jákọ́bù lọ́wọ́. Matthew, Ọlọ́run ò dá sí, Ọlọ́run ń wò wọ́n. Ísọ̀ ń ké, ó ń sunkún, ṣùgbọ́n ògo ti bọ́ sọ́wọ́ Jákọ́bù. Ta ló sàmí, mo gbàdúà, ògo àkọ́bí ti ń bẹ lọ́wọ́ rẹ, ayé ò ní gbà sọnù. Ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀, ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí. A máa ń pe kinní kan ní òru àkọ́bí. Òru àkọ́bí yẹn ẹ̀ẹ̀kan lọ́dún ni. Gbogbo èèyàn pátá, ohun tẹ́ ẹ máa ṣe ni pé ẹ gbé keg, empty keg, ẹ gbé wá sí orí òkè No More War, torí pé October 1 ńlá máa ń sí omi yẹn, a dẹ̀ sí. Ìṣòru ọjọ́ crossover, ìṣòru crossover, a ó jọ ṣe lórí òkè No More War. baba ti n pari a bo so October 1 iso oru meji na ni mami e ma mi se se wa ri awon omo yin yen akobi yin yen e mu photo re e ko nkan meji yi si leyin alakoko e ko anu elekeji e ko iranlowo anu ati iranlowo te ba dori oke gbolohun keta te ma ko pelu e emi o so fun yin e gboro oluwa o loruko jesu ibi o ni ba omo yin ani ibi o ni ba omo yin Matthew ta ba nso nipa akobi akobi lo ma nba baba ati iya jiya awon nkan meje wa to ma nda akobi duro sugbon mo nso lana awon akobi ti a ba itoju ko pade number 1 ati so nipa Cain akobi Adamu ati Eva ati so nipa Esau eni ti a bi ti o je ko jagun denu aye ni a de ti so nipa Ismaili eni ti o je akobi fun Abraham bi ese gba lowo e ti an fun Isaki Matthew ati so nipa Rubeni Manasse omo Joseph o loro kan o Manasse Genesis chapter 48 verse 17 Genesis 48 verse 17 baba Joseph o fe gbadua fun awon omo Joseph o wa ni e ba mi ku omo mejeji Matthew baba o ri ran daada o wa gbe owo otun o gbe leri aburo eyi ti se Ephraim o gbe owo osi o gbe le Manasse eyi ti sakobi o Joseph wa ri pe baba ahun gbadua Joseph ni ba mi inspiration adua yi o ti nlagbara ju akobi ni ka esa adua fun e mo gbadua fun second born gbon ti baba re wi baba re dan o
1: baba re si ko wi pe
0: o ko
1: emi mo mo
0: mo ma mo
1: eyo ohun pelu yo si de
0: eniyan o na yo de eyan
1: yo si po pelu
0: yo po pelu
1: ma ni toto
0: sugba ni toto
1: aburo re yo ju lo
0: ye aburo re o ju lo
1: iru ama re yo si di opolopo
0: a gbogbo eyin akobi te nsare te se wahala to wa dabi gba ko mo se o mo se o ma jemu kan ni oji o sare lato ni lo ma jemu yen baje laaro Matthew ebi ofe lomi akobi a gbowo lowo enikeni adua lajo ngba si bo dabi akobi o ye ko fi gbogbo nkan sile ose yi October 1 ko wa lori oke no mo wo ka jo gbadua amboluwa ti nbe malu meta ni won pa fun gbogbo akobi a gbogbo wo je Matthew enikan sami loruko Jesu anu o soro lori re mo ni anu o soro lori re a wa nu awe 150 days a go meta osan on la ma break ori oke no mo wo ni gbogbo wo ti break ta ba ti break a wa bo sinu soro a n tesi waju niyan ka to lo si omi akobi yen ki kaluku ko to le bu Matthew igba ta kori si ile Jesse mo fe yan oba nibe ke la ko bi se ni ile Jesse Matthew igba ti Samuel debe oh my god e gbo n to so o 1 Samuel chapter 16 nigba to debe olori akobi re Eliabu o ni o dabi oba oba fit e sugba ki lo sele olorun ni ma woju e akobi ni mi o fe mo ko won de ko Eliabu won o je kan gbe ipo ola fun mama mo wa ni ta lagbe fun won ni e lo gbe fun last born David ni last born o ni number 8 inu dile an meje akoko won reject won won wa lo mu number last brother o nsogo gege bi akobi ibi to ye ko wa ko lo wa ogo to ye ko lo ko lo nlo o ra won elegbe re ti an dide iwo na lo gbo oloye sugbon kini kan ti da odo tori e oluwa ni ki n gbe ororo kan ki n da story gbogbo akobi October 1 iso oru yen o waye lori oke no mo wo nilu apatere ni badan ni bikibi to ba wa mu akobi re photo akobi re e ko nkan meji si leyin anu ati iranlowo te ba dori oke inu adua emi o wa so nkan keta ta ko si mo gbadua akobi re yo ju o lo awon omo re ma ju o lo omo re ma ju o lo ogun ti ma da akobi duro ti eja won o dide ogun yen fi aye e sile ogun yen ma ju akobi lenu ti eja won o sare ogun yen pada leyin re mama aye re gba yanu daddy aye re gba yanu eni kan bere ipe si akobi se ni akobi o se o Romans chapter 9 verse 13 o ne bo ba se ko wipe Esau ni mo korira Jacob ni mo feran Esau o lo koko daye Jacob o lo kainde Olorun wa so pe o feran kainde o o nko dira taye ke lo de ke ni won se eyin akobi e te owo e ma so bayi tele mi e so pe latoni lo ogo mi mi o yondare e so pe ogo akobi ta fi le mi lowo mo ma ri lo loruko baba mo ma ri lo loruko tomo atemi mimo be lo ma ri Matthew akobi ni Jesu ninu awon oku Jesu o ni akobi for Maria abi be ko sugbon ogo ti e jade o ti ba majemu je lori gbogbo akobi egbon ro oluwa gbogbo akobi e fowo otun yin le ori yin mo ba elada soro o ya ori re o ya ko gba iyanu iran lowo o ya ko dide fun ori re lato ni lo gbogbo ogun failure at the point of breakthrough o ya ko fi aye sile gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin Matthew akobi ogun to nja won wa ma gbo sa kene idi meje ko ba di ni ola orisi awon akobi meje to wa Matthew eni ta bi gege bi akobi ni so wa tori number 2 eni kan be ke sa akobi bo ti da akobi eni ti akobi waju re ba ku o na ti di akobi Matthew eleketa akobi lo na o omo ti en lo adopt lati le orphanage home esa ti won o de bi mo mi akobi lo na Matthew enikeni to ba kokko sasiyori inu ile o kokko yirin ajo akobi lo na enikeni to ba kokko kole inu odile yen akobi lo na Matthew akobi kan to wa won ma npe ni olu omo iyen ni pe lowo re lowo wa so wa ri akobi kan to tun wa oni to ba kokko ku won a lo ti fi ku sagba mo gbadua omo ri oni fi ku sagba re mo gbo eyin akobi ejo eyin le lo seyin awe 150 days ni mo wa mo fe ke mi se lori oke no bowo ni apatere laaro Thursday ta ba ti kokko pari adua ni challenge ni ago mefa si agogo mesan ma gbera odori oke pada latori oke matiwa lati wa sure fun yo dara fun be lo ma ri o Matthew lojo yen gbogbo eyan ni o jeun atakobi o ato sakobi o gbogbo wa nlajo jeun papo lagbara Olorun ileri o se fun be lo ma ri Jesu Oluwa wa.

0: oluwa wa gbadura ile so pe oluwa
1: oluwa
0: ma je mu ti ma ba mi rin ajoju ala
1: ma je mu ti ma ba mi rin ajoju ala
0: ni pari osu wo ojo kene
1: ni pari osu wo ojo kene
0: ton ba isuna mi je
1: ton ba isuna mi je
0: pe ni pa jojo ma je mu ya ba ja in the name of Jesus ba mi sa awon ala ba mi tawon eyan ma nla niru akoko be egbobirin ye olohun laala olaala pe o lo ra eyin o de ra eyin marun nile eleyin eyin e de po sibe bo marun to mu gba to ma dele olohun se mararun mararun ye o de obu lo banu mararun obu lo banu mararun o wa da pada ye eyin o da o le to mu ni o de ko fun ko de change ye se mo e mo pe iru ala ye okoko fe fi ba ojo je mo lowo niyan ya fun enu laala yan na oko ko fe te kero on fe fi ba ojo yen je iru e ba gboro ke mo je ba irin ajo mo je mo mi lowo eyin ni e we ni be no ko ri woli so idile ti mo fi ke e ja gbadua gbogbo eyin omo lorun ja pray ti irin ajo to wa ba ti jina darapo mo wa lori social media ka jo gbadua adua lo ngba agbara oke gba ena wa si ni mo ba o wi iwo kokoro ajeniru mo ba o wi iwo kokoro jowo jowo mo ba o wi iwo kokoro ogububuru ti oke je keyan o lakojo mo ba o wi iwo kokoro agbana kono kono kekeke ti ba eso ajara je mo palase loruko ojo o ya gbe na ba o ya gbe na ba in the name of Jesus mo so fun alana pe 5,000 laafi se owo ore majeku ti otumba eni kan so mu pe se bi 10,000 ni eyan le so yen to wu emi lo ma dari 5,000 ni le ma je ti osu otumba wa ma kigbe ominira ibi igbeko to mo mi wa oluwa sodo ominira igbeko taye fo mo mi si igbeko ti se mi wa oluwa sodo ominira o mo ka to ba ke Olorun agba awon mo Israeli ke Olorun gba yin menu ba lola loruko Jesus ogun aye re wole oh my god mo logun aye re wole ogun aye re wole ogun aye re wole ogun aye re wole ogun aye re wole in the name of Jesus so mo pe eyan mo nsore to lo afi sabo lori eyan e gbo ti momo e
2: daddy e ka rosa eyan mo ni yo North America Mrs. Kennedy o Germany Michael North America mo tin ba yin soro Daddy, what my mother is my enemy. I'm about to kill for a papa Jeria. I'm about to go back to my Think of that man saying alone, he told what he told to do. Ah, don't do what she said. Don't do what she said. Ah, I don't want my Jaffa. Bow more tati to do what I want my Jaffa. It's your penny, Lily, you did testimony, Lily, Daddy. Bano, you go, you go, la, run. Any pickers told me your name, anything she don't know, she shall call out. So no, I let you at a matin. So mo gbe ri owo la ba mi bi mo se ji e wa di pe ka so awon ni mai e di ka so re nine nine ati pe awon to ba fe assist ni won je to ni won fe chill the camp ni next week e ba ko assist awon ni ka mo ti gbagbe pe mo ni mo fe assist mo fe send wo mo wa da to wa je pe awon je nine mo ni e je kuku se do gbogbo e to mo so fe mo ni to wa di bi ni je to mo te yin so fun mi pe atade na ni ni je ta ko lojo was it not on Friday I don't Friday or Saturday sha o ma yawa ni kini o mo ni to n ti se to o mo n ti se to mo ni ah se pe mi ni kan ruku mo pa won omo to wa ni Niger na awon na lawon ti se to ah mi je ke mi o ya se temi na won ti na yi n ba send di o bi yan ko ti to won wa ti mo send bo si daddy o ma so fa awon mo ye pe mo n se project ko lowo daddy mo pa project ni mo ma so fa awon mo ye mo ni pe ko wa lo ra tizo pe eh ka fi tai oku tizi tailor de ti se quotation wa ko wa la tais oni ya so kan ni mo bi mo tais chip de ni e ko wa lo so mo ye de lo ipa to de de o loju nko o sha se video ko pelu mi mo ju we tais ko mara mo fe mo pick the bill ti mo like fun kitchen mi fun our toilets mi fun bubu bedrooms nko ko eh we ti mo pe mo sha pick the bill lobby bubu everywhere eh mo sha pick tais ni ko ya e ti ma lo fun living room bubu a sha so lo o calculate mi so aso ngba ta mo ye so to wọ́n ní òjòrò ẹ̀gbọ́n wa sọ wípé àwọn méjì ni wọ́n their two boys ẹ̀gbọ́n yẹn wa sọ wípé ah ní òjòrò pé sáwọn ní padà wà lọ́la báyìí káwọn wa kó táìsì àwọn pípù yẹn wa ni pé àwọn ti lóòdù pé kó má lọ rí pé àwọn ti fẹ́ lóòdù tán pé òjò ní bá táìsì jẹ e ma ko lo gba to je tithing patapata ba le atutu mo ruwa ni moto ni wa ko se kokon si won won yen wa sha ko tithing meanwhile street wa gate wa the entrance of the street won dem at gate ni nitori awon tipa yen won ma ba ona je so tipa to ba fe wo yen bi to ba se se ni to ba fe ja iye padi lo o ma gbe lo wo ya 1000 so won ma gba lo wo sha pa trip so won ni ni to do ki gate yen pe yen o sin lo ti lo bi se to wa ni a ki lo ta won yen o so fun won le la na won yen wa ni awon moto ni ma pe awon pe àwọn yẹn nìkan wọn lọ kó táyì sẹpẹ àwọn ṣìn fọkàn síbí ẹmí nípa ókè kò sí project ẹgbà the other street the nine street yẹn ẹni kí wọn tún yẹn gbà dẹwọlé kí tó bá gbà dẹwọlé the nine street yẹn dẹni back ló máa jẹ fún ọdọ tiwa fẹẹsì ẹyìn ìlú fẹẹsì the nine street so mo ní ẹni kí driver yẹn kó já sí ẹyìn fẹẹsì yẹn àwa wá àbòkí tó máa fi ní ìbàrù kó wọlé àlọ rẹǹtì ìbàrù ní kábòkí fi kó wọlé wọn ní kò sí project ìgbà tó wá wọ the nine street yẹn ẹ mọ̀ wọn fàmílì àmọ́ sweet ojú dẹ̀ ti rọ̀ wọn fàmílì àmọ́ sweet ẹ̀bọ̀ wọn ọmọ pẹ́kọ̀ tó wà bẹ́ẹ̀ ojú ti wá rọ̀ ó ní ojú ló ti wá bu kùtù tọmọlẹ̀ bí mọ́tò yẹn ṣe já sínú kùtù yẹn wọ́n wá ṣe mọ́tò yẹn jáde wọ́n wá bọ́lẹ̀ wọ́n wá sọ wọ́n pè mí kẹ́ ẹ ọ̀flóòdù táìsì ẹ ọ̀flóòdù ẹ̀ kúrò kí mọ́tò yẹn lè fúyẹ́ kẹ́ lọ́wọ́ àwọn bọ́ìsì tó máa bá yín ṣe wọ́n dẹ̀ ọ̀flóòdù táìsì yẹn mọ́tò yẹn ó ti fúyẹ́ ẹ̀gbọ́n yẹn wá ní kábò dúró pé kò lọ́wọ́ àwọn bọ́ìsì ìyẹn lọ driver wa ni pe mọ́tò níwà mọ́tò yẹn ti pẹ̀ sẹ́gbẹ̀ẹ́ báyìí ló ṣe já sínú kòtò yóò ti pẹ̀ sẹ́gbẹ̀ẹ́ so driver yẹn wa ni pé epo tó wà ní mọ́tò yẹn pé kò ó start ẹ̀ kò ṣiṣẹ́ mọ́ pé kò ń lọ wá ìpura filling station bẹ́ẹ̀ wà ní àdúgbò wa bẹ́ẹ̀ filling station méjì wa àdúgbò ṣáà lọ àbúrò dúró ti mọ́tò àṣẹ gbogbo bí mọ́tò yẹn ṣe pẹ̀ sẹ́gbẹ̀ẹ́ àṣẹ epo ní mọ́tò yẹn fún ẹ̀yẹn ti ń jó sínú engine òun mọ̀ ó ti ń leak sínú engine àwọn mọ̀ àbúrò ni pé kó ń lọ bá wọn stáàtì mọ́tò kọfí yọnu kòtò nígbà tó wọnú ilé tó stáàtì mọ́tò bí ẹnjẹ bí mọ́tò ṣe gbaná nìyẹn mọ́tò yìí ṣáà gbaná ó gbaná débi pé gbogbo wọn tún kárí everybody wọn bẹ́ dànù ni ó wá kó ọmọ tó wà ní mọ́tò ọmọ wọn kì gbéyé ẹ bá mi sílẹ̀kùn ó tí àdá ti sílẹ̀kùn yẹn nínú ilẹ̀kùn ṣe ó kì gbéyé ẹjọ́ bá mi sílẹ̀kùn ẹjọ́ ẹ má jẹ́ kó ojú ọmọ mọ́tò mọ́tò yẹ bóyá gbogbo wọn ṣáà try àwọn tó ń bomi ojú wọn bomi ojú àwọn tó ń ṣe gbá gbogbo àwọn èèyàn ṣáà yẹ pùṣà ọmọ yẹn ló wà ká mọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn èèyàn bá gbé ló bá ṣàbẹ́ ìlọmọ yẹn ń gbọ̀n bá nígbà tó ṣe tó ní kọ́ bá mi gbé fóònù yẹn sí fídíò nígbà tí wọ́n pè mí tẹ́gbọ̀n ẹ̀ pè mí ní kọ́ gbé sí fídíò kọjá tí wọ́n mọ́ mi nígbà tí mo gbé ẹ̀ ní gbogbo ara ẹ̀ ń gbọ̀n bá ikọ̀ bẹ́ẹ̀ta rẹ̀ mo ṣáà ní kọ́ bá mi lọ́lé kó wẹ̀ kó bá mi kó wẹ̀ kó jẹun kó lóògùn ìwé ńkọ lọ pé nọ́ọ̀sì kọ́ bá mi wá nọ́ọ̀sì kọ́ bá mi tírìtì ṣé nǹkan kò ṣe nǹkan kò bẹ̀rẹ̀ ṣàlóyún wà òkè wọ́n ní ìmọ̀wọ̀ olùmúwà òkè wọ́n ní ṣáà fún àwọn olùwà òṣèlú bẹ́ẹ̀ ni mo yíra ní ìgbẹ́jọ́ tí mo wà ní pé olùwà òṣèlú ọlọ́run mọ́sà fún ọdún pẹ̀lú olùwà òṣèlú tó fara pamọ́ jẹ lóya òṣì ọlọ́run òṣèlú ní ìmọ̀ nǹkan tí mo ṣe fọlọ́run ṣé tọrẹ tí mo san ni àbí kí ẹwẹ́ yín òbí ẹjẹ́ máa san rẹ gbogbo rẹ tí dájì máa ń pè kó jẹ́ 100 naira ló bá lọ́wọ́ anybody ẹjẹ́ ká máa make sure pé à ń ṣe nǹkan kan ẹjẹ́ ká máa san àwọn ọmọ yìí èmi ni mo máa ń san rẹ má jàmú fún ọdún oṣooṣù kò dínrín but ní mọ́ọ̀tì yìí ní mọ́ọ̀tì september yìí wọ́n ṣẹ̀ pè mí bá ṣe fẹ́ lọ 29 bí nǹkan ìlọsọ̀rọ̀ ìpínlẹ̀ ni ẹ má bá wọn san rẹ má jàmú àwọn ọmọ ẹjẹ́ káwọn máa san fúnra wọn ó dàbí ẹ̀yìn rẹ̀ gba bless ẹjẹ́ káwọn máa bless àwọn fúnra wọn àwọn náà ṣáà ti ní orúkọ ní òkè mi ti bọ̀ mo sọ rẹ́ ń dà so bọ́ ṣe sọ rẹ wọn fúnra wọn ní mọ́ọ̀tì yìí ni ẹ̀mí bá ẹnìbọ̀ jẹ́ wọn san gbọ́n rẹ tí dájì pé gbogbo ẹni mò ń pè wọ́n pé ó yàṣẹ ti ṣe lé wọn ní àwọn ti ṣiṣẹ́ ti ṣe tàn gbà wọn fi lúfùwà pẹ́ wọn ṣeré wọn fi káàpù ṣeré wọn dẹ̀ máa lọ worship ní lúfùwà pẹ́ lúfùwà pẹ́ branch wọn ti máa lọ worship wọn máa lọ every sunday wọn máa lọ ṣẹ̀sìn ọpẹlọpẹ ọlọrun ọpẹlọpẹ òwúrò ọpẹlọpẹ àná ẹtì olùwà ṣe mo dúpẹ́ o ìdí ẹ̀rí mi rè pápá èyí tó wá wà very important níbẹ̀ ni wípé nígbà tó wá di láàárọ̀ yìí ẹ̀gbọ́n wá pè mí pé mọ́mí ṣé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá láàárọ̀ yìí mo nínú ó ní ajá àwọn ó ní kan lára ẹ̀ kú láàárọ̀ yìí ó ní nǹkan kò ṣe o báwọn ṣe di láàárọ̀ yìí àwọn orí ajá yẹn ó dẹ̀ àwọn dẹ̀ bá òkú ẹ̀ mo ní ẹ́ ó ní ṣe mo rí wípé ọlọ́run fún àwọn ní sáìn lánàá yẹn ní gbogbo báwọn ṣe ń ra táìsì yẹn àwọn oníṣàá ṣe tìkọ̀ tìkọ̀ wọ́n ṣàárí ẹ̀gbọ́n yẹn gbogbo bí àbúrò ẹ̀ ṣe ń ṣe tó ń já tó àbúrò was like ó wà àti ẹ̀gbọ́n yẹn ṣàá ń ṣe bákan ara ẹ̀ ló fẹ́ bínà pé kí ló ń ṣe ẹ́ ṣóun sí kìí ṣé ó rẹ̀ ni bọ̀dún tún gbójú pé bóyá wọn kò tẹ̀ gbójú ni ọmọ yẹn ní báwọn ṣe wà ní táìsì yẹn lánàá oníṣàá ṣe tọ̀ tí mo dà ọlọ́run ṣe mo dúpẹ́ ọba tó fara ti lọ́lọ́run yìí a tó fara ti bí òkè ká láti àjọwá yìí gbà lórí wa ẹ ṣe o àwọn náà alàgbàjọwá fẹ́ iná tó rẹ́gẹ́ ẹ̀mí fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ̀mí fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀mí tí nínú àwọn àdùn fún wa ẹ̀ máa pẹ́ fún alágbára ọlọ́run ọba ojú pẹ́ lọ́wọ́ ọlọ́run tí àrí mi rí o.
0: Sọpọ́ Olúwa, èmi lẹ̀rí kan,
1: èmi lẹ̀rí kan,
0: jẹ́ ní ẹ̀rí.

0: ẹgbéyàwó.
1: Mo fẹ́ ní ẹ̀rí.
0: Bí físà tó dára. Olúwa dá mi lóhùn. Kémi náà ò lẹ́rí. In the name of Jesus. Wá se bí ọba. Gbogbo ẹ̀yin abiyama ò ní dàbò lórí ọba. Ò ní dàbò lórí ọba. Ò ní dàbò lórí ọba. Ò ní dàbò lórí ọba. Ogun ayé ò ní borí ọba. Ẹ máa lékè sá. In the name of Jesus. Mo ti kéde tẹ́lẹ̀. Wípé jọ Monday máa wà nbẹ̀ ni. Tuesday máa wà ní Ugele. But no. Bá se máa se lele. Mo máa kọ́kọ́ lọ sí Ugele ni Monday. Tí n bá kó n bẹ Monday. Màá máa bọ̀ ní Benin lágbára ọlọ́run. Program máa bẹ̀rẹ̀ ní Ugele ní aago mẹ́jọ láàárọ̀. Adé parí láago mọ́kànlá. Tó bá wá di àárọ̀ ní ọjọ́ Tuesday. Tó bá di ọjọ́ Tuesday. A ti dé sí Benin ọjọ́ Tuesday la máa se ti Benin lórúkọ Jésù ògo rẹ̀ ajáde. Mo lógo rẹ̀ ajáde. Ọlọ́run abẹ́ wo. Lẹ̀kùn anú máa sí fún. Lẹ̀kùn anú máa sí fún. In the name of Jesus. Àwọn ẹni tí ń bèrè pé dáàdì bó láti pàdé ní Benin. Mo máa ṣàlàyé ẹ̀ lọ́la máa fún yín ní address láti pàdé ní Benin àti Ugele lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ adayọ̀. Wà á dẹ̀ ṣe bí ọba. Mọ gbàgbé slippers yẹ o. Tí o máa lò mọjú ọ̀la a máa anoint ẹ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ adayọ̀. In the name of Jesus. Mo expect ẹ lónìí nílùú Ìbàdàn. Ìpàdé bó ṣe wà nílùú Ìbàdàn. Ó wà ní Port Harcourt. Ó wà Lábújá. Ó wà Lọ́ṣọ́gbó. Ó wà Lẹ́sà. Ó wà Ńlọrin. Ó wà Saki. Ó wà Làbẹ́kúta. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀. Ogo rẹ̀ ajáde. Wà á dẹ̀ ṣe bí ọba. Gbogbo ọlọ́jọ́ bí òní. Oní wedding anniversary. Mo bless ọjọ́ rẹ̀. Àti ọjọ́ ìgbéyàwó rẹ̀. Lórúkọ Jésù kí ìbùkún Ọlọ́run àti àánú ẹ̀ kó máa wá orí. Ogo rẹ̀ ajáde. Ilé rẹ̀ ò ní dàrú. Wà á dẹ̀ ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Happy birthday and happy wedding anniversary. Lórúkọ Jésù wàrà ànúgbà. Celebrate one bí lónìí.
2: Tẹ̀bárí apostle prophet Orogojima ẹbá mi kí wọn pé happy birthday. Ó ti di àríyá àná ni birthday wọn. Mo kí yín lórúkọ Jésù ẹ sì ọ̀pọ̀ ọdún láyé. Àti Masud Adéwálé tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji Moscow ní Ìgàdo. Happy birthday to you sir.
0: Àti Daniel Tèmítọ́pẹ́ happy birthday to you Pastor T.O. Ogoro happy birthday to you sir. Lórúkọ Jésù wàrà ànúgbà. Ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀. Wà á dẹ̀ ṣe bí ọ̀rọ̀. Mo bless àpẹẹrẹ gbàgbọ́ ẹ. Mo rí bọ́nú bọ́ ẹ̀jẹ̀jẹ̀. Mo yá gbàgbọ́ rà. Wà á dẹ̀ mẹ́rin wá. Jésù Olúwa wa. Kọjú sẹ́nìkan fi dá lójú báyìí.

0: gbóná. Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
1: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
0: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
1: ìpín kan jẹ́ ₦525. Ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
0: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
1: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
2: Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
3: Your Nescafe is not just a drink, it's your

0: fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: akinyo wipa ku ojuma aku ojuma akete tu ku ojo mama
1: won ma nda wa lohun
0: o Nigeria ati desi lorun na tori o
1: bari
0: ele loju anu
1: be ni
0: ojo odunno ojo fokabale Wednesday ojo anu ni o
1: be ni
0: te ba tin lo ntiti e ma wo egbe otun e tun ma wo egbe osi
1: anu ti tele
0: yan o se se ke ma rohe lojo anu ba eyan ma rohe te ba tin lo
1: what
0: e ma diju e ma wo tun bayi e ma wo si bayi te ba tin ri gan must go nle
1: e ke ma gbe
0: e ka gbe te ba tin ri yi loruko re na lona olora diju e ka gbe e ri wi pe ngbe ba dele eh le ke se gba se o
1: ah
0: ke se gba se o sugba e tu dele te ba ba owo ni be
1: e ma lai lanu te ba hele
0: te ba ba owo ni be
1: okay
0: e fun mi lowo
1: eh
0: te ba ba owo ni be mo so fun mo tun fi owo gba afun yin
1: o
0: ma be le olorun iwe la boro gbe le olorun e fun lowo
1: iyan lo le du iyan lo le do
0: e fun mi ni owo ini sugba ta ba ri be
1: gba
0: e dowo yen mo yo nda fun yin Kuli ba ni fo se na loruko temi ojulowo ni ika presenter yin na ni ti futi do royin lagbede loni ti se ojo Wednesday ojo to gbeyin ninu osu kesan ah asibedi gbogba wa mo osu kesan ini na lo mo o eh o to de awon to de awon osu kewa bayi na ni won to ma won to ma je yoku lo
1: eh awon osu kewa won ma je yoku lo ko si wa
0: won ma je esin ti fi se eyan to ba to do to nba wa na la to wa
1: o
0: to
1: ta si wa la
0: so to ta kini
1: oh my god
0: eh je e ku lo agbede awon akori la fi side spido omo revi yan omo rere bi so ma jaye re lo ma je lo sori ma ja tinu yin lo
1: ma wari olo
0: tinubu lo wa njoba seyin lo wa loyo
1: embe o ti rinu
0: ta ma je lo ti olohun pe splash in america re olohun pe splash in america
1: eh mi ma je mbi na bi na da
0: e to je mbi na to ni adupe lodo olohun e kule o agbe ti fote do re yin
1: anki wa pe aku ojumo asti ku ojumo mo ni gbogbo bi ti en ti lanfani lati ma gbo wa ikani omo lu abi la npe bi splash 105.5 fm
0: bo ti rinu o
1: ile funfun balawo alagbala okin ni felele ni ilu ti badan o oni gangan o ni ojo du weze to gbeyin ninu osu kesan odun 2026 be ba wa wo sapun ojo ni ori na ni ojo to gbeyin ninu osu kesan odun 2026
0: beni
1: oba to ni wa mo je mi wo pin o
0: amen
1: ninu osu tutu ta fe mu lolaye atawa ateyin ayo ni ka fi wonu e
0: amen o
1: ire gbogbo nu e ni ko je ti wa ibanu je nu e nko ko jina rere
0: odi
1: gborere komo ya so de nikokan wa o ati wa gbede ni keke luke bayo iroyin ti fun tedo iroyin e ti mo wi pe iroyin eleyi ba wa sane a e ti gba orin kan tele abi suke baba bere gbe leyi to je pe o lo lowo waju awon to ku nko won wo to urutu pelu leyin ni o de awon akori eleyi ti awon royo ngberu ibe lati kokko bere looro otu ni o ogba bobo wa doju ogba gadi gan e ma ni anfani to po lati mo fe ti yin ko ya wo royin in lo ruba lejo nu iya adini yin na ni o aminat adetun badmos on loruko temi motela yin eleyi to se be nko mama o se dada
0: awon ogere ori royin ti a fi side gege bi ise looro yi asusu abe ti mo tele na lati dabule fun yin laaro yin
1: beni
0: woni fani ti o ti mo baba ti de o
1: welcome back home
0: eselesi ti de o
1: baba ti de
0: are bola tinubu ti de o
1: baba ti de
0: me oni akabo
1: eh baba ti de
0: lenu e side oni akabo
1: sa wa ni ti
0: ni ngba dadi de a wa ni polongo ipe dadi ti de ngba dadi nlo apolongo na ipe dadi nlo nu si mi o
1: won lo o
0: won lo ri ewe o sugba lowo yi are bola tinubu bale bage si ipele eko leyin isimi olojo gboro die ti baba lo ama baba soro
1: ni won wi
0: pili lologoji o
1: enike gbokun e lori ite
0: gbokun eye lori ite
1: oh my god
0: ara le I'm ready to go ready to fire
1: oh my god
0: are bola tinubu de ise bere ni perewu
1: eni
0: are bola ti ama o won ni ele ma gbo pa awon kan so won ni won pe mi kankan ipa ko gbosuti ori elegan tele ni o
1: oh my god
0: excellency to taku
1: oh my god
0: lapa beye
1: o taku so
0: cha
1: oh my god
0: tan daroba o
1: ibe ni o ìbéèrè ni
0: o tàǹtàrọ̀bà làgbòlè ṣèlú
1: ìbéèrè ni o
0: bàbá ló tàrọ̀bà
1: oh my god
0: ẹbí lindigo ọ̀pọ̀ ètò kù
1: ó dá tó bá níbẹ̀ bí bàbá ṣe ń fẹsẹ̀ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ mẹ́rin eléyìí tí wọ́n lọ rèé lò nílẹ̀ europe lọ́hùn-ún wọn ni lónìí o bàbá yóò mọ̀ darapọ̀ mọ́ àwọn èèyàn kan láti bu ọlá bu ọlá ìní fún ààrẹ eléyìí tó ṣe bẹ́ẹ̀ wọlé ṣùgbọ́n tí a wọ́gi léèsì ìdìbò rẹ̀ ìyẹn ní ọjọ́ kejìlá ọdún 1993 ìtaalẹni tá à ń pè rí olóyè moshood kashimawo ọ̀làwálé abiola mko bó gan ni ó ṣe wá lọ tí fún tẹdọrọ yín ni wóòtù o láàárọ̀ tù ní.
0: ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà ti buwọ́ lu o látàrí bí wọ́n ti ní ìwé òfin kan tí wọ́n fi ṣọwọ́ láti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti Abuja sípínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ tó kù ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n láwọn náà ti múyẹ̀ sí yí pé kó máa ro bẹ́ẹ̀ ìdádúró kan ò gbọ́dọ̀ sí àmọ́ lọ́wọ́ yìí ẹ dákun ẹ̀yin wákàsí àwọn náà ó bẹ̀bẹ̀ lápá ẹjẹ̀bùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ wọ́n ní lọ́wọ́ yìí o tí ó bá dé oṣù kẹwàá àwọn òjò mú nǹkan lẹ̀ ìyanṣẹ́lódì àti ohun tí wọ́n wo sàkó rẹ̀ wípé ó ṣeéṣe o káwọn òjò náà tán bí owó lórí owó epo bẹntiró tó gbé ẹnu sókè worker set october strike over price petrol price hike pọ́ǹchì lọ gbé e àkòrí rèé tọmọ nàìjíríà ó fi sara ni din ẹkún kẹkẹ lẹ́ẹ̀mọ fi jógẹ bí ìgbà téèyàn bá mu tí gbóná láàárọ wednesday.
1: ọdẹ àtọmọdé bẹẹ já lọ tààràtàrà sí ojú ìwé kẹta ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ tòní o alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti apc ni mò ń sọ̀rọ̀ ńbẹ ó pé kí ló wí ni
0: jáwá sí
1: ta ń ta rọ́bà ní tẹ̀ẹ̀kan òkò gbọ́nyìn òkò lélẹ́yìí òní àtìkù ni o àti òbí ni o bí ìkan nínú wọn bá ẹ lè rápálá dé orí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ní oh my god ṣe yí ní apá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ìṣẹ́ òṣì yóò mú wọn lómi dúdú ńbẹ̀ ni kí ni tó fa sábàbí tẹ gbégbé ló ń kalẹ̀ ńbẹ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní àmọ́ṣá ní ìpínlẹ̀ ogun wọn ní níbẹ̀ báyìí o ẹgbẹ́ òṣèlú ti apc ti ń bẹ́ẹ̀ lónìí òun náà ni wọ́n kóra jọpọ̀ fún ètò àdúrà alágbára kan lẹ́yìn tẹni àdúrà ọ̀hún wọ́n fẹ́ ṣe fún tinubu àdúrà ọ̀hún wọ́n ṣe fún yaayi àdúrà ọ̀hún wọ́n ṣe fún abiodun paríparí ẹ̀ wọ́n kó orílẹ̀-èdè wa nàìjíríà tó ń ti ìpínlẹ̀ ogun sínú ẹ̀ o níbo gan náà ti gbogbo lòun jáde kí ni tó fa sábàbí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ bá ti tóni o.
0: ẹgbẹ́ yìí ẹ tún gbé ìyẹ̀wò àwọn ikọ̀ obedient movement wọ́n ní àwọn kọ́ láyé àwọn kọ́ lálùkè àmọ́ ìgbìyànjú ìgbésẹ̀ àjọ inec láti lo ìlànà oní ai dé fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹ̀ ní dúòwò tán obedient movement ń sọ àjọ náà tán bí owó ìlọ̀rọ̀ tó ń jáde látàkẹta tiwọn náà àmọ́ bí nǹkan ti ń lọ náà láti ń tẹ̀lé ọ̀nánúgà sọ̀rọ̀ kò gbá inú mi púpọ̀ ṣùgbọ́n ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post lọ́kọ́ ṣé ẹ rántí sẹ́nẹ́tọ̀ kan tó jẹ́ wípé wọ́n láìkí orin gan àrùnmọ̀ gómìnà tó jẹ́ wípé àwọn máa ń jó ń tiwọn ni ṣùgbọ́n ẹ lè sọ nípa sẹ́nẹ́tọ̀ tí a bá sọ wípé composer ayé wọ́n gùdù náà gan àmọ́ ọ̀nánúgà ó sọ̀kò sí àkàtà dino mélàáyé ṣe ti gbọ́ bá yẹn ó ní ẹ̀dá kan kí ni dino máa mú ná what is this smoking
1: bí omi gbóná àbí omi tútù
0: kí ni mo omi gbóná kíni tí wọn bá lè yan mu nǹkan kí ni dino máa mú ná tí ó fi jẹ́ wípé anyway èmi ò ní sọ púpọ̀ nínú ẹ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn fún tòwúrọ̀ yìí gangan iná látò ti já kalẹ̀ sí yín létí tẹ̀yìn ló sì mà bí nǹkan ti ṣe lọ lápá bẹ̀rẹ̀ náà.
1: ó dá tó bá níbẹ̀ já lọ sákàtà ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn godswill akpabio o nígbà tí bàbá ọmọ pabi ìyábìdún ọ̀rọ̀ nínú ìwé ìròyìn the nation fún tààrọ̀ tòní òun ni ẹ̀mí ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà ó ṣe iyebíye o ju ètò òdìbò eléyìí tó bá wáyé lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ níbo gan ni bàbá ti gbogbo lòun jáde kí ni tó fa sábàbí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tó ni o àmọ́ṣá wọn ní ilé-ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ló jẹ́ pé wọ́n ti buwọ́ lù ú àfikún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú owó náà eto suna todun 2026 le ti ani kini ohun ko yo tun sun sowo waju nibo ni tin bo nibo ni osunde ti futa do royin yo tu ba koko re ba ti toni o
0: ai egba yi e tun gbo ke tun gbe yawo gege bi royin ti jade akori e na sire o tun soko lati akata iko ipolongo ibo fun ali campaign organization
1: okay
0: won soko soja makinde o ti se gomina pinle oyo wi pe gomina o ma ona lati dekun ebi ohun ise ni ipinle oyo pelu be ti gba obi ti biti owo latoke wale from top to bottom from top to bottom woni a kan fe ti gbowo ni o ma pele oyo o re je debi ti wo ro mera
1: owo nbe lori iwe ko si lo aye
0: bo ni se adejebu ni
1: a adejebu a
0: se adejebu
1: emi ya jebu lo wole yi
0: ni adejebu ko ma ro
1: oh my god o da to ba ni be gbogbo eyin eyan wa eleyi ten tele wa back to back yen ni kan ni omolu abi adupe lowo yen eyin ten tele wa ni itako yoja eleyi to je ti kan ni omolu abi splash fm 105.5 Ibadan adupe po lowo yin ife lo so wa po oluwa ba kuni joja lai lai
0: amio
1: oda woni ni ola ti se ojo kini osu kewa odun 2026 ojo kan e to lapere ni lo lede wa Nigeria be na ba wo sakun ojo ohun ojo ije ayajo ojo eleyi to lede wa Nigeria gba ominira ta daduo gege bi orilede Independence Day ni o woni honorable ola oluwa Peter Abidemi opa o na lo ti wa ki gbogbo amo lede wa Nigeria o be na ni si nse lalaye fun an bi alaafia isokan ati atileyin o na ni eja ni fun eni ti se lo lede wa Nigeria asiwaju Bola Ahmed Tinubu ni bo gangan ni opa ti bubolo njade ki wa ni to fa saba bi e aro ile lanfani ati gbo o ba koko re ba ti toni o
0: e wo ja fi yen ka fi lo si akata okan lomo DJ Spider
1: oh my god
0: lo di owo damo lo ro yi ka polowo oja linkete ta ba de pada ton lati akata ika ipolowo oja ah e ti gbo nkan kan ai akori le gbo te ni eyi dun to bege ninu ekun keke gangan letun ti wa da mo tan yanyan
1: o yes ke
0: wi pe o koja wa sa
1: beni
0: kan ni omolu abi la wa eku kale
1: thank you
2: eku le o ah ebi n pa ka si nkan si ni la
3: e ka bo iya mi ki le wa je bayi o
2: ah iwa na mo fe unje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun golden penny noodles
2: o se won ko mi bi mo se fe golden penny noodles ni gan lo se seyin
3: Iya to ya yi to si mo toju omo ni
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi

0: So, akinkabo pada si tesiwaju ti futi adoroyin lori ikani omoluabi Splash 105.5. Eja lo o sibi iroyin are orilede Nigeria Bola Ahmed Tinubu. Wani lano ode yi are orilede yi Bola Tinubu gunle pada si orilede ti Nigeria ta wa yi. Loroba di baba kabo. Se dada lede ati reti eyin o kabo. E se dada lode omo lodo de kabo. Se dada lode. Wani won fi lusifan tori tayo na fin ki are orilede Nigeria. Bola Ahmed Tinubu kabo pada lati le gesi nibi ti baba ti lo fun ara ni isimi. Lenu se o gẹ́tẹ́ tí ààrẹ Bola Tinubu gúnlẹ̀ sí orílẹ̀-èdè ti Nàìjíríà yóò máa kí àwọn èèyàn báyìí làwọn oníròyìn àṣíṣùà wọ́n tún gba ya bàbá. Yẹ́ sẹ́lẹ̀ sí ya welcome back home nàbà bí pé bò lára sà ṣé ara le dáadáa báyìí ṣé kò sí kankan ṣé gbogbo ara wọ́n yẹ̀ wò lọ́hùn làárẹ̀ ní bò lára le bò kò sí tó ṣe bàbá. Ẹ̀kọ́ ń wọlé ewé jáde ọ̀ká ń wọlé sí ń bọ́ sákìlì ẹ̀mí ara. Bàbá ń jàmàlà nílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n sì ń fẹ̀gún sí ẹlẹ́mìí méje wọ́n fi ń lò ó. Nígbà wá tún bi ààrẹ Bola Tinubu léèrè wípé àní iṣẹ́ ìlú là ń béèrè ṣé okun yín yóò gbé iṣẹ́ ìlú. Bàbá ni I'm ready to kill.
1: Oh my God.
0: I'm ready to go.
1: Oh my God.
0: Iṣẹ́ ń bẹ̀lẹ̀ dáṣe.
1: Oh my God.
0: Àwọn ọ̀ráyè rọ̀bọ̀ rẹ bẹ lásìkò yìí.
1: Oh my God.
0: Ààrẹ Bola Tinubu sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ sọ̀gbìn tí wọ́n dúró báyìí wọ́n sì ń kú ẹ̀rín lẹ̀ kalẹ̀. Nígbà tí ààrẹ ó wà máa ṣàlàyé ọ̀rọ̀ kẹ́tẹ́ tí ààrẹ gùn lé ìrìn àjò lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì ìlú ilẹ̀ Gẹ̀ẹ́sì nílùú UK àti France lọ́hùn. Wọ́n ní lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà ti ń ṣàfọkàn sí pé ẹsẹ̀ rẹ̀sì ó tún béèrè fún ààyè sí wípé ó tún níjọba yìí ó. Wọ́n ní àwa náà rè é olúwa àwa ni àwa náà rè é olúwa. Ibi Amẹ́ríkà tún sọ́lọ̀ àti ti dé báyìí o. Bàbá yìí tún ti dé o. Iṣẹ́ sì ti bẹ̀rẹ̀. Àwọn ọmọ ṣiṣẹ́ ìlú lọ ni pé ní báyìí ìlọlọgọ́jí a kì í bọ́kùnrin ayẹ lórí ìtẹ́ àbẹ́mi kan rí i èmi kọ́ lẹ tún rí i ni ó níṣẹ́ rí o. Ẹ mọ̀ pé season tá a wà yìí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òṣèlú náà ni ọmọ jáde a lè fẹ́ rú ẹ̀kú o àmọ́ pàkó ògbọ́sùtì àwa ti dé fìlà máa wo bẹ̀ àwa ń ṣiṣẹ́ ìlú lọ. Nínú àwọn èèyàn tí wọ́n kọ̀ wọ́n rìn ní kété tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti balu rẹ̀ balẹ̀ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì pápákọ̀ òfurufú ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́ bíi aago mẹ́fà ọkọjá ìṣẹ́jú 22 6:22 p.m. ni bàálù ààrẹ balẹ̀ sí Èkó. Abádúró wípé ẹja kí ààrẹ nígbà tá ààrẹ ó bọ́lẹ̀ ẹni tó kọ́kọ́ tẹ́wọ́ gbà ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Tajudeen Abbas igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí Jibrin Barau àti ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ Fẹmi Gbajàbíà Mela olùbádọ́mọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú Ibrahim Mosari àtàwọn ẹ̀kan lágbẹ̀ òṣèlú míì mẹ́ni wọ́n dúró wáwáwá o láti kí ẹ́sẹ́lẹ́ńsì ààrẹ Bola Tinubu káàbọ̀. Daddy Oyoyo, what do you bring for our boys?
1: Daddy Oyoyo, what do you bring for our
0: boys? Baba kaabo ma kule na. You know as it dey go.
1: Won ran se yi. Tinubu.
0: Okay, Seyi Tinubu. Kí wọ́n jẹ́ omi owó Abuja wa gbà tí wọ́n bá fún mi ni. Torí àwọn èèyàn tọ́ ọ bọ báàgì ààrẹ pọ̀ o. Àwọn ìgbà tó dé bẹ́ẹ̀ nìsí.
1: O lè jọrọ kó fẹ́ débí.
0: Ìgbà máa ń kẹ́ tó mọ̀ tú báàgì. Èkó náà sì wà Èkó súnmọ́ bí ìlú Abuja lọ.
1: Lóòótọ́ sì ni.
0: Kí wọ́n jẹ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́.
1: Máa bọ̀ lẹ́kọ̀ọ́ gbà mẹ́rin láti
0: Lẹ́kọ̀ọ́ láti Ìbàdàn. Ṣ

0: ṣe ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà wọn ti wá bòrè lẹ́yìn tí wọ́n sì sọ̀rọ̀ pé ẹ wo bí baba ṣe ń dé yìí ìpínlẹ̀ èkó ni wọ́n dé sí bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn ojúṣe kan eléyìí tí wọ́n ó ṣe kó tó di pé bàbá òṣèré padà lọ sí ìlú àbújá nígbà tí wọ́n mọ̀ pa bìyàbìdún ọ̀rọ̀ wọn ní ọlá tí í ṣe ọjọ́ kínní oṣù kẹwàá ọdún 2026 ẹ̀yìn náà mọ̀ pé àyájọ́ òmìnira náà ló jẹ́ ni fún wa lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní lóòrọ̀ kùtùkùtù bàbá kọ̀kọ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn tí bá wa sọ̀rọ̀ tán wọ́n ó darapọ̀ mọ́ àwọn ìkànlé kankan láti lọ rèé wo eré oníṣe kan eléyìí tó jẹ́ pé wọ́n fi ń bu ọlá ni fún olóyè mko abiola ìyẹn moshood kashimawo ọ̀làwálẹ̀ abiola o bẹ́ẹ̀ náà bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ibo dáàdì ní June 12, 1993 ebẹ́ rántí pé kashimawo òun náà ló jáwé olúborí ṣùgbọ́n ṣá o wọ́n wọ́gi léèsì ìdìbò ọ̀hún wọ́n lẹ́yìn tẹ́ bá darapọ̀ mọ́ wọn tán láti wo eré oníṣe náà wọ́n ní bàbá wọ́n tún tẹ̀síwájú nínú àwọn ojúṣe kan àbí omiín eléyìí tí wọ́n ó tún ṣe o ǹjẹ́ kí lára àwọn ojúṣe ọ̀hún wọ́n ní wọ́n ó ṣe ìpàdé alágbára kan pẹ̀lú àwọn àgbààgbààgbààgbà tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú àti àwọn igbójúmọ̀ ni ní ìpínlẹ̀ èkó o wọ́n ní ṣe rí ìpàdé tá a sọ nípa rẹ̀ yìí òun náà ni ó fún wọn ní àǹfààní àti gbáradì ní àkọ́tun ni fún ètò ìpolongo ìbò lọ́dún 2027 ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ sí ààrẹ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìtàkùn ayélujára ìyẹn dàda olùṣègùn òun náà ló mọ̀ kéde ọ̀rọ̀ yìí o léyìí tó fi lélẹ̀ ní ìtàkùn ayélujára rẹ̀ èyí tó pè ní di olúwa ṣẹ́gun ní nǹkan bíi aago mẹ́fà kọjá ìṣẹ́jú 22 léyìí tó pa bìyàbìdún ọ̀rọ̀ ńbẹ pé bàbá ti dé o wọ́n ti dé báyìí ìpínlẹ̀ èkó ni wọ́n sì dé sí bí ẹ ti wá ń dé yìí iṣẹ́ tún bẹ̀rẹ̀ lákọ̀tún ni ẹ wá fẹ́ ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ lọ tààrà tààrà sí ojú ewé kejì ìwé ìròyìn the nation èyí tó jáde fún tòní.
1: ọ̀kẹ́ yìí ká balẹ̀ bàgẹ̀ sí ọ̀kàtà olóyè báyọ̀ nẹnuga ibi tó ti ta rọ́bà sí ọ̀kàtà dino mélaye sọ̀kò sọ́jà ilé-ilé yìí gẹ́gẹ́ bí ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn àti ààtò gbogbo sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ìyún báyọ̀ nẹnuba báyọ̀ nẹnuga ó tún ti takù dino mélaye báyìí ó wọ ní sòkòtò gidi ni kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọn ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ aṣòfin sílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà láti ẹkùn ti kogi west ìyẹn senator dino mélaye ló sọ̀rọ̀ kan ṣùgbọ́n nígbà tí báyọ̀ nẹnuga tí ó máa dáhùn padà ó ní ẹ dákun ná ìbá ti sọ̀rọ̀ o ṣùgbọ́n mo lè máa mọ̀ tí n bá rẹ́ sí ọ̀rọ̀ kí ni dino máa mu kí ni máa fà náà tó ní èèyàn tó jẹ́ wípé ọmọ n tó ń lọ kò kàn ní dédé máa pa ìyáláyàárọ́ àwọn irọ́ funfun báláwo jẹ́ marina irọ́ tí ò ṣe é bò pàápàá kí èèyàn ó wò sùnsùnsùn kó sì máa ní ọ̀rọ̀wọ́ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa nàìjíríà ìyẹn nigerian education loan fund nelfund wípé ẹgbẹ̀rún lọ́dún ogún nìkan níjọba àpapọ̀ ń fáwọn akẹ́kọ̀ọ́ lọ́dún dípò kí wọ́n máa san owó ilé ẹ̀kọ́ wọn ó ní ẹ̀dákun kí ni dino ń fànà tí ò fi mọ ọ̀tún yàtọ̀ sí ó sì tí ò fi mọ ibi tí èèyàn ti máa sọ ọ̀rọ̀ gidi yàtọ̀ sí àwọn awẹ́wà ọ̀rọ̀ kéèyàn ó sì máa pa irọ́ kó máa mú irọ́ láàyè. Báyọ̀ nẹnuga ọ sọ̀rọ̀ mi wàá mọ̀ bóyá ó ń bínú nígbà tí ó ń sọ̀rọ̀ yìí àwọn ò rí ọkàn á sì rí ojú ẹ̀ ṣùgbọ́n nínú tó ń kọ yìí a lè fọkàn kejì pé ṣé nu ń bí Báyọ̀ nẹnuga fún ọ̀rọ̀ tí dino sọ yẹn ni àmọ́ ṣá all the same Báyọ̀ nẹnuga ó sọ̀kò sí àkàtà dino mélaye wọ́n ní ìkan nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC ó ṣe àpèjúwe ìjọba àpapọ̀ pẹ̀lú owó ọ̀rànwọ́ lórí ẹ̀kọ́ tí wọ́n ní ń san lábẹ́ ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu gẹ́gẹ́ bí ìwà àbàjẹ́ ayérayé tó kúnnú ẹ̀ irọ́ funfun ni à ń pa Báyọ̀ nẹnuga ò tún lè mú mara mọ́ ó tún ta rọ́bà ọ̀rọ̀ padà páyì sí àkàtà tàrí dino mélaye wípé irọ́ funfun ni gbogbo eléyìí àti wípé kò sí òtítọ́ kankan bí dino bá kì í kàárọ̀ wà láyẹ̀ bọ́ta kẹ wòówò bóyá lóòótọ́ ilẹ̀ máa bílẹ̀ ò mọ́ torí àwọn eléyìí ń gbọ́n irọ́ ní ààyè Báyọ̀ nẹnuga lọ́sàpèjúwe dino bẹ́ẹ̀ èmi kọ́ o ṣùgbọ́n a rí nínú ìwé ìròyìn daily post to jade photo ni
0: we
1: pe I wonder what he smoked e wa ma tu ni yoruba ituma to ba ni siyin
0: lodo yin
1: boye eyan ma fin taba ni o abi eyan ma fin elubo ni o abi eyan ma fin mi o ma ntan ma fin o sugba mo sa ma yi pe e fin ma ru tu te ma ni fin sa if you ru jade te eyan ba fin sa bayi dandan ni kilo wa se yen
0: me yan fin taba na
1: e fin do agbara wo lo fun mi yen na spider e gba mi lo mo oda saja polowo ja

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Splash FM 105.5.
1: Bọ̀padà ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ṣe ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ẹ wá jẹ́ àtọ́ tààràtààrà kálọ̀ sínú ìròyìn kan eléyìí tó bóde kàsàgbà láti àkàtà ẹni tí í ṣe ọ̀nàrẹ́bù ọlọ́ọ̀lúwa peter abidemi àtàìṣe ti ìlú fìdítì nítìlẹ́ toko tó tún jẹ́ ìkàkùn ògùn tá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú ti apc ta lẹni à ń perí o Honorable Ọlọ́ọ̀lúwa Peter Abidemi ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀pá òun náà ló mọ̀ ti darapọ̀ mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun láti dáwọ́ ọ̀dùnnú torí pé bó bá di ọ̀la tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 òun náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà ní ayẹyẹ ìgbòmìnira rẹ̀ yóò pé ọdún 1964 66 years of independence nínú ọ̀rọ̀ oríire eléyìí tó fi ṣọwọ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ yìí àti ní ti òkè òkun léyìí tó sì ń bòde láti àkàtà ẹni tí í ṣe alámòjútó ìròyìn rẹ̀ ìyẹn ọ̀túnba akínpẹ̀lú saheed ọláìdé ọ̀nàrẹ́bù ọ̀pá òun náà ló mọ̀ kí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé a kú oríire ayẹyẹ ìgbòmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó tún kò bẹ́ẹ̀ náà ló tún dúpẹ́ lọ́wọ́ bí ọlọ́run ọba ti ń ṣe ìní fún wa lórílẹ̀-èdè wa Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé àwọn àpèníjà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ń fojú bàdé oníṣùgbọ́n ṣá o pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọba orílẹ̀-èdè wa Nàìjíríà ó sì ń jáwé olúborí nínú gbogbo àwọn ìpèníjà ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí o oníṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ó bẹ̀rẹ̀ láti ọdún kìíní èyí tó ti gba òmìnira ó wá rìn bùsàbùsà ó wá ṣe bẹ́ẹ̀ di ọdún kẹẹ̀dínníàádọ́rin 66 years eléyìí tí a ti gbòmìnira lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ọ̀rọ̀ wa nílẹ̀ yìí ó tọpẹ́ ó ṣe déédé ọpẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé ń bi ọ̀rọ̀ dé dúró yìí àfi ká dúró gẹ́gẹ́ bí alátìlẹyìn aláfọwọ́sowọ́pọ̀ gidi pàápàá jùlọ pẹ̀lú ìṣèjọba ẹni tí ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Ọláoluwa Peter Abidemi ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀pá bó ṣe wí o oníṣẹ́ rí ẹni tí í ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun náà ló mọ̀ ti gùn lé ìrìn àjò kan o ǹjẹ́ kí ni ìrìn àjò ọ̀hún ìrìn àjò àtúnṣe ìrìn àjò àtúntò ìrìn àjò àtúnkọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí ó mú kí àlàrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ńkọ́ kó wá sí ìmúṣẹ oníbàbá ti wá rúrúfẹ́ àwọn èèyàn báyìí kò sí nǹkan méjì tó yẹ ká ṣe o bí kò ṣe ká gbárùkù ti ẹni tíṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ká tún wá máa fi àdúrà ràn lọ́wọ́ kó lè mú orílẹ̀-èdè wa Nàìjíríà dé èbúté ògo ó tẹ̀síwájú o nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé ẹ wo gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni kí wọ́n tẹ̀síwájú nínú àdúrà rẹpẹtẹ o ìní fún ìṣèjọba tí ń bẹ lóde yìí bẹ́ẹ̀ náà ni kí wọ́n ṣetán láti ṣe àtìlẹyìn ìyìn fún ẹni tíṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó lè tún wọlé lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ó tẹ̀síwájú o pé orílẹ̀-èdè wa Nàìjíríà orílẹ̀-èdè babaláwa wa ni o kò sí orílẹ̀-èdè míì tá a fẹ́ sá lọ àfi ká gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà ká sì wá yàgò fún àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ẹnu báyìí ni a fi ń bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ oníṣẹ́ rí fún àwọn eléyìn a lè pè wọ́n o ní ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà oníṣẹ́ rí fún àwọn tá à ń sọ nípa wọn yìí àwọn eléyìn máa fẹ́ tapo sí ààlà ogó àti àwòrán orílẹ̀-èdè wa Nàìjíríà ni léyìí tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ ó rọ gbogbo àwọn èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ pé ẹ wo o bẹ́ẹ̀ ti ń ṣetán bẹ́ẹ̀ ti ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 ẹ má gbàgbé láti di gbogbo ìbò yín yìí ni fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc èyí tó ń díje du ipò kan tàbí òmíì nígbà tí ó mọ wá pìyàmọ rẹ ó ní ẹ wò ó lákọ̀ọ́kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ń díje du ipò ọ̀hún lẹ́ẹ̀kan sí i ń lọ fúnpẹ́ ààrẹ nu sàràfàdínà lì yóò díje du ipò gómìnà ẹni tí í ṣe igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù Sọjí Adédèjì òun náà díje o gẹ́gẹ́ bí igbákejì gómìnà ó ní ẹ wá wò ó bí àṣeyọrí bá ti wà látòkè desale from top to bottom a je pe ori re ti de ini fuko wa wa lo lede wa Nigeria dun o ko sa igbadura bi oba to ni wa o ko je ki ile fiditi ko mo teso waju ipinle oyo ko mo teso waju o lede wa Nigeria ko tubo mo teso waju loro ba di ami ata ise ti ilu fiditi to tu je kan gogo ta ba nsoro nipa egbe oselu ti APC iyan honorable ololuwa Peter Abidemi eni ti gbogbo eyan mo si opa o na lo mo ti ki gbogbo omo lede wa Nigeria ko rire ayajo igbominira odun kerin dini adorin
2: eja wa tun ni so nibe ka tesi waju bo tin lo na la se ntele won ni iko ipolongo ibo fo senator Sharafuddin Ali Yes, Senator Sharafuddin Ali campaign organization. Neti shapejuwe gomina ipinle Oyo ati egbe oselu e. Koda to tun fi ma olujije si ipo re labe egbe oselu ti APM nila yi. Seyi Makinde gege bi ani ti o koju osunwa. Be si ni won ni awo re o kajulu. Bawo ba si ti kajulu bo ni o ti se ri o. Gege bo ti se kuna. Eleyi to je wi pe lati koju awon nkan tan pe di ebi Yoruba bo won ni bi ebi ba ku o ninu ise ise ti buse tan yanyan o won le gomina ipinle Oyo kuna lati koju ebi ni ipinle Oyo labe lana bo ti tu ati bo ti se ye leyi to si nse wi pe bo ti ntewo gba awon obiti biti owo lati akata ijoba apapo orile de Nigeria ninu isakoso re sibe sibe Alo wo ni won ri o won o ri ni akata won mo ipinle Oyo pelu bi ebi opagba fowo meke bi tin ba won afira won ni iko ti Senator Sharafuddin Ali campaign organization ninu atejade ti won fi sode lati pase eni ti se oludari iroyin ati bara ilu soro won iyen bi si Oladele o si alaye wi pe ewenu leke ewenu oko won le ri ti o ba paro ni o so pe leri won ti bo salu kiyama ewo le won ni lowo yo fura gomina fura lara re lo so yanyanya wi pe owo nwole latoke looto awon ri owo gba o ninu apo asunwa agbagba orile de Nigeria eyan federation account si ipinle Oyo won ni won fi yan omole won li gomina gba looto wi pe owo nwole lati oke ama o pelu e na eyi safihan re wi pe atoto ti sakoso egbe oselu ti APC to nse latoke leyi ti si nse anfani fun won ni ipinle Oyo to ye ko ma je nkan anfani fun won ni ipinle Oyo labe dari ti are orile de Nigeria Bola Tinubu won ni sugbon o fura gomina lo so ni lu lafia ni ipinle ti Nasarawa lojo aje Monday wi pe ipinle Oyo o awon tewo gba wo si dada lati oke Oyo state received more money from the federation account won isugba won rowo gba ni ko yo lara awon eyan pinle Oyo dipo be na nko ebi opagba fowo meke ini ba awon eyan pinle Oyo ni ba won fira won ni e wa wo leke wenu oko bayi iko ipolongo senator Sharafuddin Ali won wa soro nu atejade o won ni oro to jade latenu gomina eni ti o paro ni o so pe leri won ti bo salu kiyama sebenu gomina na la ti so yi won le yi je n to buruku jai to si n se afihan re wi pe ai ituko sakoso pinle Oyo odra bi oko nua to ni oko nua mare loju agba mi o ta ni o tu oko ide ibu ti ayo won ni ituko yi o n se afihan re wi pe gomina pinle Oyo o won amana ti eyan le gbe igba mo won si mana ta tu gba lori ona lati tan ibi to n ti se ni ipinle Oyo fun odidi odun meje gbako ase nkan lawon eyan ipinle Oyo mu mara ase nkan lawon eyan ipinle Oyo mu mara latasiko yi won wa sapejuwe re wi pe koda gan eyin gba ti won tun wa fon telu tanyanya won ni bi gomina ti ko lati ma je ki awon ijoba ibile ni ipinle Oyo ki won le rin yan fanda sisi owo won labe bo ti to ati bo ti ye lotari bi ohun ga fura re ti ko lati se atileyin fun ominira owo fun awon ijoba ibile to ti je wi pe atowo opinle atowo ijoba ibile bi ti won le latoko seremo ini won le kale si akata ijoba ni pele oyo ti o si si kankan to se anfani fun awon eyan pele oyo debi ti ijoba bile gan fora won ti won le riyan fanda siselu labe bo ti to o ati bo ti se ye ama o iko ipolongo Sharafuddin Ali iyen senator Sharafuddin Ali campaign organization won ta roba won ta ko si akata gomina ipele oyo o wipe ebi opagba fowo meke ina ni bawo eyan pele oyo fira sibe sibe pelu aduro bitibiti owo eleyi ti nwole o latoki wa
3: babe why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Your Nescafe is not just a drink, it's your

0: 101.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi?
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Your Nescafe is not just a drink, it's your

0: Splash 105.5 FM, the integrity station.
1: Òkè tí ń tí ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí Adéròkè Adéṣọlá olórí sport máa ń gbòòrò wádìbẹ̀ jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rí bára lọ rí yẹn ni lékílèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà nílápọ̀ tó ẹrù ní ìlú tí ó ń sá.
2: Ó dá ẹni tèmi Adéròkè Adéṣọlá olórí sport Ìbàdàn Kamal Vinga Mututide láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀ ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ ẹ̀ ní gbogbo ààrẹ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre di ẹ̀ wá níbọ̀ sí òkùnkùn ààyè òkè ẹ̀sìn balùwẹ̀ má fọ̀ ẹ̀ẹ́dẹ́já mura wa.
1: Dédédé mo tún gbé e dùn. Ìbàdàn Kamal Vinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyé eré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 AM ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM

0: kò sí n tó burúkú jù nù kí n wí ikọ̀ ó pàdánù. Tipẹ́tipẹ́ nìyẹn. Àmọ́ àmì ayò mẹ́ta sódò. Pẹ̀lú response ikọ̀ ti Super Eagles, ǹjẹ́ ṣé kinní ọ̀hún ṣó jọra wọn ṣá? Akọ ojúmọ̀ ọ̀gbẹ́ni Abdulkadir Adirogba.
1: Akọ ojúmọ̀ wa tọ́kọ akọ ojúmọ̀ gbára lé.
0: Arábìnrin Ikimot.
2: Akojúmọ̀ atọ́kọ̀ akojúmọ̀ aráalé.
0: Gbogbo àwọn aráalé àwọn náà ń gbọ́. Ẹja wo ìfigagbága títà náà yìí. Bàbá ń sọ nípa AFCON qualifier. Ìfigagbága ọ̀hún ti wáyé ó ti lọ nítòótọ́ àmọ́ ohun tó ṣẹlẹ̀ lánàá yìí ó jẹ́ kàyéfì. Orílẹ̀-èdè ìdíje ife ẹ̀yẹ àgbáyé ilé ìtúkọjá lọ ohun la rí tí à ń wí a sọ pé a qualify. Àmọ́ aríbi rún mọ́ pé àìmọye ikọ̀ náà ló ṣe kan rìn pàápàá jùlọ tán lórúkọ ju orílẹ̀-èdè wa nàìjíríà lọ nídìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí àwọn gan ò láǹfààní láti yan yọ tí wọn ò láǹfààní láti yan yọ lára ẹ̀ náà lórílẹ̀-èdè italy wà. Bàbá ń sọ ìtàn bọ́ọ̀lù ìkan pàtàkì ní orílẹ̀-èdè àmọ́ ìdíje tilẹ̀ adúláwọ̀ lélẹ̀ kẹrẹkẹrẹ bí kinní ọ̀hún náà ṣe bẹ̀rẹ̀ ní world cup qualifier rè bó ṣe bẹ̀rẹ̀ náà rè ṣeéṣe pé tandi la ní òmọ́jú tandi òun ló ní rèdí yìí kí ni a lè sọ pé ó ṣẹlẹ̀ nínú ìfigagbága ìlànà ọ̀gbẹ́ni Abdulkadir Adirogba.
1: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi tá a bá wo ìfigagbága eléyìí tó wáyé lánàá yẹn èmi rí pé orílẹ̀-èdè wa nàìjíríà ó sì kù fún wa iṣẹ́ sì pọ̀ láti ṣe fún wa.
0: Ó kù nìbọn ró.
1: Bẹ́ẹ̀ni àkọ́kọ́ náà tá a bá wo ìfigagbága yẹn lánàá ní abala àkọ́kọ́ ẹja wo chance mélòó ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles náà create lánàá káwọ́kọ́ yọ tẹ̀gbẹ́ kúrò pé bóyá torí pé bóyá pápá ṣeré èmi rò pé pápá ṣeré yẹn wọ́n ti wà ń bẹ̀ láti bí abi okú ọ̀túnlá àbókọ́lá tán ti lo táwọn náà ti wo bí pápá ṣeré náà ṣeré tábà ti sọ pé bóyá pápá ṣeré ṣùgbọ́n èmi ò rò bóyá ó yẹ kí pápá ṣeré gan ó jẹ́ ìṣòro fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ pé wà pàṣírí ni tábà wò lánàá gan kí gangan ní pàtì kọgbàgbọ́ọ̀lù Super Eagles lánàá kí gangan ní ní tí wọ́n láǹfààní láti gbé jáde eléyìí tó tún sí pé tábà rí pé nígbà tí ó di abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì táìwọ̀ awoniyi tó jẹ́ atamátàsí eléyìí tó wà lórí pápá lánàá ṣọ̀tàn tajẹ̀ tí mélòó táìwọ̀ awoniyi ni ẹja wo tá arókodárì
0: tolú
1: tolú arókodárì so yà rí pé nígbà tó di abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí olùkọ́ni tó ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn bí ìfigagbága ti lọ sí kùnrùnkùndùn tó ṣe àwọn pàṣípàrọ̀ díẹ̀ díẹ̀ ó ní ìyàtọ̀ díẹ̀ ló tún wà bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ẹ mọ̀ pé tí nǹkan bá sì ti wọ́ wá látòkè yóò wọ̀dé lẹ̀ ni èmi rí gbé olùkọ́ni iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ láti ṣe torí eléyìí báyìí kì í ṣe pé yàbí ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni kọlifáyà ni
0: ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ kẹ
1: kọlifáyà ni ó ní báyìí gínní bisá ti wà lókè báyìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléta náà lọ Mozambique àbí
0: Madagascar
1: òun náà ó dàpọ̀ wọ́n náà lánàá wọ́n àti Tanzania wọ́n náà
0: òun tún bẹ́ẹ̀
1: sálẹ̀ tábìlì Tanzania wà lókè eléto tó sí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà a ní sẹ́tú pọ̀ láti ṣe ìfigagbága eléto kù yẹn eléta yẹn pẹ̀lú Tanzania a ní gbogbo ọ̀nà láti fi borí ṣùgbọ́n olùkọ́ni kó mọ̀ jẹ́ kí àṣìṣe kó wà mọ́ because sẹ́rí àwọn agbábọ́ọ̀lù kan wà tó jẹ́ pé tó bá ti jẹ́ pé ẹ fẹ́ yàn wọ́n ní pọ̀nsì ikọ̀ ò ní lọ sọ́wọ́ wájú tẹ bá ti fẹ́ yan agbábọ́ọ̀lù pọ̀n sí àwọn agbábọ́ọ̀lù tẹ mọ̀ pé wọ́n lè ṣe kínní ò ní kẹ́ ẹ kọ́kọ́ máa stati èyàn ò bá jẹ́ pé bóyá èyàn gba ìyẹn ò gba africa best player tí ò bá ti fún wa resort ẹ gbé jókòó ẹ lẹ́lòmíì ẹ fún ara wọn tí ò fún wa ní resort tá a fẹ́ a lọ sínú díje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún tó kọjá lọ a tún wá ní lọ sílẹ̀ díje ilẹ̀ adúláwọ̀ eléyìí pé
0: àti ìsọpá ànilọ ìfigagbága mẹfà ni àti gbá méjì òkú mẹrin.
1: Ṣé bí wọ́n láti bẹ̀rẹ̀ qualifier ìdíje ife ẹ̀yẹ àgbáyé ṣé bí ségesège tá à ń ṣe náà nu bí ẹyọ èrò kan.
0: Ẹyọ kan ni ó sì qualify ní group.
1: Ẹyọ ẹgbọ́n ẹyọ kan ni ó qualify ṣé tẹ́yẹ bá ti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ láti lẹ̀ ṣé kọ́nà mọ̀ jẹ́ kọ́yẹ́ pé olè yóò bá tẹ́yẹ òfin yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni pọ̀lọ́wọ́ ẹ̀ láti ṣe olùkọ́ni eric chie bó ṣe pé àwọn tí wọ́n lè fún wa ní ìrìnsọ kó start wọn tábà wo arókodáre ó ní arókodáre tolú arókodáre tọ́tíṣì ẹ̀ ojú táìwọ̀ awoniyi lọ nígbà tó gbé wọlé ní abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́tíṣì mélòó ni táìwọ̀ awoniyi ni lánàá gẹ́gẹ́ bí atamátàsí ẹlẹ́tọ́ náà sì pé ẹgbẹ́ àwọn tó lè fún wa ní ìrìnsọ ẹgbẹ́ wọn sí orí pápá omi ori gidi bisa gaga bi chess as people fi aku fi gagbaga won gidi bisa won ni chess kankan tele fun ile wa Nigeria o ko je pe asise kekere
0: to kan ba wa so won gba ballu iko tori le de gidi bisa olana ki se pe boya special pe
1: special special kuda awon awon go tan go gan o bi iyalenu lo je bakan na oluko ni wa o nilo lati ba awon a to je asole
0: asole wa bali
1: lati ba soro tori pe ta ba so pe awon vivi go bete ta to go lowo re o lo to ewo go akoko asole wa loju kan asole ti o mo bo se possess ti o bo se possess are
0: won la asole yen won ni go yen won ni ki se fort re o awon kan won ni ki se fort e pe ki se n to le mu o
1: ke se to le mu
2: yan duro
1: ke se to le mu asole ma possess asole se ni asole ma possess e ja wo awon raja asole ko gba bolu arsenal
0: abi
1: eje wo bi awe obesha wa asole seri go ti o ba go lo to ko si go ti o ba go yo go sugba iwo asole na iwo o wa se yakata soju kan
0: asole ti e
1: gbo
0: ko si so ni asole ma ni to fi mu bo
1: to fi se fu bo asole o ba ti ni bo se ko si kan fun e da gbogbo awon asole peter check eje wo gba father sir
0: ke gbogbo na je kini na e tin lo jina peter check bo arabiri keyboard pelu bi ti nkan de gege bi Abdul Qadir se so lekan ani short on target o ani marun orilede Guinea Bissau ni meje koda gan atun ni touches ninu 18 won ju ba won se ni touches ninu 18 won
1: si bi sam si samulo re
0: samulo fani ta ba so pe pe kini isi opun o siku ifigagbaga merin arabirin Ikimot se o le funny sha si orilede wa Nigeria ma ni se kere kere bayi ti won ba tun yan yo ki last kini excuse ta fe mu wa kini kan ta so pufa
2: ibi toro wa gangan ni e se ka ti won lo si di
0: ife
2: agbaye ni si oko eyan de bi gan lori NFL ke NFL o wa lowo ti won na bayi ni si ti won ba lo sinu dije iladulawo
0: iladulawo
2: la fe so seri e te mi komo ni pe emi ti so latana ni pe ki won ma mu papa sere ni excuse ki won lo sibe lati o si ni bayi lowo yi ko si orile re kankan te le foju tembe lu erun tori pe kini onikaluku na ti ji sere daraga dada eyin na wo ni se o gini visa meta eyin e gbo uruko yen go soto super eagles so ta ba te so pa mi eyan kan so do ni si a mi eyan kan so do ani pe awon na gbiyanju sugbon igbiyanju ni o se kini bo ami eyan meta o ti poju bayi ni si figaga merin loku le to je pe go do ti ko si gan o ti poju
0: bẹẹni
2: ito kun ni si oju wipe kan ṣa ma jawe olubori lọ anta omi go
0: kan bori ifigagbaga mẹrẹẹrin
2: kan bori
0: ta ba de wo ifigagbaga akọkọ naa ele ta gba koju ko ti Madagascar olubori
2: ye
0: naa
2: olubori
0: ye
2: ni
0: abi ikọ to lanfani lati
2: kọkọ mi awọn
0: soju to ṣaaju wa mi awọn
1: emi ro pe awọn Madagascar ba tun ṣaaju ikọ super eagles
2: eyin to yo fi mọ ko awọn
1: ile de ye nkan ti pa o se ti pada yi ikọ super eagles
0: o ti ikọ super
1: eagles o se se nja poro ko to le pa da meji pada
0: abi
2: ọpọ yan gan se o si ma da pada lana
0: ojijọ mi ojọ re owó tó ń bẹ nlẹ̀ láàárọ̀ tí máa láǹfààní láti pín yẹn ní ti káàṣẹ ò ń lọ bí 500,000 naira láǹfààní láti pín yẹn ní àárọ̀ báwo èèyàn bá ṣe wá àwọn náà ni wọn jù ẹbí kíní ọhún ó bá ṣe lọ pé a ká pin tán ni ìbò ni kò ṣe lọ ọ̀pọ̀ náà ló ọ̀pọ̀ náà ló ń béèrè wípé kí gan ni nǹkan tó ṣe pápá ṣe ta bá wo pitch yẹn tòótọ́ ó kù díẹ̀ káàtó ìyẹn pitch ni àmọ́ ẹ já jára wa tán lára nǹkan tí àjọ CAF àbí àjọ FIFA tí wọ́n fi lè sọ pé pápá àṣeré yìí ò bójú wò tó kù tó nǹkan téèyàn lè kì í ṣe pitch nìkan ó kú ò ní pitch nìkan ẹ lè máa wo pitch wípé kò dà àmọ́ kí ó ní gbogbo àwọn facilities gbogbo àwọn nǹkan ohun èlò eléyìí tí pápá àṣeré máa ń ní ó dẹ̀ ní poor pitch náà ń bẹ́ẹ̀ pitch quality ó wà ń bẹ̀ bákan náà inadequate facilities náà wà ń bẹ̀ substandard safety and security òun náà ń bẹ lára nǹkan tí wọ́n fi le kọ̀ndẹ̀mù pápá àṣeré wípé kò tó bákan náà sanitation òun náà bẹ́ẹ̀ lack of medical infrastructure ìyẹn náà bẹ́ẹ̀ kan pọ̀ tí wọ́n fi le kọ̀ndẹ̀ kì í ṣe pitch nìkan pitch nikan lawon eyan wo ba ba de wo gbogbo awon agba ball ori lati orile de Guinea Bissau ba awon agba ball wa se je lawon na se je mi lawon iwo bi to je pe grassroots ni oke okun nile gesi won ti lo lo e na lawon agba ball orile de Guinea Bissau awon na won se pe orile de Guinea Bissau ni won ti gba grassroots won awon football academy nile Europe ni won ti sa won wale won nationalize most wa si orile de Guinea Bissau fun de yi oku ndi idu ere mode pitch yen o kin se excuse ta leni to ni owo ti ta kokko yen eja kokko ti bi 50,000 naira be o to di pe a loju oja eja kokko ti bi 50,000 naira be o tin ri DJ Spider o ti mu osuka pe kin ja loju

0: 50,000 naira títà kọ́kọ́ yẹn 0705 0705 ló láǹfààní láti bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0705 ló bẹ̀rẹ̀ bákan náà 2521 òun ló parí ẹ̀ 0705 òun ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn bákan náà 2521 òun ló parí rẹ̀ 2521 ló parí ẹ̀ ta lẹ́ni tó lówó ìyẹn fún ti tààrọ̀ ẹ̀. Ṣé ó ríngì bá ó ti ríngì fún ìgbà àkọ́kọ́ 0705 4922521 òní nọ́mbà yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó bá ti ríngì bí ẹ̀ẹ̀mejì àkọ́kọ́ yẹn. Hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Splash FM ni.
1: Yes sir.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
1: Pópó Ọláṣẹ́ Ata láti Pópó.
0: Ash popo ola se ata lati popo popo ola lati popo ba ba so nipa ka se ise ti jeri
1: ah mo ti jeri bo lati last year ni mo ti je
0: elo le je ngba yen
1: 50 mo je
0: 50 le je ngba yen oda o tun ti ran ra won na bayi 50,000 naira le je ni aro e 50,000 naira le je customer care ma pe yin bo se pe yin gba yen bowo yen o se wole won o je ke mo oda bi nkan se je niyan bi nkan se je niyan bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn ẹja lójú ọjà náà bá a bá tójú ọjà dé ràfíà nǹkan ti ṣẹlẹ̀ o nǹkan ti ṣẹlẹ̀ kíni tó ṣẹlẹ̀ yẹn sí ràfíà agbọwọ́ iwájú yẹn nínú ọkọ̀ ti Barcelona ẹja lójú ọjà ká dé náà tá a bá wá padà dé ká tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Your Nescafe is not just a drink, it's your

0: bẹ́ẹ̀ ni o. Obìnrin náà ni Elédùmarè gbogbogbò eléyìí lọ́wọ́. Ìwọ tó bá ti mọ iye obìnrin láwùjọ, ọ̀nà ti ṣí fún ẹ̀. Bí o bá sọ wípé bílù ò bá dùn àbí bọ́ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí, àtàlà sì gbé ọ̀dẹ̀ lé lọ́wọ́. Àwọn obìnrin náà ni eléyìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Tẹ̀míládé àlòkò òun náà lorúkọ ti tèmi o. Ṣé dáadáa la bá yín? Ṣé àlàáfíà ni? Ó dá, ẹ jẹ́ kí n kọ́kọ́ máa kí wa ná wípé àtúkàbọ̀ sórí ètò ìlúbìnrin. Lónìí lórí ètò ohun tí ó ṣe pàtàkì sí wa, òun náà ni a jọ bojúwò. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọlá òde yìí, òun náà ni ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026. A sì mọ̀ wípé gbogbo ọjọ́ kìíní oṣù kẹwàá ọdọọdún, òun náà ló jẹ́ ọjọ́ pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí ò sì yọ ọkùnrin, tí ò yọ obìnrin, tí ò yọ ọmọdé àti àgbà sílẹ̀. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa pàtàkì ọjọ́ yìí, ẹ wá jẹ́ ká wò ó ní apá àti àwa obìnrin. Kí ni àyípadà rere eléyìí tó ti dé bá wa? Yálà nípa ti ètò ọrọ̀ ajé ni, yálà nípa ti òṣèlú ni, yálà nípa ti ìdàgbàsókè ni, yálà nípa ti èròǹgbà ni, àti ohun gbogbo eléyìí tó sopọ̀ mọ́ àwa obìnrin. Àwùjọ àwa obìnrin kọ́, ǹjẹ́ ìdàgbàsókè eléyìí tá à ń fẹ́, ǹjẹ́ ó tiẹ̀ ti dé bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà? Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ipa ribiribi tí àwọn obìnrin ń kó lásìkò yìí sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣe eléyìí tó ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn. Kì í ṣe lásìkò yìí nìkan o, látẹ̀yìnwá ni o. Ǹjẹ́ ipa yìí, ǹjẹ́ a wá ń fi ààyè gbà wá bó ṣe tọ́ àti bó ṣe yẹ? Ǹjẹ́ à ń jẹ́ kí ipa yìí kí ó hàn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ? Ṣé àwọn ipò eléyìí tó yẹ kí àwọn obìnrin ó dì mú, ǹjẹ́ a sì ń fi ọwọ́ ọlá gbá wọn lójú? Ǹjẹ́ a sì ń dẹ́yẹ sí wọn wípé àbùdá obìnrin ni ọ́, ilé ìdáná ló yẹ kó o wà, ò yẹ kó o dìpò imú, kò yẹ kó o ṣe gbá, kò yẹ kó o ṣàwo? Nípa ti ètò ẹ̀kọ́ ńkọ́, àyípadà wo ló ti dé bá wa lórílẹ̀-èdè Nàìjíríà? Nígbà tá a bá wá wo gbogbo àwọn eléyìí tán, ibo wá ni ìpèníjà? Ibo ló kù sí? Ibo ló kù sí láwùjọ àwa obìnrin lẹ́ka ètò ọrọ̀ ajé, pàápàá jùlọ lẹ́ka ti òṣèlú? Ìdí tí mo ṣe ń tẹnu mọ́ òṣèlú ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí à ń sọ̀rọ̀ lé lórí wípé à ń fẹ́ gbá, à ń fẹ́ wo, à ń fẹ́ ìkòkò bàbá ìṣàsùn, eléyìí tó sì jẹ́ wípé ó fì sí ọ̀dọ̀ àwa obìnrin. Lọ́pọ̀ ìgbà ilé ìgbìmọ̀ aṣòfin tá a bá sí ní ìṣèjọba, ó ṣeé ṣe kó mọ̀ wáyé. Bó o ni gbogbo owó ṣe wá pawọ́pọ̀ láti rí dájú wípé ìlọ́wọ́sí obìnrin nípa ìṣèjọba, nípa ti òfin ṣíṣe kò mẹ́hẹ̀? Kò gbọ́dọ̀ máa lọ báyìí bá a ṣe ń wò yìí, torí ó sì kéré jọjọ, ó sì kéré. Bẹ́ẹ̀ sì ni ìlọ́wọ́sí obìnrin nípa òṣèlú, ṣé ká mobilize àwọn èèyàn ni? Ṣé ká léwájú ni? Ṣé ká fọn rere olùdíje ni? Ṣé ká ṣe ètò ni? Àti gbogbo ẹ̀ kò ṣe fọwọ́ rọ sẹ́yìn. Inú mi dùn lónìí yìí wípé mo ní àlejò nílé ìgbóhùnsáfẹ́fẹ́ tó sì jẹ́ wípé obìnrin takuntakun ni wọ́n. Tẹ́yìn náà bá ti rí wọn, ẹ bá ti lọ sójú ojú òpó Facebook wa splash fm 105.5 Ìbàdàn, tẹ́ ẹ bá ti rí wọn, ẹ ti mọ̀ wípé obìnrin takuntakun ni wọ́n. Èmi sì máa ń fẹ́ràn àwọn obìnrin tó jẹ́ wípé àwọn ipò tó yẹ pé àwọn ọkùnrin la sábà máa ń rí ń bẹ̀, tó jẹ́ pé àwọn náà dì mú. Èmi máa ń fẹ́ràn irú àwọn obìnrin bẹ́ẹ̀, torí wípé ẹ ti mọ̀ wípé no nonsense nírú àwọn obìnrin báyìí. Àlejò wa lónìí, àwọn náà ni màmá wa Princess Oyèrónkẹ́ Bọ́lá Jókòó Akinlolú, tí a mọ̀ wọ́n sí Ọba. Àwọn náà ni alága ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Nigerian Democratic Congress NDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá mi kí àwọn aráalé.
1: Gbogbo ilé akiyin o.
0: Ọba ń kí yín o.
1: Ṣé dáadáa la bá yín?
0: Adúpẹ́.
1: se otutu yo po nitori wada wa ti yato
0: be ni be ni
1: mo de ki eyan lotu na
0: eseun
1: pupo
0: ese ah bo te sile je wi pe mo ni afẹ soro nipa orilede Nigeria gege ba se npe odun 66 years lola lagbara lowo Eledumare ah yo si da ka boju wo irin ajo awa obirin ibi to ku ah there ka to ibi ta tin se dada ba se le bara wa soro lati firi daju wi pe idagba soke n ba wa papa julo nipa ti oselu sugbon ko to ri wi pe mo lo si agbon be ah gege bi obirin to je alaga fun egbe oselu bawo lo se rorun si ipo yi lopo igba won okunrin la ri to mo dimu bawo lo se rorun si
1: e se gan lotu na koko mo fe dupe lowo e to je olori wa to je oludasile egbe Nigerian Democratic Congress awon ni excellency senator Seriake Dixon
0: yeah
1: won ni fe obirin pupo won fe ki obirin ko dagba soke especially ni di oselu tori te ba ti mama gbo emi nikan lobirin to jalaga Nigeria ko si obirin
0: be ni
1: won ti e ki n fe ko obirin de be yen even gan ni ipile wa yi ipile wa to dun to lo
0: to da
1: to lo yi mo ti ma gbo won ni mo pe mo wa nbi ti won ti n soro awon eyan ni obirin chairman obirin ke Lawyer State sugbon ko si bo ti le je pe won ko wa a le ma ta kan gbon pelokunrin sugbon ko de ki n se gbogbo nkan tokunrin le se lobirin le se o emi o ba won si ninu en to so pe what man can do a woman can do better no emi ro pe
0: a le se yato
1: then emi tun wo pe o depend le individual ida okunrin ida obirin bawo ni wo gogo se le andu ati je olori si
0: bawo wa lo se rorun se te awon pe ni jawo bawo le egbe se bi pe awon okunrin gbugbe won fe mo le waju
1: o dupe lowo Olorun ipe Olorun fun mi ni awon eyan ti amura wa bi okan bi ebi àwọn tá a ríra rí tá a mọra rí torí wọn sọ fún wa wípé ka kó gbogbo èèyàn mọra kó má jẹ àwọn tí alága nìkan mọ so a dẹ pé oníkálukú àwọn tó ti fìyà jẹ nídìí òṣèlú tẹlẹtẹlẹ nínú àwọn ẹgbẹ míì ó yẹ ẹwọ ẹyin náà wà gbàgbára náà ká lọ wo nǹkan tẹ máa fi ṣe wọn dẹ ṣe dáadáa mo yan àwọn alága local government ndc different local government wọn ń ṣe takuntakun yàyà mẹfà
0: ṣùgbọ́n kí lè rò pé wọ́n rí nínú yín gẹ́gẹ́ bí obìnrin
1: tí wọ́n ṣe fẹ́ lóko
0: láti àmọ́ pé orí ọ̀fẹ́ ọlọ́run ni ṣùgbọ́n a ní àwọn àmúyẹ ṣe mọ̀ pé ètò obìnrin lélẹ́yìí lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n obìnrin míì máa rò pé àmì ò lè ṣẹlẹ̀ mi ò lè gbogbo wa la lórí ọ̀fẹ́ o ṣùgbọ́n kí ni àwọn àmúyẹ náà tó ṣe é tọ́ka sí wípé bóyá bìkan màmá yẹn nǹkan báyìí ni nǹkan báyìí ni tí àwa obìnrin tá à ń bọ̀ lẹ́yìn tàbí àwọn obìnrin tó bá nífẹ̀ẹ́ sí òṣèlú tí wọ́n á rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe táwọn náà fi wò pé èmi náà lè dépò yìí dẹ̀yìn.
1: Lákọ̀ọ́kọ́ mo sọ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run
0: bẹ́ẹ̀ni
1: ó wà then ẹnkejì ẹ gbúdọ̀ wà friendly kẹ́ni láti wà friendly gan kí wọn kóyàn mọ́ra èmi jẹ́ gán pé bá a ṣe bí mi nìyẹn mo láìkí n kóyàn mọ́ra mo dé mi ò dé ń ṣe ẹni tó ń kẹ́jì kan sókè.
0: Gàrú ṣe ra patch.
1: Èmi ò ń ṣe tẹ bá rí mi pẹ̀lú àwọn alága mi ẹ̀ rò pé kí ló dẹ̀de wọ́n ti ẹ̀bùblẹ̀ mi pé mi ò ń ṣe bí alága ṣùgbọ́n tó bá ti dibi iṣẹ́ o gbúdọ̀ ṣiṣẹ́ o kò dẹ̀ sí ni ọmọ àlè ló máa rí bínú tí ò ní bí tí bá ti bínú sí wọn díẹ̀ àtúntì parí ẹ̀ nìyẹn ṣùgbọ́n ṣe ẹ̀dẹ̀ tó wọ́n mọ̀ pé kò sí ni ká má rí àwọn kàńdá díẹ̀ díẹ̀ especially tó bá ti di ọ̀rọ̀ owó ẹgbẹ́ yìí wọ́n gbélé wa lọ́wọ́ kò ṣe pọ́n fowó tì bó ṣe ṣẹlẹ̀ gan mi ò mọ́ bí tá a dé dúró lẹ́nìí ní Oyo State a lè má ti pariwo àwọn ibi tá a ti ń pariwo wọ́n mọ̀ pa ń pariwo díẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá di pé ká láòdẹ síta a máa láòdẹ ṣe mọ̀ páwà làbí gbẹ̀yìn inec
0: bẹ́ẹ̀ni
1: àti ìjọ oṣù mẹ́fà la ṣe ń gbẹ́dùn lóṣù keje ni ṣùgbọ́n nǹkan tá a ti ṣe téèyàn ò bá yín wà àwa gan máa yinra wa àdé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tó mú wa dé.
0: Ṣùgbọ́n ní abala kó tó di pábọ̀ sí ti independent torí mo fẹ́ mọ bí ẹ ṣe darapọ̀ mọ́ òṣèlú gan irú àwọn ẹgbẹ́ òṣèlú wo gangan ẹ̀yin gangan lẹ ti darapọ̀ mọ́ tẹ́lẹ̀ kó tó di wípé
1: bímí sínú òṣèlú ni ìyá mi jẹ́ olórí àwọn obìnrin nínú ẹgbẹ́ npn nígbà yẹn tó mo ba lọ́wọ́ wọn ìdílé táwọn náà ti jáde òṣèlú wà mbẹ bẹẹ ni
0: ṣé ní ìbàdàn yìí ni àbí
1: ògbómọṣọ ìbàdàn ni yín bàbá ògbómọṣọ níyà
0: ó ti da ara ilé ti wá jà
1: ṣé ògbómọṣọ ni yín ni
0: ó ti da
1: so ṣẹ́ni ó wà nínú ẹ̀jẹ̀ ni torí ìgbà míì gan ti bá ní mi ò tiẹ̀ ṣe mọ́ ẹ̀ẹ́kàn tún rí wípé nǹkan tún fà yín padà pdp ni mo wà títí kí n tó wọnú ndc bẹẹ ni mi ò jà kúrò mbẹ o mi ò jà kúrò mbẹ inú mi dẹ dùn ṣùgbọ́n ngbà tó dẹ̀ ti di gbọ́n mi sí omi ò tó ń gbogbo gbà àti wípé tí ó bá ti di pé calling ọlọ́run dé mi ò wá ẹgbẹ́ yìí lọ mi ò wá lọ ọlọ́run kàn ló sọ pé èmi ni ara àwọn tó wà lọ tán fún wọn ní ipò alága ìgbà tí mo dẹ̀ débẹ̀ tán bá mi sọ̀rọ̀ pé àwa náà a ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìyá kan ní ká wá wojú yín ni ogbó báwo ni ẹgbẹ́ ìṣe rí
0: níbẹ̀ ló ṣe ń lọ
1: olórí dẹ̀ nìkan lọ kọ́ mú mi wá tán dẹ̀ mú mi débẹ̀ wọ́n dẹ̀ ṣe ó béèrè ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ mi ló bá ní alága ọyọ state nìyẹn mo wá ń wo ó ní yù mo wá rẹ́rìn ó wá ní ṣé mi ò ní fíìl bákan tó pé mi nìkan ni màá jẹ́ obìnrin ní nàìjíríà nínú àwọn alága nàìjíríà mo wá ní mi ò ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ ọ̀kan láwọn àkọ́kọ́ mi kọ́ lélẹ̀ àkọ́kọ́ mi kọ́ so kò
0: jẹ́ tuntun
1: yàtọ̀ sí pé mi gangan ní ẹgbẹ́ tá a pè ní concern yorùbá mothers foundation abiyamọ ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni tí ó wà fún àwọn obìnrin méjọ́lì pé o pó àwọn tó kù díẹ̀ káàtó fún tàti ń kóra wa bọ̀ ó ti ṣe díẹ̀ and inú ẹ̀ náà ni ta bá ń ṣe program àwọn ọkùnrin máa ń yọjú wọn ló pó làwọn náà
0: ké
1: òpókùnrin wọn ni princess o kì í ṣe ẹran obìnrin nìkan o àwọn tó jù mí lọ àwọn tá a jọ ọjọ́ ìrọ̀ àwọn tó kéré sí mi ìfẹ́ máa ń wà
0: láàrin
1: gbogbo ibi tí n bá ti dúró tọ́lọ̀ bá fi mí ṣolórí.
0: Ẹ ṣeun gan ṣùgbọ́n kí lẹ rò pé jẹ́ ìpèníjà tí àwọn obìnrin kojú nínú òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: Ṣé ẹ rí tí n bá ní kí n wò dáadáa mi rò pa nípèníjà kankan. Ọwọ́ wa gangan.
0: Ló wà. Lọ́nà wo?
1: Ní àkọ́kọ́, ṣé rí gbà tí mo di alága yìí. Mo ti náwọn obìnrin kan tí mo pè. Bí ẹ máa bọ jájọ ṣe ẹgbẹ́ yìí. Ẹ̀dẹ̀ ti mọ̀ wípé láì ń ṣe pé mo wà nú ẹgbẹ́ yìí gan mo máa ń tọ́jú yín mo máa ń tọ́jú àwọn ẹ̀yìn capacity tèmi. Wọ́n wà náà wọ́n prefer kọ́ lọ máa kọrin orin kọ́ máa fún wọn lówó rádaràdá kọ́ máa jíjó ẹlẹ́yà káàkiri. Èmi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Even gan ta bá pe meeting gbà mí gan àwọn ọkùnrin gan ló máa ń pariwo fáwọn obìnrin wa pa. Ẹ̀yin òmórí kọ́ ni kìnnìkan. It is not kò ní mí nì.
0: Ṣùgbọ́n ara òṣèlú ni.
1: Ara òṣèlú ni ṣùgbọ́n kò wá ń jẹ́ wípé kọ́ máa wọra wọn lẹ̀.
0: Ẹ ṣe.
1: Ṣó ti yẹ yín. Ṣé mọ̀ ní àwọn ìyá wa tẹ̀mí gbọ́njú bá bọ́n ṣe kàwé yẹn akíkanjú ni wọ́n. Kò síbi tó lè wọ̀. Wọ́n sọ́ra wọn di igbákolẹ̀. Àwọn obìnrin kan bìlíìfù pé táwọn ọba tí ṣàṣemáṣe pẹ̀lú ọkùnrin àwọn ò lè dépò. Torí ẹ̀ ló ṣe máa ń dàbí ẹni pé bó ṣe wá náà ló ṣe máa ń lọ.
0: Bó ṣe wá ló ṣe lọ.
1: Ṣùgbọ́n tó o bá fira ẹ sí ipò ọ̀wọ̀ kò ní yá àwọn èèyàn wọ́n lè lè o burú Margaret Thatcher ni kínní kan ni ṣùgbọ́n táwọn èèyàn bá súnmọ́ mi wá ní àwọn dẹ̀rọ̀ pé ó lé ni o. Bí ó lè ṣùgbọ́n má fi iṣẹ́ ṣeré in ton fun wa yi ati pe ati ni determination kan lati le pe emi so fun won seri egbe ton gbele mi lowo ipe ki n lo yi o da bi ko fun yan ni le ni lo kole to ba hun e sori e so fe kole to ma hun awon eyan lati wa be egbe nu e ni abi o ko fe shan ile lasan o le ba mi ri bi fi apoti joko ti awon egbe nla nla wa ma ma wa ra yin lo ni odun merin merin nawo o se yen o e to wa ti mo po ohun o le se suru ohun o de le ohun o le won ni en to ba ma je oyan ri apata
0: ko ni wenu ake
1: won de ni no pay no gain iwo to ba ti le farada nkankan to gbo awon owo radara de owo doti le ma nwa kiri le awon to fe dije to po
0: Eseun ko. Idi ti mo fi bere pelu odo yin ni wipe fun opopolopo awon obirin se mo pe to ye to obirin lo wa fun. Opopolopo ma nberu lati wonu oselu. Elomi a ma wo wipe iro o, won lo ru na nse mi ti o, igba o, awo, sugbon ta ba ri awon iriri, teyin te ti wa ni ipo nla bayi ninu oselu, ta ba ri awon iriri latodo yin, a tun fi le fun opopolopo wa. Ni iriri si mo mo wipe gbele njale le ninu awon iriri yin ati omi ogbon ile to ye ka bu mu lodo yin sugbon ma tun wa eto kan ojo kan lori eto yin na ni te wa ba wa so daada nipa irin ajo yin ninu oselu ati bi obirin ba se le kora wa jo papo lati wipe a di opomulero to ye pe eyan kankan ko le bi wa subu ninu oselu lori ilede Nigeria eseungo eyara le lori eto ilubirin loni alejo wa awon na ni mama wa princess oyeronke bola joko akinlolu ti won je alaga fun egbe oselu Nigerian Democratic Congress ni ipinle oyo an boju wo irin ajo awon obirin lati odun 1960 seyin 66 years ti obirin ti orilede Nigeria ti gba ominira ti gbogbo wa ti gba ominira ireti wa na ni wipe ni won gba ti orilede ti gba ominira yi awa obirin na ati gba ominira nu tori pe ibe na la wa ta tin sola ta tin soro ta tin sise ta tin se gbogbo ta ba wa ni ka boju weyin loni se a le so wipe obirin ti ni ominira nipa ti oselu
1: e se se mo ko mo ti soro kan le nkan ipe ko se to nse wa o awa la nse
0: soro
1: yoruba obirin loni soro se ri awon obirin kan wa majority obirin to ba ti de ipo won fe ki elomi goke eri pe mo so fun yin pe set you deal da mi obirin ni
0: ben
1: on lo wole te ri
0: ah e ka bo
1: cheri be la de tun wa ni obirin to je alaga yes o lo ju party e lo te ba wa di dada mi ro ko party kankan wa to yin obirin ni alaga local government ben ko de sose luri sugbon already lati farabalẹ lati ko o de ko e ni so wipe boya 6 months ta bere ndc yi lo na ti di bayi ero to de wa leyin e ko se kekere ko de ko fi olesi o de njade alaga mi to wa ni ogbomoso south
0: wow
1: eyan takun takun ni o nsise se tun wa ninu awon alaga wa okunrin na won tun wa yan obirin ni ward chairman
0: ah ah
1: se o gbe ko si chairperson abi chair lady inu constitution wa chairman na ni bojo kun ni bojo
0: be ni chairman
1: chairman na ni atun wa lawon obirin to je ward chairman lo so egbe wa je egbe ti o fi aye sile fun obirin lati grow are a de leyan to yo wa lenu ngba to je pe obirin na lo lori ko se to ba yo wa lenu pe ti mi o ba ti se elaso soke o le depo ko si yen discipline wa ninu egbe
0: wa je ka wo generally ju ti egbe oselu yin lo generally lorilede Nigeria sha le so wo tori mo pe ko nse ndc ni egbe oselu yin akoko inu mi dedun wipe ninu oselu ni won bi yin si eleyi to fin ye wa wipe e ti mo nipa oselu lati bo lati eyin e je ka wo igba ti awon mama ti won se oselu egbe lope se be ohun lele egbe lope
1: npn lele lope onikakan
0: eh joni kanjo eh je ka wo lati gba na si asiko yi kini yato to ti de ba wa obirin nipa oselu se o beta nigba na olohun ni abi igba yi gangan lo beta
1: mo fe so pe mo fe le so pe beta ngba yen tori te ba ranti awon mama wa tawon ati mama mi jo sise alaja suli atadedeji
0: wow
1: obirin takun takun na kolo ba forun ke won kolo forun ke ya mi na to ba npade won ati rira
0: kolo forun ke ya temi na
1: so se mo ka ni pe momentum yen won build on it ko ni se yan kokan to ma so wi pe won fowo ro obirin seyin mo ko se n to fowo ro wa seyin o ta wa na ba le jade ta se bo se ka se and e tu je kin fi oro konkun awon obirin mi ton ba de ipo won ma n gbagbe bi ton ti dide won ma n gbagbe awon to sise fun won so to ba de be ni pe awon eyan tun fe yan won mo ta le fe blame eni to gba ipo yen ni na ton fun laye
0: be ni
1: ti o de se dada pe lara lu
0: ṣugbọn mo fẹ mọrọ kan nibi nkan kan tẹ sọ tẹ ni wipe igba won ti mama lọ o beta si asiko yi
1: o beta
0: ka ni pe momentum ifaraje
1: bo
0: won se nse nigba na lohun ka ni wipe a ri lasiko yi a ṣugbọn ṣa wa ni adi ebi iru ni abi awon mama se won ni awon ti won mentor lasiko na lo
1: ta
0: ba ri lopolopo awon okunrin a ri wipe opolopo won ti won jingiri ninu oselu a ri pe ma n fi oselu le omo won lowo ti o ba se omo ton bi ninu ara won a je eni ti won mu mora gege bi omo
1: beni
0: se ariro eleyi lara wa obirin
1: nigba yen emi kere o mo kere ngba ye mp yen be mo ri wi pe won kora won se ra won lokan nigba yen o da be ni pe iya mi je won

0: Ekaba pada yin ara le eto elubirin tesiwaju ni kan omo luabi splash 105.5 fm ohun ti amboju wo loni lori eto ohun na ni ipo ti awa obirin wa leyin odun 84 ti agba ominira ni orilede nigeria alejo mi awon na ni princess oyeronke bola joko akinlolu awon ni obirin kan soso to je alaga fun egbe oselu lorilede nigeria egbe oselu wo la sin soro nipa nigerian democratic congress ndc mama wa ni alaga egbe oselu na ni ipinle oyo eleyi lasan gan o ti to ki awa obirin ka ma mu yan gan bo te ti le je wi pe a ti de ibi ti a nfe o sugbon a mo wi pe die die bayi ohun na ni igba ton ba tobirin kan ba wa nbe to ba ti se daada wọ́n ti rí wípé rárá àjẹ́ wípé àwọn obìnrin kọ̀ wọ́n ń fọkọyọ̀ nítòótọ́ ẹ kò kalẹ̀ lẹ́ẹ̀kan sí màmá wa ìbéèrè eléyìí tí mo fẹ́ béèrè òun ni wípé kí ni nǹkan náà tẹ̀rù wípé ó ṣe pàtàkì tí àwùjọ orílẹ̀-èdè nàìjíríà ta gbọ́dọ̀ mú àyípadà dé bá láti fèrè dájú wípé àwa obìnrin a rí ipò tó rọ̀ṣọ̀ mù a rí dìmú láwùjọ kò sí tóbi tóbìnrin bá di president orílẹ̀-èdè nàìjíríà a sì ń rí àwọn african countries gan tó jẹ́ pé obìnrin ni president
1: nílò òyìnbó gan
0: kí wàá ni àwọn nǹkan náà tẹ̀rù páyì padà gbọ́dọ̀ dé bá láti fèrè pé àwa obìnrin a dé irú àwọn ipò báyìí.
1: Bí mo tún ṣe máa tún sọ tí obìnrin bá ṣetán a ti ráwọn ẹ̀gbọ́n wa àwọn màmá wa tó di sẹ́nétọ̀ náà kí ni wọ́n fi ṣe náà kí náà fi ṣe ǹjẹ́ wọ́n encourage àwọn tó ń bọ̀ àbọ̀ wọ́n encourage ara wọn gan ṣé mọ̀ pé ní tó bá fẹ́ pàwà nsìn ká ni mo jẹ́ sẹ́nétọ̀ báyìí ṣé mọ̀ pé first of all wọ́n torí pé ilé làwọ̀ kan tó
0: sọmọ
1: lórúkọ inú ilé làdẹ̀ tí ń kẹ́sọ̀ ròde màá kọ́kọ́ ti build àwọn obìnrin àti ọkùnrin in each state ní south west yìí tí mo mọ̀ pé yes màá ní yes àwọn tèmi ni
0: tí wọ́n dúró tán
1: kí n tó wá bọ́ síta àti rọ́bìnrin tó di mínísítà náà tọ́jọ́ ọmọ ìpínlẹ̀ wa yìí
0: dáadáa àwọn pọ̀
1: kí ni wọ́n fi ṣe nígbà tán lágbára
0: yìí
1: ṣé wọn dín ni ṣé wọn fún wọn ṣe ni wọn fún wọn ṣe náà ṣùgbọ́n kí náà fi ṣe fún wa.
0: Èyí ni pé orí tábìlì àwọn obìnrin náà ló tún wà.
1: Ó ló tún padà sí. Bẹ́ẹ̀ ni a lè máa blame ọkùnrin kó tá a bá fẹ́ lọkùnrin máa bá wa fẹ́ nígbà tí àwọn karambà ní kékèké kan tí wọ́n dìde tán náà fẹ́ ṣàṣemáṣe nínú ẹgbẹ́ wa àwọn gbúdọ̀ yọ ọyọ chairman ní chairman tí ètè ìtẹyàn ní ọyọ sí tàbí ìtàn yàn wá fún yín láti Abuja. Ṣùgbọ́n àwọn èèyàn dìde dúró. Àwọn tó jẹ́ alága irọ́ o àti pé mi gan ṣé mi gan wá máa mo wá jẹ́
0: ẹni tí wọ́n kàn mọ̀ fọwọ́
1: bẹ́ẹ̀ ni torí pé ìgbà tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí kò séèyàn kankan gbogbo wa la ṣàǹforí rọ ni mo bọ́ lọ́n ṣe ṣe gan àwọn wá dé ní kọ́tátò ẹ wá rin ẹ ń gbowó ni ò gba kinní kan ni ohun ti táwọn ará àbújá wa tán wá dá sí pé kò sówó kankan lẹ́ni wẹ̀ fẹ́nibọ̀dì àwọn ó yà wọn lẹnu gan bọmọbìnrin ṣe ń ṣe irú ilé ẹgbẹ tó gbé kalẹ yìí ó ní the best ní south west followed by ondo state. Èkó gan tán lówó jim gan.
0: wọn wà lẹyìn yìí
1: ni wọn wà lẹyìn wa ni
0: o àjíṣe bí ọyọ láàrin
1: bẹẹ ni àjíṣe bí ọyọ láàrin ọrọ ọyọ kì í ṣe bí bá bẹẹ ni kọọkan ó depend the determination ma tàbá fi ẹ síbì kan ǹjẹ ó ṣe tán láti jẹ olórí àti wípé iṣẹ́ rí kínní àmúwá ni o grace to be a leader then wọ́n tá a bá bí ni kò yàn tuntun rẹ̀ bí torí ọ̀tọ̀ ni pé ká bí ni mọ́ orí ọ̀fẹ́ ǹjẹ́ wọ́n gan tiẹ̀ wá orí ọ̀fẹ́ yìí èyí tọ́lọ̀ ti fún ẹ̀ ǹjẹ́ o ṣiṣẹ́ lé lórí ǹjẹ́ o fi tirẹ̀ sókè ǹjẹ́ o fi rán mọ́ni kejì lọ́wọ́ ǹjẹ́ o tiẹ̀ kọ́ fi káwọn èèyàn mọ́ra ṣùgbọ́n wọ̀nbílí àbáná ṣe máa ń sọ wọ̀nbílí kí wọ̀nbíà ó ní àwọn èèyàn kan.
0: Ẹ ṣeun gan èyí ni wípé tí obìnrin tó bá wà ní ipò kan kó hu ìwà eleyi to fi je wipe to ba tun fe bo si ipo mi to tun ga yo rorun fun tabi yo rorun fun obirin mi na lati bo si iru pe be eni to je olori awon odo fun egbe oselu Nigerian Democratic Congress awon na ti darapo mo wa lori eto loni feyi kemi adesiyan obirin lawon na obirin takutaku na ni sugbo tori wipe awon odo e mo wipe egun odo o tun yato ipe nija ta won tun mo koju oto tun se le so fun ara npe kin tun to pada sodo mommy wa kin tun to pada sodo won gege bi odo mo mo wipe lara awon ti o soro lati dari
1: bene
0: leyi ke yo ri lede odo ni wahala ni ko lo ma fi wahala buru ba o lo se rorun gege bi obiri e fi n dari awon odo din egbe oselu
2: eku se ma
0: ese ogo
2: olorun a ma fun yin se
0: ase
2: se ko si ko to le ko de si ko to poju nibe teyan ba ti ni determination determination ni gbogbo nkan
0: se ti se lori odo ri nbi kan ni boya ladugbo boya ni school boya ni bi kan
2: a ma n wa ni arin awon eyan bi church bi christian fellowship so awon ko beyen so a ma n se olori mo ma n se tele tele so I'm used to it but lati dari
0: se lu yato si ti church
2: be ni
0: oporisirisi esin lo wa lesi musulumi wa be abalaye wa be christian wa be gbogbo wa nbe
2: be ni mo nkan to mo le so pe je ko rorun ju na ni pe eni ti o je asiwaju mi ti mo wo ni waju awon na je obirin won de je eni to ni fe gan so lopo igba won ma n to mi sona si ko ba fe sele ti ba si lo ba won pe ah bayi won ma so pe no se bayi se bayi ti ba de ti tele ilana yen o ma je ko rorun kan
0: e sugbon ki lawon pe ni ja te ti ba pade se awon okunrin ofun yin ni ala kankan
2: seri egbe oselu wa je egbe ti o ni ilana o je egbe ti o ma n bowo fun awon to wa niwaju ko de si jagidi jagan ko si enikan to ma so wi pe ohun to bayi ohun no ife o wa ni inu egbe oselu wa so kan to je ko rorun niyen mo fe le so pe ko si nkan kan bi ipenija ni ibe tori kaluku mo aye e
0: olukaluku si mo won are e seun go e je kin tun pada sodo mama wa tori wipe o se pataki fun wa ka soro nipa ominira wa obirin lorilede Nigeria lara won nkan ti mo ma n gbo lopolopo igba ni wipe owo ma n ka obirin lapako ninu oselu se looto ni
1: toto ni but
0: se mo kwa wo obirin a mo bo se manage wi pe ah owo ele ma je na sibi obirin le wo wi pe ah se le necessary sha ko se wi pe boya fe na o sugbon a mo bo se ah prudent ta ba so ro pe obirin prudent nipa owo obirin ni sugbon awon okunrin nigba ma efun ka le ro na lo ah iru awon kan bayi
1: emi n se be o bi okunrin iwo okunrin le mi se o se ri ni mo se so wi pe o depend le individual se o le lawon ko lo fe soselu o le se ma ri pe obirin mi to de ipo ko won o korona pada mo
0: sugbon igbagbo iru opolopo ni pe obirin o kin lowo bi okunrin
1: emi o lowo sugbon mi ti e mo bona sese tora ati re ni gbowo nla kankan fun wa o sheri mo tun so kini kan sheri en to ba ni kekere to ready ati share to ba ni nla na bo se ma se niyan sugbon lomi ni kekere en to ni 100 naira to fe ko 90 naira sapo temi ba ni 100 naira mo fe na 60 ki 70 igba mi gan mo ma na tan gan ma tun ma wa mi ya ti mo ma no ṣùgbọ́n mo fẹ́ nọ sí pé ti má nọ sórí iṣẹ́ yìí mo fẹ́ rí iṣẹ́ yẹn ipò ṣe dáadáa.
0: ṣùgbọ́n ṣe wàá lè sọ wípé tóbìnrin bá náwó iná bóyá ó jẹ́ ẹni tí elédùmarè gbé lọ́wọ́ sókè tó sì ṣetán láti fi kópa sí ìdàgbàsókè ti òṣèlú ǹjẹ́ lè túmọ̀ sí wípé yóò rí agbára òṣèlú yìí.
1: ẹ jẹ́ kí n mú senator Natasha Akpoti sí kí mi ṣe example. ṣé kò ń ṣobìnrin takuntakun ni àti láwọn tó ti wà ní ipò ẹ tí wọn ò ṣe dáadáa tó ti jẹ́ tẹ́nétọ̀ tó ti jẹ́ house of rep tó ti jẹ́ minister ẹwọ́ ọmọbìnrin yẹn she is one of the best senator nigeria lẹ́ni if not the best tó ra rí nǹkan tó ń ṣe nǹkan tútútútú lẹ́yìn ṣe governor ó ń ṣiṣẹ́ ju governor state kan lọ tó bá ní tí ò bá ná ń kọ́ ó ti yẹn mà so gbogbo pé ká máa wá sentiment rọkàn pé obìnrin wọn ṣe dáadáa sí wa wọn fún wa láyè ẹ tutu ẹ dànù.
0: ṣùgbọ́n ṣe àìròwú pé àwọn ẹgbẹ́ òṣèlú yìí.
1: ṣe ẹni pọ́n gbógun tòun náà. ṣùgbọ́n ó dúró ó dúró tán ó dẹ̀ jagun ó dẹ̀ rí pé èyàn bómi ṣọ̀tá o tọ́lá wo obìnrin obìnrin ni wá ọwọ́ wa dẹ̀ lọ́lọ́run gbáyé sí ló gbágbára yé lé lọ́wọ́ ọkùnrin tó bá mọ̀
0: bẹẹni ṣùgbọ́n ṣe ròwú pé àwọn ẹgbẹ́ òṣèlú yìí nítòótọ́ wọ́n fẹ́ fi tinú tẹ̀dọ̀ finú fídọ̀ pé kó dáa kí obìnrin kí wọ́n ní káwọn náà dépò tí wọ́n mọ̀ wípé ipò agbára ni ṣe rò pé ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ṣe tán láti juwọ́lẹ̀ fobìnrin láti dé rúkúrú.
1: wọn ò fẹ́ o wọn ò fẹ́ ṣùgbọ́n máa tún padà sórí obìnrin náà ni wípé ṣé àwọn gan rẹ́dí àti dúró tán bí natasha ṣe dúró tán ẹ wo binani ṣe bí binani ni kandidate wa ní adamawa owó wọn ló wọlé di last time wọn yí wọn gbé lọkùnrin lọwọ ṣùgbọn this time around.
0: ṣùgbọ́n kí lè rò pé ó ń ṣẹlẹ̀ irú ti adamawa yẹn kí lè rò pé ó ṣẹlẹ̀ láàrin wọn kò ṣe pọ́bìnrin yìí ṣe nǹkan tí ò da.
1: kò ṣe nǹkan kan ṣùgbọ́n ṣe mọ̀ wípé ó depend lé olórí irú because it's a story for another day ẹni tó bá jẹ́ president ẹ̀pọ́wọ́ wọn agbára òṣèlú máa ń wà jù ń gbà mí kò ṣe mọ́ báyìí o tó rà nígbà ṣó ti yẹ yín so torí mo mọ̀ pọ́n yí adamawa yẹn ni ṣùgbọ́n mo tún wá fẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run pásíkò ètò ni mo mọ̀ pásíkò ẹ̀dẹ̀ ti tó báyìí.
0: ẹ jẹ́ kí a tún sáré de ojúde ọjà lọ nígbà tá a bá padà dé máa ṣe ojú òpó sílẹ̀ fẹ̀yìn ara lé láti bá wa sọ̀rọ̀ lórí ètò ìlúbìnrin kí ni àyípadà eléyìí tẹ̀ ń fẹ́ láwùjọ àwa obìnrin gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ń pe ọdún 1964 tá a gba òmìnira à ń bọ̀ àti lọ.

0: nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Flash FM 105.5.

0: e ka bo pada yin ara le te ba woju ago yin ri wi pe asiko wa o tin lo sugba je kin si oju opo sile fun awon ara le ki won ba wa da seto ko to di wi pe mama wo ma kuro lori eto lo ro yi 0706949300 tabi 0701447 5770 ohun na ni number eleyi te fi ba wa soro lori eto ilubirin. Hello.
1: Hello.
0: Hello, e karo.
1: E
0: seun oruko yin bo le tin pe wa
1: Alhaji Oloye Sulaiman Oladepo.
0: E seun
1: Olorun se ki alamo ori jaje ogun
0: o ti da
1: lo npe lati Olu Loyo Nara local government.
0: E seun
1: mo ki awa to wa nbe yen.
0: E se
1: Olorun ba mi fun lemi gugun ati alaafia.
0: Amen.
1: Mo fe ran wa leti awon obirin kan ko da wa na gbon ju ba awon obirin yen ni. Ọlọ́run pa lọ́jọ́ orí agbọ́njú bá wọn. Wọ́n ti tiraka, wọ́n ti gbìyànjú at least in that community at least ìyá Margaret Epo.
0: Bẹ́ẹ̀ni
1: fún Láyọ̀
0: Ransomkuti.
1: Wọ́n gbìyànjú. Ṣùgbọ́n obìnrin kan lẹ̀ ọ̀bàdàn wa ń bí. Wọ́n pè ní Àdùnní Olúwọlé.
0: Àdùnní Olúwọlé.
1: Àdùnní Olúwọlé ni wọ́n ń pè. Àdùnní Olúwọlé ni wọ́n pè. Nígbà táwọn àsìkò àwọn awolowo gbogbo ààyè náà kankan. Tí wọ́n ń jà fún òmìnira. Pé kí Nàìjíríà ọ̀gá tí ó ká gbó òmìnira. Ìyá ìwà wa ń sọ ọkàn nígbà náà pé ẹ̀yìn yìí ẹ fẹ́ gbó òmìnira. Sẹ́yìn ìdógó tẹ́ ẹ tó gbó òmìnira lẹ́yìn tó òmìnira gbà. Kì í ṣe pé yá yóò kì í ṣe pé ọ̀kan ti pé ọ̀fẹ́rẹ́ fẹ́mẹ̀ sí fún Nàìjíríà nígbà yẹn. Ó ń fi yé wọn pé tẹ́ ẹ bá gbọ́ òmìnira ọ̀hún. Iṣẹ́ ń tẹ́ ẹ̀ máa fòmìnira ń ṣe yìí. Pé n tí ó sì máa ṣẹlẹ̀ ni. Gbogbo tí ìyá yẹn ní ọ̀ máa ṣẹlẹ̀ ló ń ṣe kódà tí èdè yín olóòní ìlú ṣẹlẹ̀. Ó ní òmìnira tẹ́ ẹ pẹ́ nígbà tẹ́ ẹ máa para yín. Tẹ́ ẹ para yín lẹ́wọ̀n.
0: Ṣé olóṣèlú níyà náà nígbà náà ni?
1: Nígbà tó kájà yìí lára. Ara fifty-nine ni mo sọ yìí. Fifty-nine, 58 yá ẹ lọ rán aṣọ ẹ̀wọ̀n, aṣọ lẹ́wọ̀n. Fún èso máa. Ọwọ́ mo fojú mo wà lórí ìdúró tí mo witness ẹ̀ ni. Ọ̀pọ̀ ẹ̀sìn látọ̀ ni a máa gbóhùn wá sí bẹ̀rẹ̀. Wá sí bẹ̀rẹ̀ pé o pa lẹ́yìn ẹ̀. Ó ní ẹ máa wo ohun tẹ́ ẹ bá sọ ẹ̀wọ̀n tó ń wọ̀ ẹ̀wọ̀n tó pèsè wá. Ètò wíníwíní. Bàbá wa Adégòkè Ayọ̀dà fún bẹ láyé lọ́dún náà. Nígbà tí ó kàn pé ó ní Àdùnní ẹlẹ́wọ̀n. Bàbá wọ́n wá pè Àdùnní ẹlẹ́wọ̀n. Gbogbo wọn pẹ̀láàdùn yẹn lẹ́wọ̀n oúnjẹ máa pẹ̀láàdùn ní tí ó ṣẹlẹ̀ sí nga ẹ wá wáré náà fi jẹ ohun tó ṣẹlẹ̀. Ẹni ọ̀ máa ní ìpàdéyà ẹ̀ ṣe kú o.
0: Ṣùgbọ́n
1: tó ṣẹlẹ̀ lórí òṣèlú Nàìjíríà ìbàbá wa awúlọ́wọ́ lọ ẹ̀wọ̀n o.
0: Àbí
1: mo purọ́. Adégòkè Ayọ̀dàbù ó ní mọ́tò accident tó kú. A kò tí a gbòmìnira lójú ẹ̀. Kó tó wá di pé lẹ́yìn táwa gbòmìnira ọ̀hún ni tó ṣẹlẹ̀ sí àbáwọ̀ lọ́wọ́.
0: Ẹ wá ṣẹlẹ̀ sí
1: ẹ wá wo tó tún ṣe sọ́pọ̀lọpọ̀ àwọn míì náà lónìí tó tó ní.
0: Ẹ̀ṣọ́
1: àwọn àdúgbàdo ọlọ́run rú ẹ̀yin obìnrin tó lọ́run gbèdìdì báyìí tẹ̀ ń jẹ́ alága ẹgbẹ́ ọlọ́run
0: tó ń
1: ṣe ọdún tí ń ẹ dúró lórí òótọ́ ẹ dúró lórí òdodo ẹ sì máa sọ ọjọ́ tó wáyé ọmọ ẹ̀ mọ́ òtútọ́.
0: Àmì àṣẹ ẹ ṣeun gan bàbá wa Alhaji Bọ́lárìn wa láti Olúun Lọ́yọ̀ọ́. Inú mi dùn pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá wa sọ yìí tán tiẹ̀ tún mú wa lọ sóko ìrántí ẹlòmíì táwa gun òtí ẹ̀ rántí orúkọ ẹ̀. Hello. Hello, ẹ káàárọ̀.
2: Hello.
0: Ẹ̀ṣẹ̀ orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
2: Sọláyà ló sọ láti alẹ́ sí Lọ́yọ̀ọ́.
0: Ẹ̀ṣẹ̀ wà ń gbọ́ yín.
2: Mo gbàdúrà fún wọn alága tẹgbẹ́ wa lágbára ibi tó ń fẹ́ dèèyàn ọlọ́run á mú wọn bíbẹ̀. Àwọn ní Dèbórà àsìkò yìí ọlọ́run àgbọ́wọ́ wọn sókè ọlọ́run
0: àgbọ́wọ́ wọn yìí wọ́n ṣe àmì
2: ọ̀hún. A ti ṣe because first time tí mò ń gbọ́ ilé ìpín obìnrin wà nínú
0: ipò alága.
2: Wọ́n á lè mú tẹ́ǹtì aráàlú obìnrin máa ń láàánú. Ọmọ ibi tí ọmọ gbogbo ẹ̀ ṣe ń lọ tó ti yẹ́yàn obìnrin ló mọ gbogbo ẹ ṣe lọ ọlọrun máa ràn wọn lọwọ.
0: Àmì àṣẹ
2: àti ìtọ́wọ́n bá ràn wọn lọ tán bá débẹ̀ àwọn náà lè mọ̀ àwọn obìnrin kan wà tó yẹ kí ràn lọ́wọ́ ní yẹ kí n ṣe.
0: Ìṣe
2: ó ti yé wa ọmọ ẹdínyàn ló àmú síbẹ̀.
0: Àmì àṣẹ
2: tó wà wá náà lè
3: ma gba number yin emi odibo ṣugbọn tori pe je obirin a de ni egbe ngo to je gba bi amo awon nkan ta ba le se ni won ba ti wa
0: ẹ ṣeun gan ẹṣe o eyan ara le ọpẹ pataki lọwọ mama wa princess oyeronke bolajoko akinlolu ti gbogbo aye mọ won si oba awon na se ni alaga egbe oselu ndc ni ipinle oyo ati eni to je olori odo ninu egbe oselu na fi kemi adesiyan ẹṣeun gan pe ape yin eje wa eto yi se n tesiwaju lose to n bo nipa ayajo ominira lorilede nigeria lagbon mi ti awa obirin ṣugbọn mi ni ti so eni ti o tun je adejo mi lose to n bo na temilade aloko loruko titemi loruko lo to eto yi oluwa ṣeun akinola o tun dijo mejo ta ma pade o dabo.

0: All right. Jẹ́ ká máa kíra wa kú dédé wo gbogbo ibi tá ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì ti Plus 105.5 FM. Eléyìí tó wà nílé Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà, nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kán sí i torí pé a ti gbogbo rẹ̀ pápá tó gàṣàlẹ̀ ó yá join together. Àbá ń sọ nípa ròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní o láti máa túsù rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń ṣẹlẹ̀ báyìí náà la mọ̀ gbàsíra wa lára. Ìyẹn lọ́sàn-án tèní ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. DJ Spider. DJ Spider. Òun gan ni mi fi da wa tí ó mọ jẹ́ kẹ́ lọ́pọ̀ tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tún dí ọmọ ọláwúrọ lóòtú ètò ààlẹ̀ Swagosi nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker. Eléyìí tó gallant gan. Ó máa dùn gbọ́ngbọ́n kẹ̀dẹ̀ máa kẹ́ sí i. Èèyàn lọ́sàn-án tèmi. Ó yá pápá pálẹ̀ ní. Ẹ ti mọ̀ yìí pé káṣẹ́. Yóò tún gba ọ̀nà ọ̀tún yọ o. Èmi gangan ariwo tá a ti ń pa láti bí ọjọ́ bíi méjì mẹ́ta. Tàbá ń sọ nípa ti káṣẹ́ ìyẹn Independence Day Casport. Independence Day Casport. Ó ti ń wáyé lé nínú. Ọ̀pọ̀lọpọ̀ ti gbẹ́nu sí láàárọ̀ yìí. Àwọn kan ti gbé mílíọ̀nù lọ láàárọ̀ yìí. Wọ́n gbé mílíọ̀nù sọ́dá. Lọ́sàn-án yìí ọkàn wọ náà nu. Mọ́ gbàgbé wípé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ló máa wà eligible. Ìyẹn lé ní ọwọ́ akúkọ ọmọ gọra rẹ. Gbìyànjú láti activate tíkẹ́ẹ̀tì yẹn o. Play 3 ticket get 30 ticket. Ó tún ń lọ lé ní. Torí pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, owó tó lé ní bíi 1.7 million ni wọ́n pè o. Ẹnìkan ó gbé 500,000 naira lọ. Half a million lọ́sàn-án yìí. Máa wò mí máa rẹ́rìn-ín. Ẹgbẹ́ rẹ lẹni tí ọjà ó ti jẹ. Ń gbé pé wọ́n lọ yẹ kó jẹ. Ṣùgbọ́n torí pé wọ́n ń dàgùn lá ọ̀ relent. Ẹni ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì gbọpẹ́. Gbàmú ò sì tán bà. Ẹni tí ọ̀ta káṣẹ́ ẹ̀ kò lè jẹ káṣẹ́ ẹ o. Gbàmú ọ̀tán bà o. O ò lè jẹ ńbẹ àbí tí wọ́n bá ra soft drink fún ọ́n bẹ̀ lókù. Dákun. Ṣé wọ́n lọ yẹ kó ra soft drink fún èèyàn àbá èèyàn lọ́yọ̀ ra fún lọ́yọ̀ ra fún ọ. Ìdínú tó fi gbọdọ̀ wúra rẹ̀ ràn. *1004*#*1004*#*1004*#* Play 3 ticket, get 30 ticket. Play 3 ticket, get 30 ticket. A bẹ̀rẹ̀. 100k, 150, 200, 250,000 naira. Lọ sórí 500,000 naira. Lọ́sàn-án yìí, ògo mọ̀mọ̀ gọra rẹ̀. Bọ́ọ̀ bá jẹ láàárọ̀, wọ́n tún gbégbó rẹ̀ lọ́sàn-án. Ó ti kàn ọ́ lọ́sàn-án yìí o. Ṣùgbọ́n ọbẹ̀ dàgùn lá. Ayé òkú ní fire tèmi ṣàpínlẹ̀. Bẹ́ẹ̀yàn bá tẹ́kì ẹ̀ ni o tó wà very very careful ni o tí ó sì wúra rẹ̀ ràn ni o. Bẹ́ẹ̀yàn bá wúra rẹ̀ ràn. Wọ́n fire èèyàn ṣàpínlẹ̀ o. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn *347*1004*#. Play 3 ticket, get 30 ticket. Gbogbo àlàyé àti play káṣẹ́ bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí. Ó ṣeéṣe kọ́ mọ̀ yẹ ìwọ bọ́yọ̀ ṣe ń gbà bí kò yọ dáadáa. Pe nọ́mbà yìí 02013306194. 02013306194. Tàbí 09026026300. 14. Pàdé mi ń rònà ọmọbìnrin ọ̀rọ̀ káṣí ẹ̀ lọ́ọ̀ mi o. Nọ́mbà tó lè pe mo pè fún ọ́n o. Wọ́n tan ìmọ́lẹ̀ sí fún ọ dáadáa. Ọba pàdé mi ń rònà ntẹ́mi kó rí pọ̀ mo lè ti gbàgbé kóòdù tí mo ń pè fún ẹ yìí. Mo kọ́ọ̀lẹ̀ ni. Mo kọ́ọ̀lẹ̀ mo ń kà á fún ọ. À pàdé mi lẹ́sẹ̀ ògbèjì bọ́yá lé epo. Ẹ máa fẹ́ máa play káṣí ẹ̀. Mo dé máa wò ọ́ báyìí pé kí ni káṣí ẹ̀ kí ni èmi ò mọ kóòdù ẹ̀ mọ́. Ìdí nu tí mo fi pe nọ́mbà fún yín o. Bó ṣe jẹ́nu ẹjẹ́ wọnú ètò gẹ́gẹ́ o. Àjọ NFF wọ́n ti àpíìlì o. Àjọ NFF wọ́n ti àpíìlì lórí ọ̀rọ̀ Edo United àti Edo Queens jàre. Lórí ọ̀rọ̀ Edo Queens wọ́n ti gbé àpíìlì bá àjọ CAF pé níbo wọ́n ti ń serú rẹ̀. Àmọ́ ọlọ́mọ ti gbafẹ́ ẹ̀yẹ o. Gbogbo ọ̀rọ̀ eléyìí tẹ̀ ń sọ yẹn wípé ẹyin igbádogóje lèrò ọwọ́jà kọ̀ọ̀kan yé o. Torí pé fúnra ara wọn kọ́ wọn làwọn fẹ́ gba penalty straight o. Àwọn tẹ́ ẹ fi ṣe aṣojú nínú àṣekágbá yìí àwọn wọn ní kí wọ́n rè gba penalty straight o. Torí fúdí èyí wọ́n ti sọ àwọn nǹkan tó fà á nínú ìwádìí. Wọ́n ní àwọn tó ṣe aṣojú àjọ CAF jẹ́ kó di mọ̀ yìí pé oòrùn tó ràn oòrùn yẹn pọ̀ lọ́jọ́ yẹn débi wípé Ampendakwea ẹ̀yin méjèèjì bọ́rọ̀ ṣe ríre o bí ṣúṣe kúrè o bọ́bẹ̀ ṣe bẹ́rẹ̀ o. Ntọ́sẹlẹ̀ ni wípé bá a bá wo ojú ọjọ́ yìí wẹ́dà yìí ti le ju o wẹ́dà yìí àṣì pọ̀ o. Ẹ ti gba 90 minutes láti gba another 30 minutes yọ́ mọ lọ bí 120. Làwọn àwò wípé pẹ̀lú bí wẹ́dà ṣe rí yìí kẹ́yìn méjèèjì kẹ́ ẹ gbọ́ àfẹ́ lọ sí penalty straight tẹ́ ẹ bá ti lè gbá 90 minutes tán. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ikọ̀ Ampendaku àwọn òwí nkankan wọ́n náà faramọ́ ni o. Ẹ máa wo ayé o ayé ọmọ ayé wọn ò fapá jánu o. Wọ́n ní àwọn ti agree wọ́n bí Edo Queens. Edo Queens ní òun agree na méjèèjì yẹn bá jọ agree o. Kẹ́ ẹ máa wo ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ wa bẹ́yìn yọmọ ikọ̀ Ampendakua lọ́wọ́ tán. Wọ́n wá ní ẹyin àwọn ọkọ̀ yẹ káwọn gba penalty straight. Wọ́n yẹ káwọn gba extra 30 minutes gẹ́gẹ́ bí extra time. Àjọ NFF ti ní àwọn ò ní gbà àwọn ò ní gbà o. Gbogbo nǹkan làwọn lè gbà. Wọ́n kẹ́yìn ọmọ yan ikọ̀ tó bá wá láti orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Kò sí ntọ́jọ́. Àwọn èsè Sẹ́nígà o. Wọ́n ti gbé àpí ìdìde o. Wọ́n ti gbé àpí ìdìde. Wọ́n ti fi ṣọwọ́ sí àjọ CAF pé láyéláyé yín ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Tó kí ni gbá. Ẹjẹ́ àjọ máa fà lọ báyìí. Wọ́n ti kó àwọn agbẹjọ́rò tó mọ ti fún tẹ̀dọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Wọ́n ti gbé wọn dìde pé kúkú iṣẹ́ kankan náà fájọ NFF látijọ́ ẹ̀ka ń gbowó ni. Iṣẹ́ ti dé báyìí. Ogun ti yá ọyá. Ẹ kó àwọn súùtù yín. Wọ́n ní súùtù ẹlòmíì báyìí ayé ń fò jáde ńbẹ̀ nínú àwọn lọ́ọ̀yà tí wọ́n kó. Nígbà tí pé kò ríṣẹ́ kankan sí látijọ́ yìí. Wọ́n ogun ti bẹ̀rẹ̀ báyìí o. Ẹ̀yin náà sì mọ̀. Bí ẹni ń ràbọn fún yí pé yọ́mọ fi jagun tí ọ̀wá rogun kankan lọ. Ìjọba bá pé pogun yá. Àti ilé ni ó ti máa yìnbọn lọ kẹ̀ù. Ẹ̀wọ̀n para rẹ̀ ó ti kan. Ara rẹ̀ ti sán. Wọ́n náà lọ́ọ̀yà inú ń bí wọn pé yes. Irú kéèsì tán máa ń fẹ́ gangan rèé. Wọ́n ní ẹdúkọ Edo Queens ẹni kéèsì. Tí lọ́ọ̀yà bá ti sọ fún wọn pé oní kéèsì. Ọmọ gbogbo kéèsì náà máa lé oní kéèsì. Lọ́ọ̀yà ò sọ fún wọn pé oní kéèsì. Lọ́ọ̀yà ò ní sọ. Irú kéèsì tó ti mọ̀ pé gbogbo ẹ̀bí lọ́ọ̀ jẹ gan bọ́ bá délé ẹjọ́ gan. Lọ́ọ̀yà ó ti sọ fún wọn pé oní kéèsì. Mo ní interest case yẹn àwọn case máa ń ní interest inú ẹ̀ ó ti mọ̀ pé ó lùsí o. Ọmọ pé gbogbo ẹ̀ kò síbi kankan tó lè gbàjáre o. Yóò sì máa tún fi ọlọ́kàn balẹ̀ pé we have case. Pé adájọ́ bá wá adájọ́ tán yóò máa ní please temper justice with mercy. Èbó bú. Nígbà tó ọmọ pé ń wò ní kéèsì ẹbá ti lọ bẹ ni a fẹ́ bá fa kéèsì pé ọmọ bínú láti yanjú rẹ̀ ń tùbí nù bí. Mọ àti adájọ́ ẹ̀wọ̀n lọ́wọ́ ni wọ́n mọ tẹ́ḿpà rẹ̀ with mercy. Ẹyin ẹ̀wọ̀ ọdún mẹ́wàá tẹ́ ẹ fún wọn client mi yẹn ẹ bá sọ́dọ̀ ọdún méje lọ́ọ̀yà ṣe é gbádùn. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé. àtọ́dún méje ẹ̀dàgún èwo ni yàtọ̀. Wọ́n máa tẹ́ǹpà justice with mercy. Clint ní bá wíhun o. Ẹ máa ọ̀gbà lọ́gbà ẹ máa ọ̀rẹ́ a máa happy. Ẹ̀yin ẹ máa lọ náà ẹ máa lọ ẹ̀yin ẹ máa bá wọn lọ náà lọ́bọ̀. Ẹ máa bá wọn lọ sí prison ẹ máa ọ̀rẹ́ a máa happy. Wàhálà fún. Ọlọ́run ṣàánú ẹ ni. Ó yá gbàgbàgbà láti bẹ̀rẹ̀. Kò kú sí gbàgbàgbà kankan lénìí. Ó wà friendly match àbí. Já lójú ọjà jàre já lójú ọjà. DJ Spider já lójú ọjà. Bá a bá tójú ọjà dé ká wá tẹ ọwọ́ wájú. Lọ́ọ̀yà ni ọ̀rọ̀ a máa sọ ara ẹ̀ di motivational speaker at least 7 years yẹn gan kó ṣe 12 years lọ́dún wọn o. 9 months ni o 9 months náà ni èyí ẹ o. Ẹ máa ṣe mistake calculate ẹ̀bẹ̀ yẹn kó ṣe kíni o 9 months ni o at least kó ṣe life imprisonment náà fún yín. So ẹ máa wọ̀rí bọ́ ẹ máa lọ náà ẹ máa wọ̀rí a máa gbé ìgbésẹ̀ láti àpè ẹ̀yìn ẹ máa bá wọn lọ bó ẹ máa bá wọn lọ sí ẹ̀wọ̀n yẹn. Ẹ já lójú ọjà ká padà dé ẹkún kalẹ̀.
1: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a 4-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomi Remi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
3: The Ember Mojo, them don't finally land up. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you know about the Independence Day Cashati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30 now the special Independence cash pot now you go shell on that day and you go loud pass a bazooka. Make una play cash here today for Splash FM. You feel post and tax start 347 star 1004 star 1-. If now like a new FM, they hungry you. Oh yeah, now start 347 star 1004 star 2-. You feel enter our website www.cashier.ng. Remember say cash here now for only those people where don't enter 18 years old and now all your state to get on board. 9 license and Jody cash here. No cash
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. fún wa ní Sanlam Alliance. Àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
11: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Bíralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
11: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Bẹ́tẹ́lì ibùgbé ayọ̀.
13: Ọlọ́run ti ṣetán láti ṣe bẹ́ẹ̀ ni àti àmísí ìlérí rẹ nínú Bẹ́tẹ́lì ọdún yìí.
14: Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, also known as the Triumphants, presents Bethel Encounter 2026 with the theme Yes and Amen. 2 Corinthians 1 verse 20.
13: Ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ tí ò tíì sí ìmúṣẹ fún máa bọ̀ wá ní ìrírí ìgbàlà, ìṣẹ́gun, ìgbédìde àti ìwòsàn níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn bíi Prophet Israel Afolabi, Prophet Oduayo, Prophet Joel Ọlálérè, Prophet Àbáyọ̀mí Oyèlọ́lá, orí adé ọjọ́ náà ni Kábíyèsí Gbadé Àlàdé, Alájùmọ̀lẹ́kẹ́ ti Àjùmọ̀lẹ́kẹ́, àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Sam Sax, Adufẹ́ Ankriu, Ayọ̀bami Adélẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, aka The Triumphant, ló wà ní Balógun House, Molusi Street, Molete, Ibadan.
14: The sixth man, Prophet Gbadero Olúmayọ̀wá Ayọ̀bami, is inviting you to be blessed. For my inquiries, please call 0806-017-1933 or 0805-874-3523.
13: Bẹ́tẹ́lẹ̀ kántà tọdún yìí, ọ̀nà mi àlà lórúkọ Jésù.
15: Flash FM 105.5.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM tó wà nílé Falafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ìsà ọ̀. Tọ́ba ìgbẹ́ yín sẹ̀ ń dara pọ̀ mọ́ wa. Ẹ léwo wà lẹ́fọ̀ndúrà níbikíbi káàkiri àgbáńlá ayé lọ́ọ̀kan ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí jẹ́ kí mọ̀fán family hour ń bẹ̀ lórí TikTok @topstriker100. A ní pẹ́ yí koto o. Káàṣì ẹ̀ ẹ mọ̀ pé lẹ́ni Cashport yẹn. Ọ̀gànù tán lọ́sàn-án yìí. Jẹ́ ń gbé ọdẹ́bẹ̀. Àwọn owó tó wà ńlẹ̀ rèé o. Jẹ́ ń gbé ọdẹ́bẹ̀ o. A bẹ̀rẹ̀ látòrí 100,000 naira. A bọ́ sórí 150,000 naira. Láti 150K, a bọ́ sórí 250,000 naira. Láti 250,000 naira, a bọ́ sórí 500,000, 500,000 naira. Bó ṣe máa jẹ́ lọ́sàn-án nìyẹn o. Mọ̀ pọ̀ ọ̀gbọ́ o. Mo ti ń sọ fún ọ, mò ń pariwo, mò ń palantia, mò ń polongo. Mọ̀ pọ̀ ọ̀gbọ́ o. 500,000 naira ti wà ńlẹ̀ o. Ó ti wà ńlẹ̀ o, ti sẹ́ẹ̀tì o. 500K, 500,000. Ta ló máa gbẹnu sí? Ìwọ ni, ṣùgbọ́n ń dagunlá. Òun rí lẹ́ǹtì. Play 3 ticket, get 30 ticket. Play 3 ticket, get 30 ticket. *347, *1004, *1#1 new, *1#new, *347, *1004, *1#. Bó ṣe máa jẹ́ nìyẹn, a ní pẹ́ yí koto yẹn láìpẹ́ yìí. Náà fi gbẹ́gbẹ́gẹ́ PFL tó máa wáyé. Èyí ń bá ọmọ àkójú 3SC. Èwo ló kù? Ìkòròdú àti Inter Lagos, mo sì rántí ìyẹn. Ìyẹn Rivers United ọgbà bọ́ọ̀lù lẹ́ni. Rangers ọgbà bọ́ọ̀lù lẹ́ni tí wọ́n bá gbà ní ìrántí báwọn. Torí àwọn tí wọ́n lọ sí Continental Assignment, gbogbo wọn máa gbá bọ́ọ̀lù ní èèyàn àwọn standing wọn. Ọmọ pẹkun, ọmọ ni pẹkun ọ̀la.
1: Àtikú dédé wòye àtọkùn. Ìdíje NPFL bí ó ṣe láǹfààní àti wáyé lé ní èyí ń bá international àwọn àtikọ̀ shooting stars tó bá ti ń di aago mẹ́rin. Katsina Anyata àwọn àti Rivers United ni. Sporting Lagos àwọn àti Ìkòròdú City ni. Warri Wolves àwọn àti Enugu Rangers. Gbogbo àwọn yẹn aago mẹ́rin ní láǹfààní àti wáyé bí nǹkan ṣe jẹ́ yẹn.
0: Afcon qualifier.
1: Ẹyọkan dondo tó máa wáyé lé ní Eritrea àwọn àti South Africa tó bá ti ń di aago márùn.
0: Then friendly match Bolivia àbí.
1: Argentina.
0: Àti Bolivia.
1: Bẹ́ẹ̀.
0: Okay. So bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn.

0: 347 star 1004 star 1 hash. Wọ́n ti yí koto mi o. Wọ́n ti yí mi o. Ó dẹ̀ gbé 070 wa. 070. Ndo gbé wa 4659. 4659. 150k. Another ogo. Hey.
1: Hello.
0: Eka san. Akudede wo ima.
1: Yes, sir.
0: Mami yabo,
1: ko mami kalidi lo soro.
0: Ah. Namba fe jora won ni. Adubo le wa mami kalidi.
1: Namba jora won o.
0: Namba wo ni o. Ja
1: ti mo wa mo gbare jo lowo lowo
0: ba. Esa yin ni namba temi ni mo ni namba jora won ni. Mistake, ama is a mistake in you. Ah, Mami Khalidi. Ama is a mistake in your number, Tony. One for a
1: mistake,
0: ya Khalidi, wo mami lowo. Eka sama adugo le wa e mami Khalid adugo le wa igba wo le tin try ka se
1: mo se ta lori slash la re mo ta lai de pa na
0: igba wo gangan le ti bere si ninu play
1: 2 weeks
0: be kin de splash tele abi
1: ẹni mo dé flashi ní àná àdìjẹ pàṣá ọlágẹlú mo ti wá sábà flashi tẹlẹ.
0: Lọ́sàn-án ìwà ńkọ.
1: Mo ṣẹ̀ta yàn láìpẹ́ yìí.
0: Láìpẹ́ yàn dà. Mo sọ fún yín náà mo ní ẹ máa dé splash mo sọ fún yín ní ìsìn ó ti mú 150,000 naira wá báyìí.
1: Alhamdulillah.
0: So 150,000 naira lè jẹ bẹ́ẹ̀ wọ́n máa pè yín láìpẹ́ yìí ẹ gbọ́ wọ́n máa béèrè account details yín. Àtàwọn àlàyé kan ó sì jẹ́ nìyẹn. Congratulations. Amima. Mami Khalid ti gbọ́ pẹ́ lọ. Ok. 250,000 naira. Ìyá Khalid kò gbọ́ pa. Ó wọ ọmọ mi lọ́wọ́. Ní kíni tí wọ́n ń gbọ́ rédíò lọ. 070. Ó parí sí 1895. 250k. Se mekaniki ni yin ni.
1: Kara ye se mekaniki o di koko monta.
0: O di koko. O
1: di koko monta ra ni mi.
0: Oruko yin ati adugo te wa.
1: Adugo mi na so pa ni mo nje.
0: Ibo ni. Ile se o. Ibo wa le tin ta o di koko.
1: Muslimu ni.
0: E ma kiri. Se ma kiri wa be ni. Ẹni ṣọ́ọ̀pù
1: bẹ̀.
0: Ok, lọ sọ ẹ̀sì ṣọ́ọ̀pù ẹ̀ wà kiri lọ lójú títì.
1: Ara máa supply fún àwọn èèyàn.
0: Ọ̀dọ̀ yín ni àgbà ti ń gba ódì kókó ń gbà kan.
1: Ọ̀dọ̀ mi kọ́ ẹ̀mí náà máa lọ kó fáàtì mi.
0: Ok, tọ́lá gbà. Àwa náà lẹ́nìkan ń bí àgbà ní wàgbé epo náà ti ṣẹṣẹ́ ódì kókó yẹn rí.
1: Ok.
0: Ẹ ti ṣe rí gbà.
1: Ìgbà
0: wo lẹ ti ń play kaṣẹ̀? Se jeri. Oda, congratulations. 250,000 naira leje. 250,000 naira leje. 250,000 naira leje. Congratulations. Won ma pe yin laipe yi. Won ma pe yin laipe se gbo. Se ti gbo. Okay. Bo se je niyan. Eja paju ede si 500,000 naira losan yi. Kó tó di pa mọ lọ. 080 leléyìí 500,000 naira. 500,000 naira. Kíni? 500k mọ ni. 6776. Kílówí? Half a million. kò tún sọ̀rọ̀ mọ́ o. 080 lọ́bẹ̀rẹ̀ rẹ o. 6776 lọ́parí rẹ o. A ogo. Ogo. O connect. Hello.
2: Hello.
0: Ekasan.
2: Ekasan.
0: Yes, sir. Se wa nle, sir.
2: Alonso.
0: Bike man.
2: Bike man.
0: Yes, sir.
2: Bike man.
0: Ẹni tí ó bá ti di bíi tó wá kí wá gbé yín. Dadi Tunde kan yen ni.
2: Dadi
0: Tunde kan yen ni.
2: Dadi Tunde ko o.
0: Ejo e mo binu tani mo ba soro.
2: Samuel n ba soro o.
0: Mr. Samuel.
2: Ben.
0: Adubo wo le wa yi?
2: Adetokun.
0: Bola Adetokun wa na.
2: Adetokun wa ni Alongolo pẹlu.
0: Abẹkuta mo ti n pe yin yi.
2: Ibadan ni mo wa o.
0: Se namba lo wa yato ni abi. Oda. E mo ma nkan olofun mi namba yi.
2: Ṣé
0: kì í ṣe ẹdúró ẹ má bínú
2: o?
0: Ṣé kì í
2: ṣe top striker ni
0: ẹ? Ẹ
2: má bínú voice
0: dé sound somehow. Ṣé yín mọ top striker ni?
2: Mo
0: mọ top striker
2: dáadáa.
0: Tó lọ sí Lábìlú, Gamasco. Dó èmi ò mọ́ ná. Mi ò mọ ẹni yẹn ná. Bọ̀ káàsì ẹ̀ lẹni tí ó fún mi nọ́mbà yín. Emi o mo. Emi o mo yen ri temi o. Igba o le tin play cashe, Mr. Samuel.
2: Mo ti play di eneri seyin e mo. Mo kan tun je ki tun try, mo try na re, mo try lana. Mo try in get tab.
0: Okay. Se ti jeri Mr. Samuel. Order, congratulations, Mr. Samuel. Eyin leje half a million losan yi. Half a million leje. 500,000 naira. 500,000 naira leje. Congratulations. Mi ma ojo ti wa lo.
2: Oya eso.
0: Okay. Iyan e ma so yen ti an ba ti pe yin, e ma wori ti an ba ti pe yin, e ma so yen fun won. Se ti gbo. Wọ́n á pè yín kẹ́ ẹ sọ yẹn fún wọn. Bó ṣe jẹ́ nìyẹn o. Mr. Samuel ti gbé 500,000 lọ o. Oma ti wọlé, Ìbùkún ti wọlé, IBK ti wọlé. That pretty lady yọ gbàròyìn sí ńlá. Ọ̀la látún pàdé títí ọlọ́run. Rọ́lẹ̀ ọ̀n dá ló kọ tèmi tó ṣaka tó gálàǹtì gan. Askalavi. Ẹ sọ pé ti lọ.
3: Flash FM 105.5.
4: Quick charge of 240.
3: Hot news. Cool vibes, sports, and more on the Integrity Station.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Àìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: Kabiyesi kan je ni tan.
1: Oba ti o ni tan lai lai.
0: Oba ti o si ni tan lai lai. Aiku, Aisha.
1: Aidibaje.
0: Dibaje. Kanrin kese. Patapata nu ola porongodo. Ninu imo ati oye. Ologbon tan, oloye tan.
1: Oba
0: ojogbon onimo tan. Oba to da iku ti iku o le da.
1: Oun ni.
0: Oba ti pa ku. Na la fin ribe an su anji lojojumo sa wo mo wi pe aburo iku ni orun ni igba ti iwo ba so wi poya
1: dide
0: bi lasaru to sun ojo merin gege bi omo maria ti wi pe o sun ni ngba ti a si jina nko o di iyanu loju gbogbo omo araye awon kankan nbe ninu igbesi aye wa ta n reti ko ji won sun bayi ni
1: won sun ni o
0: lasaru ni won oba adani waye to lase ti fi ji oku kuro ninu alaye ti fi so alaye di alaye ninu alaye oba ti pase alaye ninu alaye ti pase oku ninu alaye ti pase alaye ninu oku ti pase oku ninu oku
1: yesi o
0: gbogbo n to ti kunu wa to dabi ara to dabi idan oba adani waye lasaru ni ba wa ji won o
1: ase
0: so di yanu loju gbogbo omo eniyan pe awa ro po ti tan ni be eyan ni so po tan eledun mare oba ma wi po ko
1: o sese bere ti
0: be ko gbe royin lagbede losan to ni eku ile o se daada la ba yin o de odun bi aku dede asiko yi aku amojuba aku ilu yi
1: aku amojuba re wa
0: be eyan ba ki mi pa aku nigeria ma ni nigeria ku ara e ati ko amojuba ojo to pari osu ako amojuba osu kesan to pari lojo oni
1: o be ni ako amojuba re
0: ati tu ko amojuba re na adupe baba lo layo baba si de layo ati alaafi awa na te wa de ba egbo ha epo won sugbon e ba alaya talafia
1: baba ni I enjoy myself.
0: Abo
1: baba. Eh le pa me.
0: Won ma pe bi baba se soro yen. Loju awon kan. Yo mo da bi pe kan gbe koru are ni
1: pe. Eh le pa me. I enjoy myself.
0: Abe mo tense.
1: Abe mo tense.
0: Baba mi ti de omo ile ni mi.
1: Mi ti de. Mi de ti de ke.
0: E mi ke ti de ke. To gaga be se mo pe ba nko gburo yin na ni iroyin ta ma ngbe se ti gbo yin fun okan ojo kan awon isele agbo se ha. Agbo so gbanu ari so gbanu lo ni ran ran ti ma sele. Ba nko gburo yin kan ni splash na lati ma tu pere pere re fun yin ta fi mo pe aye pe meji laberun yi nkan be nbe to je gbeje lo. Olorun wa jo pele oro adeus loruko mi. Elephant solo yin re. Oh, Kanshoshu Ajana, Kutegba Agbodi FM Papojo, G Square Arco Sky, Giran Global Radio, King of Skoro, Continental and Intercontinental. Eku kale.
1: Time ina kiwa oni eka san ni bi gbogbo te tin gbo ikani yi, ikani Splash FM 105.5. Temi lade aloko ohun le mi nje o. Gbanko gbere e ma ba wa kale.
0: To awon iroyin na re ni ekunrere tun ti awon ewe iroyin gbogbo ti o gbe dede riyan wa o ba se ni punch na re punch metro labalagba nko gbe we iroyin punch o be na la ni the nation be na la ni city and crime ni ti won ni vanguard na si ni guardian ati awon oniruru we iroyin daily post na nbe lara awon new telegraph nbe akole iroyin akoko tin wo mi temi na nwo ta jo nwora wa yi ipinle anambra ni gba nko gbi be ti kokko sele nigba ti oro di pa eh aibale okan kini to sele oko ajagbe ejo oni ele tin gbe epo bentiro losana la dede o iná ni ní ìpínlẹ̀ Anambra. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí iná bẹ̀rẹ̀ sí ní kọ ijó yóyò? Ǹjẹ́ arẹ ni jó? Ǹjẹ́ arẹ dúkìá jó? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ń bẹ̀ tẹ́ gbọ́.
1: Tó ìròyìn eléyìí ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ló ti ń jáde wà o. Eléyìí náà ló sì tún sọ fún wa wípé ẹ jẹ́ ká ṣọ́ra. Àsìkò tá a wà yìí onírúurú ọ̀nà làwọn kan ń lò láti ṣàfi gba ohun tí ò tó lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí kì í ṣe tonísogúndogójì nìkan o. Wọ́n tún ti ń fi oúnjẹ tó ṣíìpù oúnjẹ tó wo rẹ̀ wálẹ̀ dáadáa wọ́n tún ti fi ń gba àwọn èèyàn. Wọ́n ní ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọ̀dọ́ tí inú ń bí àtàwọn aráàlú tí inú ń bí náà ni wọ́n ya bo ilé kan tí wọ́n máa ń kó àwọn nǹkan sí lẹ́yìn tí wọ́n lùgbàdì gbájú ẹ̀ oúnjẹ ẹ̀dínwó oúnjẹ jẹ́ ń pè báwọn cheap food scam.
0: Jìbìtì ẹ̀dínwó
1: oúnjẹ lẹ́yìn tí wọ́n lu jìbìtì ẹ̀ wọ́n ní inú wa ń bí wọn wọ́n wá yàbò ilé ìkóúnjẹ ọ̀hún sí wọ́n ni wọ́n lù tú rẹ̀ ní o. Kọ́lọ́hún kó gbà wá
0: ẹ̀yẹ. Ó dá tó ìròyìn kan náà tún lé léyìí tó jẹ́ gbàǹkangbè lọ́sàn-án ní Daily Post náà ló post yẹ o. Yé kọ́lọ́hún bá màmá ṣàánú ẹni ní lérí wípé àwọn ẹbí ilẹ̀ gbé lójú àwọn ẹlẹ́ ọlọ́ra kí káfìlú ẹni ilẹ̀ ká gba orílẹ̀-èdè bòmí lọ.
1: Kókósì
0: tó burú mbẹ̀ náà pé èèyàn rìnrìn àjò ṣùgbọ́n ẹrin lọ́nà tó tọ́ ẹrin pẹ̀lú ìwé tó pé
1: kọ́lẹ̀jìtì
0: kó jẹ́ ìtàfóǹtẹ̀ dàn táfóǹtẹ̀ lù tó jẹ́ ojútọ̀ tòótọ́ ojúlówó tí èso ọ̀nà pé ẹ̀mọ́ kan á gbà bẹ́ ìhòlẹ̀ á wà jásẹ̀ àárín ibi ìyangbẹ́lẹ̀ láti bẹ̀ lọ á wà tẹ̀síwájú níbi aṣálẹ̀ láti bẹ̀ ṣálẹ̀ á wà gorí odò kankan jà. Ní tí bá lu ọkàn gbé ìfo gbogbo ilà ìlú ayé tẹ́ sọ̀kalẹ̀ bàgẹ́ síbi ẹ̀ ń lọ tó wá dun ní àfipáwọ̀. Wọ́n ní ọmọ ìpínlẹ̀ Yobe mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti dé ìrọ̀rùn Àṣàntí o ní orílẹ̀-èdè Algeria torí wípé wọ́n ń wá ibi ilẹ̀ gbé lójú wọ́n ń wá bisí ilẹ̀ gbé lọ́ra wọ́n wá títí wọ́n wá débi ojú ikú ni àwa dojú ikú ni ọ̀nà ọ̀fun lóòótọ́ ọ̀nà ọ̀run ni gbàǹkangbèrè ló gbé.
1: Tó wọ́n ní pé ọwọ́ tẹ àwọn ọkùnrin márùn-ún kan o látara ẹ̀sùn wípé wọ́n wọ aṣọ kan tí wọ́n kọ nǹkan kan sẹ́yìn rẹ̀ wípé dandan Tinubu gbọ́dọ̀ lọ ṣáá ni ní ìpínlẹ̀ Borno bẹ́ẹ̀ ni òun náà ni wọ́n ní ọwọ́ ti bà wọ́n o.
0: Tó ọ̀dà lápò ọ̀dọ̀ tèmi ń bíbà yìí o ṣé bí èèyàn mẹ́rin ni wọ́n sọ pé wọ́n di ìrọ̀rùn Àṣàntí ní orílẹ̀-èdè Algeria torí pé wọ́n ń wá ibi ilẹ̀ gbé lójú. Daily Post ló gbé àmọ́ Daily Post náà ló gbé eléyìí náà ó sì tún lọ́wọ́ èèyàn mẹ́rin nú o ṣùgbọ́n èèyàn mẹ́rin eléyìí tá à ń sọ ìwọ́n ni wọ́n fi ẹ̀yìn gbégbá mọ́lẹ̀ wọ́n mú Scrooby ni o lẹ́yìn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n dẹ̀mí mìṣáì kan légbodò ẹni tí ń ta tí ìjẹ́jẹ́ ara rẹ̀ ní ìpínlẹ̀ Adamawa lélẹ́yìí ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n yá dànù. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ o ṣáwọn gangan ni wọ́n jẹ̀bi ni àbí ó ti á jẹ́ tí wọ́n fi sá ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tí ohun kóhun kò lè ṣùgbọ́n olódodo dúró kò sí láyà bí àmọ̀tẹ́kùn láyà bí kìnìún sorry.
1: Tó wọ́n ní ọkùnrin kan náà ni ó ti ń káwọ́ pẹ̀yìn rojọ́ báyìí o lórí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn wọ́n ni wọ́n fẹ̀sùn kan wípé ó jí owó eléyìí tó tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà 15 million naira. Ibo ló ti wáyé gangan agbègbè ibo ìpínlẹ̀ Ogun ni ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
0: Ó dá ìwé ìròyìn Daily Post ló gbé eléyìí jáde níbi tí wọ́n ti sọ wípé òṣìṣẹ́ aṣọ́gbà kan náà ni wọ́n ti gbé báyìí olórí ẹ̀sùn wípé ó ní ìbálòpọ̀ ọkọ̀ tọ́ àjọṣepọ̀ tí ọ̀tọ́ pẹ̀lú ọmọ èké kan nílé ẹ̀kọ́ kan ti ń bẹ ní ìpínlẹ̀ Calabar ní ìpínlẹ̀ Cross River lọ́run eléyìí tí Calabar jẹ́ olú ìlú ẹ̀. Daily Post òun ló post ìròyìn yẹn jáde ó ti á jẹ́ ẹni apẹ́ ọmọ ọ̀ṣọ́ ìlú kọ́mọ ọ̀ṣọ́nú ọgbà ilé ẹ̀kọ́ ẹni àfojú elétò ààbò wò tó wá dé pò ń gangan nàrà tí ń dání òun ni oníwà ìbàjẹ́ that's a bad news from the other end. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tásìkò bá tọ̀.
1: Ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní àwọn awakùsà mẹ́sàn-án náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn lasiko ti ojo alagbara kan ti o ro ti o si fa agbara eleyi ti agbara enko to si wo inu awon koto eleyi ti won gbe ni ipinle Bauchi won ni awon awakusa mesan na ni o dagbere faye Olorun sa gba wa pelu awon awakusa yi Olorun ati je mo fi ati je ati mu wa sibi to le
0: sibi
1: nira Olorun dakun
0: afẹ dakun jọwọ o o da to ami o iroyin kan na tun lele yi o punch lo punch e jade losan toni le ton ka so de pe ile alaja kan ile alada de le npete si kan ni ipinle Eko na ni na bere si ni korin on korin kikan kikan nu re o ina ini agbara to be ge to je pe so ba nkan je ni abi oba nkan je lagbegbe ibo Leko ibi ogbajumo ni a n bo nbe nigbati asiko ba to egbo lekun rere o
1: iroyin eleyi na lo so wipe awon merin kan na ni won ti se idajo eku fun ni ipinle Edo lori esun ijinigbe iwe iroyin the punch na lo gbe
0: oda eje ma gbera pa kare polowo oja bayi o tori isowo ta e lo ri polowo oja wa ti osan toni awa ti alanta kun ni DJ Spider ni nbe nle agbara a tawo doju oja ni
1: beni
0: dadu awaye koda gan a tun ma tawo wa lo ipolowo oja la gumo wa ipolowo e agumo gbese enle nbe un e ku kale

0: Bánkọ́ bí Bánkọ́ bí ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbánù.
1: Flash FM 105.5.
2: Ẹ kú ilé o, ebi ń pa kà á sí nǹkan sí mi la.
3: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
2: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukù lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
3: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: Your Nescafe is not just a drink, it's your

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They

0: ó dẹ ayé káàbọ̀ padà láti ojú ọjà ṣe bí ìsìn wí bẹ́ẹ̀ mọ́
1: mọ́ wí mọ́ dákun
0: bẹ́ẹ̀ kọ́ gbèrò ìníkàn ni splash 105.5 fm the integrity station promoting right values ó yẹ mọ́ gbọ́ ìròyìn náà bó ṣe ń lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ wọn ni ọ̀rọ̀ dọ̀rọ̀ pa hílà hílo ló ṣẹlẹ̀ o ní ilé epo kan tá a mọ̀ sí pillars energy ní ìtòsí stock exchange ní ọ̀nìṣà nígbà tí wọ́n ní ọ̀nìṣà tá a sì ń wí gbogbo náà la mọ̀ pé àárín gbùngbùn ètò ọrọ̀ ajé káràkátà ní ìpínlẹ̀ anambra béèyàn bá ń bọ̀ téèyàn bá ti kọjá edo tó sì kọjá béèyàn bá ti kọjá delta afárá tó bá gùn báyìí tó sọ̀kalẹ̀ afárá gbọ̀ọ̀rọ̀ afárá niger anambra ni ọjà sí torí bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ ibẹ̀ ni ìlà oòrùn gúúsù ti bẹ̀rẹ̀ bẹẹni àwa tá a lọ rèé ṣe àgùnbá náà ọwọ náà ràn tí kẹ àti ọjà ọ̀nìṣà yẹn láti mú lọ àmọ tọlọ tá a mọ kan àwọn ìpínlẹ̀ tó kù títí táwo fi dé apọ̀ ọ̀dọ̀tí wa táwo èso ń tà wá kẹyìn ara pọtakọ́ọ̀tù kankan tó tẹ̀síwájú àti
1: ẹbọyin
0: lẹ́yìn lọ sọ́rí ẹ mọ̀ bínú mo sábà pé pọtakọ́ọ̀tù ròdù lọ́dọ̀ mi náà béèyàn bá dábá ó dẹ̀ tó wọ́n ní ní anambra gangan náà ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní ọkọ̀ àjàgbé epo bẹntiró tó kún kẹ́kẹ́ tó ṣàdédé gbá iná èyí ló sì mú kí odi adínàgbò òkú fún òpópónà níbi àwọn ọkọ̀ gbogbo tí ń lọ tí wọ́n sì ti ń bọ̀ kódà wọ́n ní ọ̀rọ̀ náà ti di iṣu ata yan ti àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní wà ní ìpayín kékè ẹ̀rù ń bà wọ́n báyìí ó pa á ti ṣèyí sí o kódà gbogbo ọkọ̀ ní ń bẹ ní sún kẹrẹ̀fà kẹrẹ lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí ìjábọ̀ ìròyìn sì ṣe gbé e wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ti fa yánpọnyánrin ní gbogbo agbègbè náà lẹ́yìn tí nígbà tí ó jẹ́ pé bí àwọn èèyàn ṣe ń wò kéré wọ́n ní èéfín ilé tó yàtọ̀ sí èéfín iná tá à ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ olúkoso wọ́n ní èéfín wa gba inú ógbòkè ógbò òfurufú kankan gbogbo ẹ̀ wá dúdú kirimù kódà béèyàn wo aṣọ àlà gan ó ṣeéṣe kí wọ́n má rí onítàn rárá nítorí wípé iná náà ni agbára pọ̀ gbogbo aná láti mọ̀ bí bẹntiró ti máa jó ìjókòjó bí onínijó ọlọ́yà bó tilẹ̀ jẹ́ pé adúpẹ́ o kò tí ì sẹ́ni tó fara pa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n gbàròyìn jọ wípé ọkọ̀ àjàgbé epo ọ̀hún tó gbiná òun náà ni kò pẹ́ tí dẹ́rẹ́bà ti ń wá tí ọwọ́ agúnlẹ̀ sí ibì kan o ni iná bá ṣàdéédé sọ tí ó sì mú kí apá kan ibi ilé epo ọ̀hún níbi wọ́n fẹ́ẹ́ já epo sí gangan tí ó bẹ̀rẹ̀ sí ní jóná gan nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ látara ọ̀rọ̀ tó bòde olórí ẹ̀ka ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ anambra chukwudi chiketa náà ló sọ̀rọ̀ wípé ní wàràǹṣe sàtì ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná yìí tó bẹ̀rẹ̀ ó náà ni àwọn òṣìṣẹ́ panápaná ni wọ́n ti débẹ̀ ní wàràǹṣe sàtì ohun tí àwọn ohun gbogbo tó jẹ́ irinṣẹ́ tí wọ́n ń lò láti fi pa iná gbogbo èyí náà ni wọ́n sì lò láti má ṣe jẹ́ kí iná ọ̀hún kí ó gbọ̀rẹ̀gẹ̀ jíjẹ kọjá ààlà ó sọ̀rọ̀ wọ́n ní àwọn panápaná o náà ni wọ́n sì wà ní ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti fi rí i pé wọ́n máa dẹ́kun ìgbọ̀rẹ̀rẹ̀ iná náà kó má bàa tàn

0: tọ́ ẹ káàbọ̀ padà gbáǹkọ̀ gbìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn gbáǹkọ̀ gbì òun náà ni ó ń lọ lọ́wọ́. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Borno. wọ́n ní àwọn ọkùnrin márùn-ún kan òun náà ni àwọn agbófinró kan ti mú lórí ẹ̀sùn wípé wọ́n ń wọ aṣọ kan eléyìí tí wọ́n kọ pé tinubu gbọ́dọ̀ lọ tinubu must go sí lẹ́yìn ní ìlú Maiduguri ti ṣe olúùlú ìpínlẹ̀ Borno. gẹ́gẹ́ bí àjọ eléyìí tá a mọ̀ sí Amnesty International, àjọ tó ń ṣe àforíjìn ṣe wí nínú àtẹ̀jáde kan, ó ní wípé àwọn ọkùnrin tí wọ́n mú ọ̀hún náà ni baba Haji Grey Mami, Mustapha Abba Yemen, Abacha Muhammad Ali, Adam Umar Gubio àti Abdulhamid Mohammed. wọ́n ní àjọ yìí náà ló wá bẹnu àtẹ lo irú ìgbésẹ̀ báyìí wípé mí wọ aṣọ eléyìí tí wọ́n kọ nǹkan tó ní ṣe pẹ̀lú òṣèlú sílẹ́yìn kò ń ṣe ìwà ọ̀daràn, àti wípé téèyàn bá fi ìyà téèyàn kọ sí ẹgbẹ́ òṣèlú alátakò hàn ẹ̀tọ́ ọmọnìyàn náà sì ni kò tí ì kọjá ààyè rẹ̀. wọ́n ní àjọ náà wá jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n jọ̀wọ́ àwọn ẹni yìí láì gba nǹkan kan lọ́wọ́ wọn, láì so nǹkan kan pọ̀ mọ́, pé kí wọ́n jọ̀wọ́ wọn kọ́ mọ lọ láyọ̀ àti ní àlàáfíà. bákan náà ló sì tún rọ àwọn tí ọ̀rọ̀ kàn àwọn aláṣẹ wípé ètò eléyìí tí wọ́n ń ṣe wípé wọ́n ò fi wọ́n sí abẹ́ ìdájọ́ sharia náà ni kí wọ́n mú òpin dé bá lẹ́yẹ ọ̀ṣọ́kà. àjọ Amnesty International yìí náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni ìpínlẹ̀ Borno ló ń lo òfin láti máa fi dẹ́yẹ sí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń lọ ní ìlú àlàáfíà wọn ni láì ṣe wípé wọ́n lọ rèé kọlu ẹgbẹ́ alátakò. ó ní wípé ìṣèjọba gómìnà Babangida Zulum náà ni ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti mú òpin débàrú nǹkan báyìí, pé torí pé kò bá òfin mu láti máa lo agbára òfin fi dẹ́yẹ sí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ẹgbẹ́ alátakò. ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dáa tó ìwé ìròyìn ti Daily Post náà ló gbé èyí tí ń wò mí tá a jọ ń wora wa yìí ó ní ètò ń kà sóde wípé àwọn mẹ́rin kan náà ni wọ́n ni wọ́n ti mú Scrooby o tán ti fẹ̀yìn gbígbá mọ́lẹ̀, wọ́n ti ya dànù gbálagbàlà wọ́n sá gan ni ò lẹ́yìn tí wọ́n ní wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n lọ́wọ́ nínú ikú eléyìí tó pa oníṣòwò tíì kan tí ń ta tíì jẹ́jẹ́ ara rẹ̀ ní Yola ní ìpínlẹ̀ Adamawa lọ́hùn-ún. àwọn ẹni afurasí ọ̀hún náà ni wọ́n ní wọ́n ya dànù kó tó di pé ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó dá sí ọ̀rọ̀ náà. kódà gan wọn ní ìwádìí sì ti bẹ̀rẹ̀ báyìí o lórí bí ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí ọ̀hún ṣe wáyé tí wọ́n fi pa Mohammed Awal Idris tí ń ta tíì jẹ́jẹ́ ara rẹ̀ Mishai ní agbègbè ti Banga iyùn ní Nasarawo borehole area ní Jimeta ní Yola. wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún wọ́n sì sọ di mímọ̀ fáwọn oníròyìn ní àná ọjọ́ ìṣẹ́gun túṣìdee lọ́wọ́ àlálẹ́ déè tó di bíbuọ́lù látọ̀dọ̀ agbẹnusọ wọn Suleiman Ngurojì. wọn ní àti òde ọ̀hún náà ló ṣe payá rẹ̀ wípé òkú arákùnrin ọ̀hún Mohammed Awal Idris òun náà ni wọ́n ti gbé lọ síbi ìgbókùpamọ́ṣe lọ́jọ́ sí, ṣùgbọ́n wọn ní ó ń bẹ níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò ikú tó ṣolóògbé gangan. bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni afurasí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí ọ̀hún òun náà ni wọ́n ti ya dànù. wọ́n fi kún ọ̀rọ̀ wọn wípé àwọn ti túbọ̀ jáwé sóbì láti rí wípé wọ́n ṣe àwárí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọ́n sáwọ́ olè wíwá náà ni wọ́n wà wọn jáde. ìyẹn jẹ́ ìròyìn tí gbáǹkọ́ gbé tọ̀dọ̀ tiwa tó gbé wá láti inú ìwé ìròyìn Daily Post ní ọ̀sán tòní. ọ̀ràn wo ló lè ṣẹlẹ̀ kí èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kó di sábà bíi ikú èèyàn kan ṣoṣo? ẹ sì bẹ̀rù ẹ̀sán tó kọ́lọ́hún kó máa ṣọ́ wa o.
0: ó dẹ̀ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Bauchi. wọ́n ní ó kéré tán àwọn èèyàn mẹ́sàn-án tí wọ́n jẹ́ awakùsà náà ni wọ́n máa ti dágbére fáyè lẹ́yìn tí òjò alágbára kan tí ó rọ̀ tó sì fa àgbàrá sí inú àwọn kòtò eleyi ti won ti gbe ni abule kan ti won ni ile ise awakusa kan ta mo se Zurfi Mining Company ti o ti n wa kusa ni abule Nahuta ni ekun Gwana ni ijoba ibile Alkaleri ni ipinle Bauchi o gege bi enikan to je alalaye nipa eto abo Zagazola Makama bo se so si oju opo X na lo je ko di mimo pe isele ohun na lo waye lasiko ti awon awakusa yi ti won sise lowo ni bi iho keta ta mo se pit 3 ni ibudo ti won tin wa kusa ohun won ni ojo alagbara na lo si ro to je wipe o wa lo ro omi si awon koto ohun ti awon to wa kusa yi o si lanfani lati jade wa soke won ni agbarojo yi na lo se ka won mo isale omi ni bi ti won wa gege bi ile ise olopa ipinle Bauchi se wi won ni okan lara awon awakusa yi ti won poruko re ni Abna ohun na ni won ni koda ina ohun na lo gbe ohun lasiko isele yi o won ni sugbon won do la re won si gbe ni igbe pajawiri lo se ile iwosan to je ti ijoba apapo to wa ni kashere ni ipinle Gombe to je ipinle Alamulegbe pelu ipinle Bauchi nibi ti awon dokita ti sayewo re ti won se ni wipe to o ti dagbere faye o won ni latara isele yi won na si ni eni ti se oga olopa ni ekunle ise olopa to wa lagbegbe ohun Alkaleri na lo si lewaju iko lo si ibudo iwakusa yi lati se iranlowo nipa didola awon awakusa eleyi to sese ki won si wa nbe o won ni ile ise awakusa yi na lo tun gbe awon oko afa omi meta lati ri wipe won fa omi na jade kuro ninu awon koto na fun awon awakusa eleyi to ba si wa laye lati lanfani lati fi jade atun se ladura le kan se pe keledumare ko ma fi atije ati mu wa sibi to nira iwe iroyin Daily Post lo gbe iroyin na
2: ora to lodo temi nbi bai Daily Post na lo tun gbe iroyin ti ajo n wora wa loju korokoro to loju korokoro ki pa oju korokoro je loko mi ai loko yo ile ise olopa ti ipinle Cross River lohun ni owo won ti te eni odun meji le ni ogun kan asogba ni won ni ko ma osonu ogba ni o leyin isele esun ti won fi kan wipe akoto pelu omo odun marun kan to je okan lara won akeko iwe akeko ile eko kan to je ti alakobere to je taladani ni kalaba eni an soro re yi Bright Basi Elijah loruko re nje ani o na ni o je okan lara won osise to je asogba o ni inu ogba ile eko ohun to ye ko ma soka lo kabo awon omo ki ohun ko won ma ba se won asohun gangan lo lori alakori kori alakora gege bi won se wi o won ni isele ohun na ni won si fi to awon olopa leti eni ti o ni ile eko ohun oga agba lobirin na lo fi eso won kan to si mu lo si odo awon olopa won soro won ni eni tan wi Bright Basi Elijah yo ohun na ni won ri ni ogolonto nigba ti o wa ibaje yi to si je iwa ibanuje pelu omo odun marun ta nwi yi ninu ile akoku kan ile ti o jina si to je pe ninu ogba ile eko hun na lo wa nibi ti o ti wa ibaje iwa doju ti ni na ile se olopa soro wi pe oro yi awon o fowa ehere mu bi ti wu ko mo papa julo nitori ojo ori omo ta nwi yi omo odun marun omo kekere lobirin oni gbogbo igbese to lu ro mo iwadi lati ba ro eyan bayi wi na la won gbe o abo to pe si gbodo wa fun awon omode be si ni gbogbo to ba je mo ofin to ro mo ru nkan bayi ni awon o mulo lori odaran boju koiko bi ekunu atagbigbe yi Daily Post lo post re jade gege bi gba nkan olohun ma so wa ma so awon omo wa na pelu eni agboju okun le o pada je ni agba e ri nkan bi aye le ri un aye ni se ba ya be eyan be olohun ma so wa o
0: to eje ka lo si ipinle Edo won ni ile ejo kan ti won gbe kale to je ile ejo alakanse eleyi ti o nse idajo awon oniwa odaran na lo si gbe idajo re kale lori awon merin kan eleyi ti won ni won lowo ninu isele ijinigbe obirin kan eleyi ti won ni pe gbajugbaja ninu oja kan to gbajugbaja fun efo tita tan lo wa ni agbegbe Airport Road ni ilu Benin oni onidajo aigbona momodu ohun na lo gbe idajo re kale o lori esun mokanla ototo eleyi ti won fi kan awon eni yi to ni se pelu ijinigbe idigunjale igba iwa elegbe okunkun ati nini awon ohun ija oloro ni ikapa won won ni ile ejo ohun na lo si fi idi ejo re mule lo fi idi esun yi mule nipase ase lati odo gomina ipinle edo Monday Opeolu eleyi to si je ko di bimo wipe awon oni ma fi owo re hehe mu isele ijinigbe ati elegbe okunkun won ni esun to ba ti ni se pelu ijinigbe ni o tabi owo ba wipe omo elegbe okunkun ni o won ni idajo to lagbara julo ohun na ni wo mo gbe kale lori awon eni ti iwa ibaje yi to ba ti simo lori gege bi iroyin na se wi won ni latara idajo ti ile ejo yi wa gbe kale na lo wa nje ko di mi mo pe gbogbo awon eri nje mi nso eleyi ti won ri gbajo latara iwadi eleyi ti won se lori awon eyan merin ti won fi esun kan hun na ni won ti ri ibon pump action won ni ati awon ota ibon to fi mo awon onirunru nkan mi eleyi ti won fi nja ija oloro eleyi ti won si fa leeka to n se iwadi iwa odaran ni ile ise olopa ipinle edo ti won fa le won lowo won ni eni ti won jigbe yi bo te ti le je wipe won da oruko re na ni won lo wa ninu oja pelu awon omo re ati oko re lasiko ti awon agbebon yi ti won wa jigbe ni inu oja ohun iwe iroyin the punch lo gbe ekunrere iroyin na won ni idajo eku ohun na ni won si gbe kale fun awon mererin ohun
2: oda to lodo temi nbi punch na tun gbe iroyin jade oga oka si arabi ijo atiro won ni yara kan ninu ile aladade kan to je ile ofusi akan ni o won ni o na ni ina lo gba ibe kan to se bere si ni ko orin lako lako o ba opolopo nti nbe ninu ile na je isele ohun sele ni agbegbe mushin ni ipinle eko mushin ajina won ni ajo to ri si isele pajawiri e ka ti ipinle eko Lagos State Emergency Management Agency ta mo si lasema lo sise loju egun oro yi ninu oro to bode nipase akowe pataki won omowe olufemi oke osan itolu oke osan itolu na lo so di mimo wipe iko tawon to je alpha eagle iko ko gberegbe si ina na ni o da awon eyan re tara o di kapa base lohun o le to je pe nibe na ni won ti gba igbe gbami ohun seti won si bale bage si oja oke arin ni mushin lohun ni kope si asiko ti won pe won ayara bi asa ni won o toka bakan na wipe iko ohun won ri yara kan o won ṣàwárí yàrá kan ní òkè téńté ilé ọ̀hún tó jẹ́ ilé aládàdé níbi tí iná tó ti gba ibẹ̀ kankan ọ̀kẹ́ ọ̀sán ìtọ́lú náà ló sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá iná yìí náà ni kò sẹ́ni tó lè tètè mọ orísun rẹ̀ bí ó ti ń ṣẹ̀ ẹ́ bọ̀ ohun tó fa sábàbí bóyá wáyà iná tí wọn ò wọṣọ oníhòhò náà ni wọ́n tàpá lura wọn ni o lọ́ bá bínú tán àbí kẹ̀ kò jẹ́ pé omi dà síbì kan tí ò yẹ kómi ó dà sí àbí iná ṣẹ́ níbi tí ò ti gbé yẹ kí iná ti ṣẹyọ èyí ló ṣà ṣeéṣe kó fa sábàbí ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ adúpẹ́pẹ́ nìkan kan ò farapa a sì dúpẹ́ pẹ̀mí kan kò tara bẹ́ẹ̀ bọ́ ṣebí dúkìá lójú edumare ọba tí pèsè tá a tún fi ń ní míì tuntun yóò ṣe mí ọ̀tún rẹ̀ o punch ló gbé e kólúwa dákun dábọ̀ kó bá ní fòfò rẹ̀ mí o gbáńkọ́ gbìròyìn ní nǹkan ṣẹlẹ̀
0: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ogun ìròyìn eléyìí náà ló ń sọ wípé ọkùnrin kẹni ọdún mẹ́tàlélógún 23-year-old man ọ̀nà sọ̀yà ṣẹ́gun òun náà ni wọ́n ni wọ́n ti wọ́ lọ síwájú ilé-ẹjọ́ magistrate ní ìlú abẹ́òkúta ní àná eléyìí tí ó wà ní agbègbè ìsàbọ̀ lórí ẹ̀sùn wípé ó fọ́lé onílé tó sì jí àwọn nǹkan kan tó jẹ́ wípé owó rẹ̀ ń kọ̀ ó tó mílíọ̀nù 15 náírà wọ́n ní olùjẹ́jọ́ yìí náà ni wọ́n pèsè àdírẹ́sì rẹ̀ yún ni ibi tó ń gbé oni ṣugbọn o igba tan ni ko na so ti tenue o ni wi pe oluwa mi emi o je bi esun eleyi ti won fi kan ohun o esun meje ototo eleyi to ni se pelu fifole ati ole jija o ni ohun o je bi re nigba ti olopa olufisun inspector opeyemi lawal to so fun ile ejo wi pe se ri olujejo yi o na lo wu ala bi yi ni ojo keta din logbon osu kesan ni agbegbe kenta housing estate ni idiaba ni ilu abe okuta lawa aje ko di mimo wipe nse ni segun lo fole onile yi eyin oni ile ogbe ni seun showumi lati lati ji awon nkan re ati lati se lose won ni segun ko ohun na lo ji awon waya o ji coil fanu ati ati awon kini se mo fi yi fanu ki switch won ni to si je pe gbogbo awon kini nigba ti won siro owo e papo 15 million naira
2: to
0: na ni won pe
2: jaguda
0: million 15 naira won ni gbogbo awon kini na lo si je ti ogbe ni showumi lawa soro siwaju bi pe ibi ceiling orule ile ohun na ni segun to gba wole won ni ṣugbọn ko mọ wi pe awon eso alaabo won wa lenu ise won ni sikun bayi orun owo ni won ti mu ti o fi le bo nigba ti won mu won si rora fa le awon olopa lowo onidajo magistrate arabirin ot odubanjo na lo wa so fun olujejo yi pe oni anfani lati gba oniduro pelu owo eleyi ti se milionu 5 naira pelu oniduro kan ni iwon iye yi na odubanjo wa ni pe be si ni oniduro yi nko na ni o gbodo je eni ti o fi oruko sile pelu ile eka eto idajo ni ipinle Ogun iwe royin the nation lo gbe ekunrere royin na
3: bankogbi royin agbosogbanu
4: Flash FM 105.5
5: won tun bere ku o le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
6: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
7: Your Nescafe is not just a drink, it's your

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà àfẹ̀mọ́ẹ́tì ti dé tó bẹ́ẹ̀ kí n múrò ìmọ̀ àmọ́ kan jẹ́ nǹkan sáré ṣẹ́ ilé pẹ́ṣẹ́ bí ẹ ń ṣẹ́gun sí wọn ni iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà òun náà ni wọn ti ṣe àgbékalẹ̀ ikọ̀ bàtálíọ̀nù mẹ́ta ọ̀tọ̀ tuntun tí a rọba ní o láti fi mú kí ètò ààbò tó péye kí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn kásọ̀ láyọ̀ fún ti gbáǹkọ́gbe ti ọ̀sán nínú bẹ́ẹ̀ ni wọ́n ni wọ́n ti gbé ikọ̀ ọmọ ogun tó jẹ́ torí ilẹ̀ infantry battalions ní sí ìpínlẹ̀ ti Zamfara lọ́hún iná jẹ́ ọ̀kan lára akitiyan àti ìgbìyànjú ìjọba àpapọ̀ láti rí pé ìgbésẹ̀ ta ti wèrè ń ya ó ń wáyé nígbà tí wọ́n bá gbọ́ pé bóyá wàhálà kan fẹ́ ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn kọ̀nà kò rí ẹ̀dá kan nínú ọ̀rọ̀ tó bòde látọ̀dọ̀ adelé adarí olùdámọ̀ràn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ adarí fún agbẹnusọ iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà ní ẹ̀ka ti 1 brigade nigerian army ìyún ti gusau lórí ayélujára x rẹ̀ gangan wọn ni àgbékalẹ̀ ikọ̀ tuntun ọ̀hún wọn ni òun náà ni 12 infantry battalion tí ó jẹ́ ti Bakura wọn ni àti 23 infantry battalion ti Kaura Namoda àti 28 infantry battalion ni Anka kai Anka kí ni ìwọ́n tún kà yìí wọn ni òun náà ni wọ́n ti wà ń kalẹ̀ báyọ̀ nígbà tí ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ayẹyẹ àgbékalẹ̀ ọ̀tún ikọ̀ eléyìí tó jẹ́ kò gbéregbé ti ikọ̀ ọmọ ogun orílẹ̀ Nàìjíríà ọ̀hún òun náà ni general officer commanding GOC ti ọ̀wọ́ kẹjọ wọn 8th division iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà tó tún jẹ́ commander ti ọwọ́ kejì sector 2 tó jẹ́ ti alájùmọ̀ṣepọ̀ ti àwọn ti alára ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ikọ̀ ọmọ ogun ti ìríjú ti Fansan Yama yóò jagunjagun BP Kogna lẹ́yìn tó jẹ́ pé adelé adarí rẹ̀ náà ló ṣojú ẹ̀ yóò colonel Joseph Umaru lọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ fọkàn balẹ̀ a ti dé tán a máa gbé wálẹ̀ wọn ni ilé ta ti dé yìí ètò ààbò tó péye gbọ́dọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní apá abẹ́hùn ní àwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà láyé ẹ̀ka ti bẹ̀hùn ibùdó wọn tí wọ́n gbé kalẹ̀ yìí náà ni wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán ń bẹ ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n jẹ́ olóòótọ́ tí wọ́n sì jẹ́ èyí tí ń tẹ̀lé òfin tààràtàrà ṣẹwárẹ̀ tó bá ti wá lówó ní tẹ̀lé òfin tó òun ojúru wọn bá rí kí wọ́n gbìyànjú kán mọ ran bẹ́nu wọn sọ bí ò lè sọ ìyún dẹ̀yìn ọ̀rọ̀ kò jẹ́ bí ó ti jẹ́ lórí gbàǹkan gbèrò lọ́sàn tòní fẹ̀mẹ́tì ti dé ikọ̀ rẹ̀ ó sì wọlé dé sí bí àwọn ọmọlẹ́yìn Goliath ti ní just football náà lẹ́tọ̀ àwọn ọmọ ogun ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùnsì lorúkọ tí mò ń jẹ́ fan solóyinre ọkàn ṣoṣo àjànà òkúta gbàgbòjẹ fún papọ̀jọ g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental ibà dèbò ẹ mà tí dèbò.
1: kékeré kan wọn dira wá ní tẹbílàdà lóko lèmi jẹ ọdàbọ
0: àrẹ gan yarí tán.

0: starting October 4 on ZWorld, DSTV channel 166 and GoTV channel 30. Who will become Nigeria's next Kellogg superstar? The countdown begins. Don't miss a single moment.
1: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
2: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
1: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
3: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
2: ìpín kan jẹ́ ₦525. O ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
1: Ṣẹlọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
2: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpin. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà àńtẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì. Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ́ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni.

0: afẹ́ṣe kí ni afẹ́ máa gbé his excellency afẹ́ máa gbé ọmọ wá sí ibi tí wọ́n á jókòó síbí ẹ má mi pa àtẹwọ́ fún ọlámi ìdídọ́dọ́ láti yẹ̀wọ̀n sí o agbáòye barista
1: ó yá ó ń bọ̀ ọ́
0: sarafadin abiodun alif.

0: Splash 105.5.
1: I be flash on my career.
0: Tune in and listen everywhere you go.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Ẹ bá mi kàn fún àwọn 180,000 tí mo fi sọwọ́ sí yín.
6: Mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
5: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
6: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
7: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
8: Opay is okay.
9: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá náà ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú

0: orísìírí sì sá ní ìwà èèyàn ọkọ mọ rárá pé ayé ò lè ìwà èèyàn ló jálé ayé ṣòro gbọdọ jẹni lọsẹ wọn tún máa fátẹgùn sí gẹgẹ bí èkúté tó jẹ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹsọ fẹ. Ìbátá owó mọ̀ tá o nínú ọ̀rẹ́ o ìbátá mẹ́sàn-án sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Náà fi lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù. Yorùbá ṣe ní mú ní kàpé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣá ni àwọn afẹ́ni. Fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni.
0: Jẹ̀ni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni. Tó bá ṣe ń re inú wọn
1: kò ní dùn ún.
0: Bó bá níṣòro tán bá bá ẹ kẹ́dùn o. Ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: oríṣiríṣi ìṣá ni ìwà èèyàn ọkọ mọ rárá pé ayé ò le ìwà èèyàn ló jẹlé ayé ṣòro bọdà jẹni lọsẹ wọn tún máa fátẹgùn sí gẹgẹ bí èkúté tó jẹ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹsọfẹ. Ìgbàtà owó mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìgbàtà mẹ́sàn-án sì ká sí tó lóore lọ́nà o kì í ṣe ti ká nìkan àti tèèyàn kéèyàn. Nọ́ọ̀fì lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù Yorùbá ṣe ní mú ní kàpé kígbóòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣá ni àwọn afẹ́ni fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni
0: jẹni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni tó bá ṣe oore inú wọn
1: kò nínú wí.
0: Bó bá níṣòro tán bá bá ẹ kẹ́dùn o ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan yóò wí kìlọ̀. Irú àkòrí náà la ṣe bẹ́ẹ̀ tá a ti fi kíra wá ń lọ lórí ètò yìí. Pàápàá lábala yìí tá a pè ní ohun ìkìlọ̀. Bẹ́ẹ̀ ni tí mo sì máa ń tẹnu mọ́ fún wa pé ayé ń bẹ ní tòótọ́, èèyàn sì wà. Kò ṣeé ṣe kẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ mọ gbétò yìí fún tilẹ̀ tòní. Ṣeṣe kú jẹ́ ẹkọ̀ yìí rédíò sẹ́ẹ̀tì yìí tẹ́ ẹ ti ń dorí ẹ̀ tẹ́ ń tì sọ́tún tì sósì náà lẹ láǹfààní àti kán lu ètò yìí fún talẹ́ yìí. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń pè mí tí wọ́n máa ń sọ pé àwọn kán lù lójijì pé látìgbà náà làwọn ti ń gbọ́. Bẹ́ẹ̀ ni ayé ń bẹ ní tòótọ́, èèyàn sì wà. Mo máa ń wí fún wa pé ọkùnrin láyé, obìnrin láyé, ọmọdé láyé o, àgbàlagbà báyìí sì láyé. Ọkọ a máa jáyé fún ìyàwó ẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìyàwó a máa jáyé fọkọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń tẹnu mọ́ bẹ́ẹ̀ ni bàbá ọmọ a jáyé fọmọ, ọmọ a sì máa jáyé fún bàbá lọ́pọ̀ ìgbà. Ẹ̀gbọ́n ní ṣe ayé ni yóò jẹ ayé fún àbúrò ẹ̀, àbúrò náà ni ó ṣe bẹ́ẹ̀ tí yóò jẹ ayé fún ẹ̀gbọ́n ẹ̀, ìyá a jẹ ayé fọmọ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń tẹnu mọ́ fún wa bẹ́ẹ̀ lábala yìí. Ìyẹn ni wípé ohun tó pamọ́ sínú ayé pọ̀ gan tí ò yé èèyàn kan. Ìdí àti túmọ̀ sì rèé tí ayé fi ṣe bẹ́ẹ̀ tó láǹfààní tó ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni Olódùmarè ló pè bùbù ayé bẹ́ẹ̀, kò sì yẹ́ nìkan, kò sẹ́dá kan tó lè túdìí ẹ̀ wò. Gbogbo ẹni bá pé òun fẹ́ túdìí ayé wò, irú ẹni bẹ́ẹ̀ ṣe tán tí ó kò yọnu ni. Bẹ́ẹ̀dá kan bá sì pé kò sóhun tí ń jẹ ayé, irú ẹni bẹ́ẹ̀ ti kú wọn ò tí ì gbé sí ni. Bẹ́ẹ̀ ni amótóhun ti bẹ́ẹ̀. Mo máa ń tẹnu mọ́ fún wa pé ayé kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ ń gbẹ́lére fúnra lára rẹ̀, tó ń gbẹ́ tira ẹ̀, tó ń fẹ́mi sí i lára, tó sì ń tẹ̀lé káàkiri. Ọkùnrin a mọ̀ ṣe bẹ́ẹ̀, obìnrin a mọ̀ ṣe bẹ́ẹ̀, ọmọdé a mọ̀ ṣe bẹ́ẹ̀, àgbàlagbà a sì mọ̀ ṣe bẹ́ẹ̀. Kò yọ ìyàwó ilé lẹ̀, kò yọ omi dán lẹ̀, kò yọ sí sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń rárùn pé òun ò tí ì ríbi kan tó òun dẹrù òun kà torí bùjókò. Bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kójú òun ló ṣe bẹ́ẹ̀ tó gbé ayé kan lérè tó gbẹ́ tira ẹ̀ tí kiní ọ̀hún fi polókurumuṣu tó fi jẹ́ pé bẹ́ẹ̀ nìkan wá pàdé ẹ̀ láàrin oṣù mélòó. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n lára ẹ̀wọ̀n àjùlẹ̀. Mo wí nǹkan kan lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú àkòrí tí mo fi kì wá ń lọ, mo pé má ṣe jẹ́ kí sùúrù ó tán ọ. Bẹ́ẹ̀ ni sùúrù ló tán ọkùnrin kan lóòrìn àjò ló ṣe bẹ́ẹ̀ tó fi bára rẹ̀ nu wàhálà. Eléyìí tó wà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí, ó ti gbàdúrà ní tòótọ́, ó ti gbààwẹ̀, ó ti gbéra yílẹ̀, onírúurú ìgbìyànjú ló ti ṣe káàkiri. Kò gbọ́ ni o, torí pé sùúrù tán sùúrù ló tóbìnrin míì bẹ́ẹ̀ náà tóun náà fi ní bùjókòó ayọ̀ di bá a ti ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni a sì mọ́ da wòlíì láàmú, mọ́ da àfáà láàmú, ó sì kùnà àti yẹ ayé eléyìí tó gbẹ́lére láti yẹ̀ wò, eléyìí tó ń tẹ̀lé ẹ̀ káàkiri. Toró ṣeéṣe kí wòlíì má rí, ó ṣeéṣe káfáà má rí ru ayé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì sọ fún wa pé a máa jẹ́ látara ìwà, ìṣesí, ìrìnsí, àwọn nǹkan kan tẹ́dá máa ń ṣe. Bẹ́ẹ̀ ni mo wí fún wa lọ́sẹ̀ tó kọjá, mo ní sùúrù ni òtó tí mo fi pé o ní láti mójútó, ó ṣe pàtàkì púpọ̀, kò má jẹ́ kí sùúrù ó tán. Má fẹ́ lójú ọjà. Ẹ yá lójú ọjà pàápàá tá a bá paradé a tẹ̀síwájú. Óyá.
1: Flash FM 105.5.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń se. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Special group hotel she won bet take Bowao. Econi Splash 105.5 FM Ibadan. Eto imunika le to take Bo. Elu omoba Mukaram Adedotun Ashade. Abele ita waye. Lagbe ni ba mi itan soro mi. Ni bayi ma fe bere ibere kan lowo baba James. Abele ni nkan kan te fe so.
1: Bene.
0: Esu mo mic yen.
2: Nkan te mo
0: ke to so nkan te fe so. Ibere ti ma bere re. Nigbati omo lara so fun omo yin James. Wi pe oun ko lo ni oyun to n gbe fun to pada fi bimo fun iyan omo ti a n soro nipa eyi James lo so fe yin abi lo koko so fun yin
2: pe
0: iyawo oun so bayi fun
2: se bi ngba to omo ti pe osu mejo lo sese wa so fun omo mi
0: oun na mo so yin
2: be ni James
0: lo ti e lo oun so fun James lo so fun
2: bẹẹni
0: to je omo ti yin
2: bẹẹni
0: ohun ni omo lara so fun
2: bẹẹni
0: wi pe omo ti mo bi fun eyi o to wa lowo mi yi ki se ti e
2: bẹẹni
0: abi
2: bẹẹni
0: ni James so fun yin
2: ohun o wa so fun mi le
0: bawo lo se ri lara yin gba to so
2: ah o bi mi nu gan toru omo ni ki se property
0: omo ni
2: ki se ile ki se moto ki se balu kìí ṣe ọkọ̀ ojú omi.
0: Ẹ sọ nǹkan kan nípa àwọn wàhálà àtẹ́lẹ̀ ṣe.
2: Bẹ́ẹ̀ni.
0: Lórí àtitọ́ oyún.
2: Bẹ́ẹ̀ni.
0: Àtitọ́ James náà lòun lọ ṣe night job àbí nǹkan kan pé permanent night níbì kan àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kí làwọn nǹkan tí ẹlẹ́ fẹ́ sọ. Pápápá.
2: Ok.
0: Ìṣe láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì.
2: Nǹkan tí mo fẹ́ sọ jọ lórí ọ̀rọ̀ ìyá wọn.
0: Iyẹn ìyá
2: lara
0: ọmọ lara
2: òun lọ jẹ tí ọmọ èèyàn fẹ dúró nílé ọkàn torí ọtẹ wa fẹjọ wa sùn chọọchì rè ìtìjú lọ bá kúrò ńbẹ ó sèdè kan jọ yẹn wọn ní àkókò ọrọ tí ì tó wọn ní tàkókò ọrọ bá tó pé òun á sọ.
0: Ẹ jẹ́ kí n mú ńbẹ ẹ pé ìyá lara ti sọ fún yín rí
2: bẹ́ẹ̀ni
0: kó tó di wípé ọmọ lara sọ fún James pé kì í ṣe òun ló ni
2: ọmọ bẹ́ẹ̀ni
0: wípé tàkókò ọrọ bá tó.
2: No, láàárọ̀ tí sọ fọ́mọ mi kó tó sọ.
0: Kò tí sọ fọ́mọ yín
2: báyìí. Ẹ nítorí gbogbogbò tó wà láàrin wọn. Tí ìyá wa rìpọ́ọ̀tù ọmọ mi ń church. Tí pásọ̀ dálẹ́bi èdè tó fọ̀ lẹ́nu rẹ̀.
0: Lọ́jọ́ yẹn ni wípé.
2: Ó ní òun ọlọ́rọ̀ kọ̀kọ̀ láti máa sọ ń sẹ́. Ó ní tàkókò ọ̀rọ̀ bá tán. Pé òun á sọ jáde. Òun á sọ.
0: Ṣé yẹn wá túmọ̀ sí wípé ìyá ọmọ lara àtọmọ lara wọn dìpà papọ̀ lọ́wọ́
2: tó
0: kì í ṣe pé bóyá ọmọ yẹn kì í ṣọmọ yín lẹ́rù
2: rẹ̀ o. ṣó orí nǹkan tí ó wà bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tá a bá ṣe DNA.
0: DNA test lẹ fẹ́.
2: a fẹ́ ṣe DNA tá a bá ṣe DNA tó bá ṣe tọmọ mi máa mọ̀ pé ìyá ọmọ yìí pẹ̀lú ọmọ yìí ó foyún yẹn ró ìpò ọmọ mi kójú ọmọ àti ládùúgbò ni nítorí gbajúmọ̀ obìnrin ni kójú ọmọ àti ládùúgbò ni ìgbà yẹn ni mo máa fà a suit against wọn láti máa claim damages.
0: Ẹ̀dùn náà.

0: 105.5 FM, the integrity station.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olá Olúwa Sakios, the return of Benga Adeboye. Ó tún máa gbé wa débẹ̀ nìkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ́ngàn ètò tá a pè ní Bẹ́ẹ̀ni débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ́ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ? Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí débẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ni ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kó gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ tí ń bẹ lọ́rùn pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè Ọlá Olúwa Sakios nìkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906-043-9771. Bẹ́ẹ̀ni débẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: Aha. A return of Gbenga Adeboye mo tun ti de ni ale oni bi mo ti se de emi na siko Olorun ba mi na lo pe ko ri be kaakiri agba nla aye kaakiri duniya e tun gbadun Olorun lara mi loni bi ebo ti n gbadun ti be le tun se gbadun Olorun ni ara mi nise lo nlo lo nbo. Yes e tun kule nile Ibadan lale oni o e tun ma mura mi nle kaakiri duniya. E tun ma mura mi nle kaakiri duniya. E seun iya mi Olowo button mi ti ajo wa ninu studio ni ale oni Abimbola Sadiq ona ni amoju opo mi ni ale oni gbegede o gbina o alari atuju agba nkan gbe nkan nu ikilo iwa gangan ni akoko ta mo nkoko se lori eto yi amo tori time wa ti an ti ge lori pian awa na ko ti kilo wa yin na danu awa na bere lati aarin bi ta wa nu ti bere nu so lale oni e ti mo ba ti se nse e mo pe wole oruko yin ati bi te ti npe awon eyan ti e ba ni laju le orun la npe lori eto yi bet ma koko ba yin fifo number le ikani ta wa lale oni la pe ni splash 105.5 fm lori eto ta pe ni gbe mi de be o na la wa pelu omo yin ore yin ololufe yin ola oluwa Zakios return of Gbenga Adeboye ta le yin ni laju le orun kin ba yin se kini kin ba yin pe won number ti e fi ma pe mi wole leleyi o 070 69 49 3000 e gbo mi 070 14 47 5770 number to wo bi niyan 070 69 49 3000 and your number to wo inu kulu pelu return of Gbenga Adeboye niyan. Oya awon oloti wa loju opo pelu return of Gbenga Adeboye lale oni elo e kale o oruko yin ati bi te tin pe mi e kale lati gbo ara le tin ba mi soro yi ta le ni laju le orun eni kan la ma ba yin pe nbe o e ba n gbe iwe awon ara orun yen iwe awon ara orun yen eyin o na ni yes omo ilu wo ni daddy yin
1: omo
0: igbo ora kini oruko ti won mo daddy yin si baba ki le pe
1: baba ojo
0: nbo igbo ora momo baba yin ije mo se ti daddy yin se laju le orun loni le mo e ma won ti won mo nse weather weather ni daddy yin se ni orun weather awon ti mo build gate nla gate enu orun baba yin lo build e olorun kan pe won pa oya wa lo build gate so gate yen de to bi gan so se ke n pe daddy yin abi ke mo pe won e je ba yin pe daddy yin ni ale oni baba yin o tin ring yo. Hello sir, baba weda e kale sa e ku ataro e wo alafia lawa mo wa nle aye bayi so omo yin on lo fe ba mi soro so olohun tu wa fe ba yin na soro o ye ki daddy yin.
1: Hello daddy mi
0: won gbo
1: e kale sa
0: awon na ni e kale o
1: awolo won
0: won lohun dun won leyin na nko si daada le wa nle aye
1: adalawa o kejo jiwa o e dagba pa ni ke ma se wa o ka lo lowo ka ni o dagba o
0: won ni wa ri ba ti se won ni oro na gbe gba o
1: amen
0: won ni oni wa owo ti o
1: amen
0: won ni awere pepe yo mo pere wa fun o
1: amen
0: won wa ni so fun won ni ke make sure pe si sara fa won o
1: oda awa ni o se awa ni ti mo re
0: e ti mura re tele daddy won lawon ti mura e won ni jo te ba ti mura re te ti se sara yin fun awon won lawon tari se 15 million kan si yin ke lo mo na so intani so ni e ko ju ba na lo ta lo tu wa nbe pelu return of Gbenga Adeboye ni ale oni lórí ètò yìí. Ẹ lórí kọ láì.
2: Ẹ̀kalẹ̀
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí mà.
2: Láti jàyè ni o.
0: Láti jàyè jẹ́ ilé. Ó yẹ dá ọkọ yín mà.
2: Orúkọ mi ni Nike.
0: Ok, ǹjẹ́ eléyàn lájùlé ọ̀run mà.
2: Mo léyàn bẹ́ẹ̀ dádì mi wà lọ́rùn.
0: Dádì yín wà lájùlé ọ̀run. Ọmọ ìlú wo ń dádì yín kí ni a máa fi mọ̀
2: wọ́n? Ọmọ
0: ìjàyè. Ìjàyè. Ó yá kí ló kọ dádì yín?
2: Kàmọ́rù.
0: Mr. Kàmọ́rù. Mo mọ bàbá yín o. Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí dádì yín ṣe? Onílẹ̀ mọ̀ iṣẹ́ tí dádì yín ṣe ní àjùlé ọ̀run. Dádì yín jẹ́ ẹnìkan tó ní kọ́ńpìn kan tí wọ́n ti máa ń pròdúsì ọ̀dà lájùlé ọ̀run.
2: Ọ̀dà
0: tí wọ́n fi máa ń kunlé, tí wọ́n fi máa ń ṣe gbogbo nǹkan ọ̀hún. So dádì yín ní kọ́ńpìn ibi tí wọ́n ti ń pròdúsì ẹ̀ lájùlé ọ̀run. Wọ́n sì lówó ṣé ń pè wọ́n àbí mọ́ pè wọ́n? Yóò ti tó bí ọdún mélòó tí wọ́n ti fi yín lẹ̀ báyìí?
2: Kódà ó ti lé ní ogójì ọdún o.
0: Mo ti ń dá iná bá wọn. Ó ti ń ríngì.
3: Ọmọ ènìyàn.
0: Hello sir, ẹ kalẹ̀ sá o, bàbá wa oní ọ̀dà lájùlé ọ̀run. Ọmọ yín obìnrin tẹ́ ẹ mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ fún mi tẹ́ ẹ lẹ́fílẹ̀ ń gbà kékeré o. Ó pè mí lálẹ́ yàn náà wà lórí fún pẹ̀lú mi. Wọ́n fẹ́ kí yín. Ó yẹ kí dádì yín.
2: Ẹ kalẹ̀ o, dádì mi.
0: Wọ́n gbọ́.
2: Ẹ mẹ́ta o.
0: Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú o.
2: Nítorí kò bẹ́ẹ̀ fi ilé ayé ní kí yín o.
0: Wọ́n láwọn náà ti mọ̀, wọ́n ní bò ní sálàáfíà lẹwà.
2: Àlàáfíà ni wọ́n wá o, kí wọ́n wá bá ń gbàdúrà fún wọn kó dùn ní ọ̀la kí orí náà
0: o. So bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, ẹ rí wa àbí?
2: Mi ò rí yín o.
0: Ok, bàbá yín náà ń gbọ́ báyìí. Wọ́n ní lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó láyé tó lọ́run yóò là yín lójú.
2: Àmì.
0: Bàbá yín ní àwọn ò ṣe ìfarahàn kan sí yín nínú àlá. So àwọn ò bá yín sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kan. Mo ti ń sọ fún wọn. Wọ́n ní àwọn ọ̀rọ̀ kan bẹ tí a lè sọ lórí afẹ́fẹ́ fúnra lára àwọn ò bá yín sọ. Ọ̀dà nǹkan ni sọ fún yín nù màmá wa o. Ọlọ́run Olódùmarè yóò ṣe dáadáa fún yín o. Ẹ ṣeun gan màmá mi. Yes ma. Ta ló tún wà ń bẹ̀ lálẹ́ òní láti communicate pẹ̀lú Return of Gbenga Adébóyè Olúfúnwọ́n tán yìí? Èmi náà kọ́ Ọlọ́run ló pé orí bẹ̀. Ẹ lóde kọ́lá yìí. Ẹyin tí ẹ bá ní èèyàn ní àjùlé ọ̀run, ẹ máa pè mí. Màmá bá yín ṣe kí màmá bá yín pè wọ́n. Hello.
2: Ẹ kalẹ̀
0: láti ibo lẹ ti ń pè wá yìí?
2: Láti òde ajé aláṣẹ.
0: Láti òde ajé. Ǹjẹ́ eléyàn lájùlé ọ̀run mà?
2: Mo ní o, ìyá mi bàbá mi náà dínkù, àmọ́ ìyá mi fẹ́ bá sọ̀rọ̀.
0: Ìyá yín ọmọ ìlú wo nìyá yín?
2: Ìbàdàn ni o.
0: Ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé.
2: Ọjọ́
0: Ìbàdàn.
2: Ọ̀ǹta ẹ̀kọ́ ló tà tó fi kú.
0: Mo ń bọ̀. A ti wà nínú ìwé Ìbàdàn yìí. Ẹlẹ́kọ ni wọ́n àbí? Kábíyèsí Ọlọ́run, mo mọ màmá yín o. Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí màmá yín ṣe lájùlé ọ̀run? Ọlọ́run Olódùmarè. Ẹ mọ àwọn tí wọ́n máa ń ta aṣọ, aṣọ léèsì, aṣọ Àǹkárá, gíní, òfin. Iṣẹ́ tí màmá yín ṣe lọ́run nu. Ọ̀nà mẹ́ta ni wọ́n ní ṣọ́ọ̀bù sí. Ṣé ń pè wọ́n?
2: Wọ́n ṣàánú mi. Ẹ pè wọ́n, ẹ bá ń pè wọ́n o. Wọ́n ṣàánú mi o. Èmi nìkan ló kù o. Ẹ̀gbọ́n méjì wọ́n bí o.
0: Ó ti ríngì.
2: Kàfíà nìkan ló kù o.
0: Ó ti ríngì.
2: Wọ́n rán láàánú sí mi o.
0: Hello màmá wa. Yes ma, èmi náà ni. Kalẹ̀ ma, ọmọ yín tó wà nílé ayé, àwọn náà pè mí, wọ́n ní à ń fẹ́ bá yín sọ̀rọ̀. Ó yẹ kí màmá yín.
2: Ẹ kalẹ̀ kújá mẹ́ta o.
0: Wọ́n gbọ́ yín, wọ́n ní ọjọ́ kan pẹ̀lú o.
2: Ọwọ́ sàánú mi ò mọ, kò sí ọ̀nà àbáyọ o. Mo sọ padà gbàdá sọ ni o. Ọ̀yáwó káàkiri o, ẹ̀rọ sí mi o.
0: Mọ̀mọ́ yín ní torí Ọlọ́run, wọ́n ní ojú kan èrè, ojú kan ẹ̀pà. Wọ́n ní torí pé ẹ pé àwọn lálẹ́ yìí, wọ́n ní ọ̀nà ò sí fún yín.
2: Àmì o, àmì.
0: Wọ́n ní ṣé ẹ lè fi ọ̀rọ̀ sínú tẹ́ ẹ̀ ní mọ́ sọ̀rọ̀ fẹ́ nìkan kan káàkiri? Mama yin na fe pe dan kan fun yin mama yin ni pe ke wa muri marun marun lona ye ojo ori yin in wa mo be si fe si won wa ni ke wa sadua si ke wa lo fi se sahara fun awon abiamo ka ki bi awon bara to ba lomo to tet mo pe yes ele ti bimo ele lomo keke lodo ke wa lo fi se sahara won ni loru ojo un ke wa sadua ke pe oko awon won wa ni awon digba wa won la won di kini kan mowo bayi won ni to so yin do loro laye nu won ni afi ti e ba wa foro sinu pe mama mi o fun mi ni nkan ba won ni ke mo so kaakiri so itan ni so fun yin nu itan ni so nu Olorun lo seun o Olorun lo seun ta lo tu wa nbe pelu return of Gbenga Adeboye ale mi na ri olufun won tan ni mo nse the return of Gbenga Adeboye.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom boom.
2: Sidap Supreme Noodles.
3: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
7: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design some

0: Ìyá
1: ẹ tún káàbọ̀ padà káàkiri àgbà ńlá ayé láti ojú ọjà lọ́dọ̀ wa ń bí yìí.
0: Abiamọ kì í bẹ́kún ọmọ rẹ̀ kó mọ tàti.
1: Abiamọ kì í gbọ́ ẹkún ọmọ rẹ̀ kó mọ̀ sí kíni nǹkan mọ́ tàti wèrè o.
0: Alẹ́ mi lọ́rùn.
1: Bóyá ẹ jẹ́ ká tún continue padà, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti apá ọ̀dọ̀ àwọn tó wà níbí. Ẹ lódì kọ́lá yìí.
2: Ẹ
1: ká lẹ́mà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí.
2: Ìbàdàn bí mo ti ń pè yí.
1: Ok.
2: Mo pè yí síjọ́ mi pé ẹni ní ọ̀tọ́ ìgbè pé bàbá mi máa pè.
1: Bẹ́ẹ̀ ni. Ẹ rí bàbá yín. Bàbá yín ò dìgbà wá sọ́dọ̀ yín.
2: Àdìgbà wá sọ́dọ̀ yín.
1: Oya, ọmọlúwo ni bàbá yín.
2: Ọmọ Ìbàdàn mi.
1: Ẹ fún mi lórúkọ bàbá yín padà.
2: Bàbá
1: Taylor ni mo ń bọ̀. Bàbá Taylor mi ní pe nọ́mbà wọn síta. Ẹ kúrò nídìí rédíò yín pátápátá. Hello, Bàbá Taylor. Ẹ ká lẹ́sà, ẹ jọ ẹ kúrò nídìí rédíò yín mọ́ mi kó mọ̀ bá court. Bàbá Taylor, a pè yín lọ́sẹ̀ tó lọ. Ẹ sì ṣàdéhùn wípé lọ́jọ́ Thursday. Bẹ́ẹ̀ ni. Ok. Tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú. Ṣé ń gbọ́ mi mà? Ǹjẹ́ ẹ rán aṣọ white tí èèyàn máa ń wọ̀ sùn?
2: Mo ràn.
1: A sọ fún yín lọ́sẹ̀ tó lọ pé kẹ ràn. Kẹ ṣẹ̀ṣẹ̀ ràn. So ẹ wà rán aṣọ yìí, ẹ lè jẹ́ bóyá bí ẹ kàn rán látòkèdélẹ̀ kó ṣàjẹ́ white kẹ ṣá wọ̀. So ẹ wà wọ̀ lọ́jọ́ Thursday. Ṣé ẹ mọ̀ pé ọ̀la ni Thursday.

0: Ondo State. Mbo. Kini oko daddy yin? Ki oko daddy yin?
1: Ojo.
0: Ojo. Ojo kini?
1: Ade Olu Ojo.
0: Ade Olu Ojo. Ah! Momo baba yin. Se eyi nikan baba yin bi abi won bi awon to po.
1: Emi ni first one, na bo beta.
0: Ela buro meta. Okay. On reason. Ki le fe pe daddy yin fun o?
1: Ah, be ko sagun awon omo won ni o. Ko de ma gbagbe wa o.
0: Okay. Ejen. Ejen ba yin pe won. Ejen ba yin pe won. Baba titi yin lorun. Hello sir. E kale sir o. Alafia ni mo wa sa. Return of Gbenga Adeboye lo nsoro. A npe yin lati Ibadan bi omo yin pe wa lati Sagam. Beni sa. Aha, exactly. O ye mo ki daddy yin?
1: Ah, daddy, e ka le sa.
0: Mhm.
1: Da lo pe yin. Se ka wa tu wa o. Se se gbagbe wa o.
0: Mhm. Baba yin contractor ni se ti baba yin se lajule orun. Contractor. O si lowo baba yin ni so fun yin pohun o gbagbe yin won ni mami yin ko baba yin ni nbere lowo yin pe bi elo le fe gba lowo awon te fe ki awon fun yin
1: ah owo to to wo ni owo to nte odo osi owo te mo le ki ta wa bo mi mo le ki ta won si mi don ni
0: bi elo
1: ah te ba 50 million baba ni je o
0: 50 million
1: beta.
0: Okay. Baba se le fun mo yin ni 15 million. To nti be se lowo to lajule orun sa. E fun 15 million. E le fun ju be lo abi. Okay. Okay. Baba yin ni so fun yin pe ona te le firi 15 million gbare o se n gbo mi daada. To ba wa wu yin ni o, ti o ba wa wu yin le tin je. Daddy yin ni ah, emi o de ni si around bayi. Emi n travel. Be mo so fun yin daddy yin ni se e le try boya bi thursday to ba bi thursday keta ninu osu ti nbo bi thursday keta ninu osu ti nbo yin ti de si nigeria pada se e le tele mi lo si ajule orun lati lo pade baba yin ke gba 15 million
1: ah
0: eh mama ko yo sa e soro o ke ti soro sa baba yin gbo o le kan si ahaha o lo fa baba o lohun le wa eh se mo bi tan sin daddy yin si eh eh e lo si bi tan sin daddy yin si ni thursday ta so yen e wa si adua nbe gbogbo idoti to ba wa nbe e tun si e mu gbogbo idoti ko nbe daddy yin ni oru ojo yen te ba ti se awon ma wa sodo yin awon ma gba account number yin e ti ko sinu paper won de ma transfer 50 million sin in turn in son yin yes sir e seun lapa be yen eyin ti return of Gbenga Adeboye awon ero po gan ti mo fe da lohun lale oni hello e kale o oruko yin ati bi ti e tin pe mi lati bo mi gbo yin dada 07069493000 tabi ke pe si apa bi 07014475770 splash fm leja sin yen lodo return of Gbenga Adeboye idegbengbe omo olu aye awon soro hello di call ai hello e kale oruko yin ati bi te tin pe ejo e ko nbi ti ariwo wa oruko yin ati bi te tin pe mi lati jaye se leyan lorun
1: be ni oko mi wa lorun.
0: Ah, oko yin. Omo ilu wo loko yin ki loruko won?
1: Omo wo ni sugar baba won ko le
0: Omo iwo, Moshudi ni won. Ah, mo mo ko yin laju le orun o. Nje mo se ti oko yin se. Ah, ise to oko yin se laju le orun ise olowo ni e ma won ti mo nta moto yen. Eh eh, awon ti nta moto, ti nta moto ni aju le orun ni oko yin nta moto. Se npe won abi mo pe won. Ah, Olodumare, yi lo fa o. O tin ringi. O tin ringi. Olorun jo gbe. E ma sadua ko Olorun jo gbe. Hello sir. E kale sir. Alafia alawa. Era emi ni return of Gbenga Adeboye. Ti mo mu awon mo SMK Abiola wa ra o ma boss lodo yin tori election tin lo ni ajule orun. Yes. Iyawo yin lo pe mi. Mo wa lori radio bayi mo se program lowo. Yawo yin lo wa pe mi oni a pe adagbe adaso ipopo o pe lati ba te ti fi yin awon sile aye pelu gbogbo omo so awon nikan la won deru yen gbe oya e ba oko yin soro
2: e ka le ko jo meta o a se lo dagbe wa
0: eh
2: eh nikan apolon
0: eh eh eh
2: eh lo wa bi mo se wa to ya pe mi na mo mu ju to
0: won ah ah eh eh oko yin ni so fun yin pe oku olomo ki sun o lohun sun o ni a ohun na kan n wa lodo yin pe amo hun dabo boyin pe amo n fe fun yin lowo bayi o wa ni bere pe bi elo gangan le fe ko n tari si yin
2: ko ba ko ba fun yin di 70 million ma gba ro awon omo re na ma na fun
0: 70 million okay oda esa se le ri 70 million fun yawo yin ati awon omo yin kan fi toju omo eh ah okay won ni ti e ba ri 70 million ninu 70 million kini nkan te kokko se
2: ah wal se su ki singo ma kokko ko le fa awon omo mi
0: ti la ka so wal kabiyesi kabiyesi oda oko yin ni so fun yin pe se ngbo eh eh oko yin ni pe to ba ti di osu ti nbo ayajo date ti awon ku ni osu ti nbo se mo pe osu kan na ku eh ngbo o ti ni mo ti yan ku ma ni date ti won ku o laye won to ba ti di ru date yen ni osu ti nbo ni ago meji la oru e try ke si adua ke pe oko awon gan ke pe olohun ke sadua oko yin ni awon oyo si yin loju ran te ba ti sun ni o won ni tori won la ri pe okan yin o ni le gbe tan ba yo sin physical bai won la won yo sin ninu ala awon wa so ona to wo yin o gba dodo yin fun yin won ni ke mo so lori afefe intan ni so fun yin niyan e seun gan ma e seun lapa bi be yen return of Gbenga Adeboye le ngbo e je lo si oju oja gbanbade atumo tun dale mo nbo
3: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù
5: O tun ya o e je ki ja yin si ti Independence Day cash pot. Awon olubori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cash pot. Nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Nje lo mo wi be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence cash pot. Ni tori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347 *1004 *1# Lori Lagelu FM *347 *1004 *2# O si tun le sabewo suju opo website pelu www.cashier.ng Eni odun meji dilogun ni kan lo le kopa lati ta cashier Ojo State Gaming Board lu fun telu cashier Cashier ninu osu en bayi akoko re lati jawe oluburi niyi so ti cashier mu ti cashier
6: Hello Superstars!
7: Are you ready for the smartest showdown of the year?
6: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
7: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
8: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédokun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
13: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 08071124000
13: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣúgà èdùkọ̀ àti iyọ̀.
15: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
14: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
15: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
16: In a fast-paced world,
17: Funke
16: is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
18: Splash FM 105.5.
0: Alẹ́ ni lọ. Ẹ ṣeun káàkiri àgbáńlá ayé. Ẹyin ti Return of Gbenga Adéboye. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣeun. Lágbára lọ́wọ́ Ọlọ́run. A tún mọ pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọ̀hún. A mọ̀ transmit sí orílẹ̀-èdè Nàìjíríà ń bí. Ẹ mọ̀ pé ẹ mọ̀ wọ́rì. O ti ní bá ti ṣe ṣé. Àwọn tí ó dìlé agbára mú wọn wà ń bí èmi náà ó dìlé agbára mú lọ́hùn. Ọlọ́run ló dé o, Ọlọ́run ni o. Ẹ sì tí ìríran wò, ẹ̀ sì bẹ́ẹ̀ mọ fíìmù wò. Ẹ mọ̀ wò, màá balẹ̀ sí Jordan. Israel, Jerusalem, enba ba to wa ti beyan de atun lo sa another state mi, e wa gba ticket, another country mi, e gba ticket e wa fi wo return of Gbenga Adeboye. Fun kede ati pe lo oja be lo nkun te fe ba mi so leyin eto 09060 43 97 71. Apade lo se tin bo o odabo
17: okile omile okile omile
19: Splash 105.5 FM, the integrity station.

sì ló ní ká ti ẹ kà nígbà tí n bá yẹ wò ẹ wò ó ẹ wo gbogbo testimony tá n gbé ìta tún gbé àwọn ètò ti ṣe àti tí ó tún ṣe live lẹ bá mi pàdé lórí facebook youtube àti tiktok ọdẹkùnlé epaphras láì báyàn chat so ọfẹ kí n tún máa kígbe ládùúgbò gbogbo tó ṣe fún mi àti ẹ gbogbo ìgbà tó bá ti rópin oṣù ọmọ pa àánú ni ọlọrun gbọ àánú ni kì í ṣe nípa agbára rẹ oh my god bó la ṣe fẹ wọlé náà engineer ẹ tó bá ń pe bàbá rà ẹ jẹ òun tó yin òkè ẹ bá ń gbé sókè.

0: ẹyẹ ya ṣe ṣe ṣe ṣe ọdọgbọn le bọ síbẹ bí ìlú ṣe le tó ó sì ń sànú rẹ ọlàlàwẹ wa bẹrẹ báyìí nísì gbogbo ẹyin tẹ wà nílùú èkó ẹ gba wòlíì ọdẹkùnlé ẹ pàfàs lálejò ǹjẹ jẹ mọ pé ó lè kọmíníọ tó ń bẹ lọwọ yín yẹn ó láàfin kọkọ break ẹyin tẹ lò lè kọmíníọ mò ń gbé bọ bàbí ẹnìkan ní ó lè kọmíníọ lọndì wáhùn ẹ lágbára ọlọrun pẹlú ọsàn mẹta mẹta ó láàfi break pẹlú ẹyin méjì méjì ǹjẹ mọ dání nìyẹn ó sì di 12 independence days ni ọlá mo fẹ kéde a fẹ kéde òmìnira láàrin oṣù mẹta wà rí ti ọ tẹlé ọndì wáhùn ọlá ni wáhùn gbogbo ẹyin tẹ wà ní ìlú èkó pátápátá tí ọlọrun bá fún ọ ní agbára tẹ bá ti dé ìyànà pàjá ẹ wọ mọtò tó ń lọ sí kọmáàndì ẹ wá lè fẹ sọkalẹ ní gospel bus stop ẹ wọnú gospel camp lọ óò tètè yára dé 12 ni lágbára ọlọrun ẹ gba wòlíì ọdẹkùnlé epaphras lálejò. Ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin náà ẹ̀gbọ́n tá à ń gbọ́ ẹ̀gbọ́ròyìn ayọ̀ yìí náà bàbá rẹ̀ mọ̀ lọ.
1: Orúkọ mi ni Ọlaniran Akinkunowo. Gba ti ma gbọ́ program yìí mi ò ń ṣèyàn kan tó jẹ́ pé o máa ń lis ten sí program àwọn pastor máṣe máṣe gbọ́kọ̀ díjọ́ yẹn ni mo fẹ́ lọ wẹ̀ nu bedroom èmi nìkan mo wà nulé so ẹ̀mí yẹn kọ̀ ní kí n lọ rédíò yẹn àwọn mi máa ń lò kékeré ni ó kọ̀ ní kí n lọ switch off on mo kọ̀ switch on ẹ̀ ó dẹ̀ ní kankan tí mò ń ṣe lọ́wọ́ tí mò ń béèrè fún Ọlọ́run mo apply fún Canada visa mi. Mo rí pé àwa márùn-ún lájọ apply àwọn bíi mẹ́ta ti jáde ńbẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi wọ́n ló ti jáde then ó yẹ kí n ti gbà láti December kò jáde mo ṣáà ń gbàdúrà pé kọ́lọ́run ṣáṣe kó jáde gbọ̀gbà tí máa gbọ́ program bàbá tí mo kọ̀ gbọ́ voice wọn lásán voice yẹn ló trick mi tó jẹ́ kí n nífẹ̀ẹ́.
2: Ẹ láìkí voice yẹn.
1: Bẹ́ẹ̀ni mo wá gbọ́ program yẹn ẹ wá nígbà tí ẹ máa ṣe ẹ ti bẹ̀rẹ̀ program yẹn kí n tó débẹ̀ kí n tó switch on radio yẹn. Bọ̀ nǹkan prayer kan tẹ́ kọ sọ ni pé ẹni kéèyàn lọ fi ara ti
2: ara. Ara gànà báyìí.
1: Inú bedroom ti ṣe prayer yẹn.
2: Ẹ̀yin náà tó fi ẹ̀yìn ti gànà bedroom yín.
1: Bẹ́ẹ̀ni. So ìgbà tí mo máa tẹ máa pe phone number kí n tó lọ mú phone mi nínú sitting room ó ti lọ.
2: Ẹ mo ti parí.
1: Bẹ́ẹ̀ni. Bọ̀ mo kọ̀ gbọ́ message pé ẹni téèyàn bá fẹ́ wá sí program 77 which is ọjọ́ kejì ẹ̀ nìyẹn. So bí mo ṣe dé ṣọ́ọ̀bù mo sọ fún ìyàwó mi ni mo gbọ́ program bàbá kan ó dẹ̀ wù mí kí n lọ bẹ́ẹ̀. Ó kọ̀ wù mí ni ó fẹ́ lọ mo ní yes máa lọ. So ìgbà tó di the second day mo múra mo yẹ débẹ̀ yẹn. So mo ṣáà bẹ̀ sí ń gbàdúrà mo wá mú passport mi dání. Then nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ program ó pẹ́ kí n tó débẹ̀ ṣáà wá ní kéèyàn pledge for 10,000 fún program kí ni. Auditorium tó ń ṣe yẹn kéèyàn fi béèrè nǹkan tó fẹ́ ẹ mo wá jáde mo ṣe ẹ dẹ̀ nǹkan gbàdúrà mo dẹ̀ gbàdúrà. So at the end of the day ti máa padà sílé kò ju bíi 4 days ẹ wọn kò send approval letter sí mi.
2: Ash
1: bí mo ṣe gba Canada visa nìyẹn.
2: Ẹ ti gba Canada.
1: Mo tún gbà á mi iná 1 naira.
2: Ẹ ná.
1: 1 naira ọ̀rẹ́ mi tó bá mi ṣe àjọ wà ní South Africa tàjọ ń gbé tẹ́lẹ̀ ni ó ní kì í máa náwó kankan. Ìgbà tó yẹ káà approve visa yẹn torí mo ṣe changing of passport mi. Changing of name mo ti apply fún Canada lẹ́ẹ̀mejì nígbà tí mo dé Nigeria wọn ò fún mi mo á lọ ṣe changing of name orúkọ tó wà lórí pásítọ̀tì yẹn kọ́ lórúkọ sọ́ọ̀nì mi mo kọ̀ gbangba yẹn ni so mo á lọ change orúkọ yẹn ìgbà tó yẹ káà approve ẹ̀ wọn kọ̀ send message ni pé wọ́n need the biometric mi mo dẹ̀ ti ṣe kan tẹ́lẹ̀ tó máa last for 10 years wọ́n ní wọ́n need me ọ̀rẹ́ mi kọ̀ pè mí ni pé wọ́n ní wọ́n need the biometric mi o mo ní èlò ni ó ní $85 bí mo ṣe biometric the second day wọn kọ approve visa yẹn.
2: Aish
1: ṣe lọ gba dání.
2: Ẹ ti gba nǹkan yín so yín máa pàdé yín Canada
1: báyìí. Ẹ bàbá mo ti ẹ̀fẹ́ máa ṣọ́ọ̀ṣì wa lọ.
2: Aisha náwó ẹ nínú àwọn ìwọ ni o fẹ́ ní àdúrà yìí tí màá mú fíìsà àwọn lọ́wọ́ báyìí fíìsà lélẹ̀ nínú àwọn táwọn bá pàdé US ní UK ní Canada ẹnìkan kí ni ẹ wá bìkan jókòó sí nǹkan bẹ́ẹ̀ mọ sọlẹ kan náà kí ọ̀nà rẹ ó ṣí. Ọ̀dà bí wọ́n bá fún yín ní agbára láti ṣe àmì ọdún ìlú òfò. Tẹ́ẹ̀bì dé Canada ẹ ní rí ìdíwọ́. Agbára ọlọ́run tí wọ́n máa jí ó gbèyàn kọ wọnú yín lọ. Ọgbọ́n tẹ́ dá sí tẹ́ẹ̀bì tètè níwèé kọ wọnú yín báyìí. Lára àwọn tájọ máa ń jẹ sámọ́jọ sin Jésù ní ìlú Canada ẹ̀yin náà di kan bẹ́ẹ̀.

0: ẹkàlẹ̀ o. Mo kí wa lórúkọ Ọlọ́run Israeli wípé ẹkàlẹ̀ ṣe dáadáa lábálẹ̀ ọ̀dẹ̀ yóò dábí. Lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun yóò dá fún gbogbo wa. Lórúkọ Kristi. Ọlọ́run alágbára, olùdáǹde, olùwòsàn, ọba àwọn ọba, akọ̀mọ̀tì kàlẹ́yìn, adúró gbẹngbẹ lẹ́yìn asòtítọ́ ayé, ọba tí ń bẹ kí ayé tó máa bẹ. Ọba tí ó máa bẹ nígbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ni mo fi ọpẹ́ àti ìyìn fún lálẹ́ tèní láti jẹjọ tó túmọ̀ mi padà wá sórí ètò lálẹ́ tèní. Gbogbo ọpẹ́, gbogbo ìyìn, gbogbo ògo fún Ọlọ́run àwọn Ọlọ́run. Jẹ́ Tolúwa nílé àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀.
1: Ètò ìgbéyàwó
0: torí pé a fi pilẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí òkun, a gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni ogun orí òkè Olúwa lọ, tàbí ta ni odò níbi mímọ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun.
1: Ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́,
0: oní òrìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run. Yìí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Agbé orin sókè ẹ̀yìn ẹni ọ̀nà, agbé orin sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kó wọnú ilé ìwà o. Jẹ́ ìbọn Ọlọ́run ọba mi òkè, ìbẹ̀yìn èèyàn, ìbẹ̀yìn àáfàá gbogbo, ìbẹ̀yìn pásítọ̀ gbogbo, ìbẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé gbogbo, ìbọn ọmọ kú ayé, ìbọn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ọmọ ṣíṣe ń rojú, àìṣe ń bẹ̀bẹ̀, ẹ kalẹ̀. Ọ̀gá mi pàtàkì, ọmọ ọba Kọ́ládé Àlàbí, ọmọ ọba Tólòdé Òṣogbo, Àyà Kókó Ònàkí, Ajímọ̀tábà Ògùn, Jìgbìnì bí àti Ẹ̀kún, Ìṣedélọ́jọ́ tí fi ń wù mí, ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba, Ajagun Mọ́fì ti bọ́ ṣe, Ẹ̀yà Kókó Osun Onígbà Ọ̀tẹ̀.
1: Ilé o, ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Bàbá mo kí ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ bá wà ilẹ̀ rẹ̀ nìkan jẹ́ o.
1: Ọ̀dẹ̀dẹ̀ wa o, ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Lórúkọ
1: ètò ìgbéyàwó
0: Kábíyèsí,
1: ọgbọ́dọ̀
0: ọba Adébáyọ̀ Àkàndé,
1: oníbàjẹ́lẹ̀
0: bàbá mi dáadáa,
1: oníyànfẹ́fẹ́
0: mo kí ní
2: oníbàjẹ́lẹ̀ tó torí.
0: Ẹ̀sìn ọba kọ́ jẹ́ kópẹ́, ìrùkẹ̀ rẹ̀ kó dọ́kíní, kẹ́ẹ̀pẹ́ bíbẹ́pẹ́ tí pẹ́, kẹ́ẹ̀pẹ́ lórí ìtẹ́ bàbá ńlá bàbá yín.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Òkè yín ẹ̀ka lẹ́ o.

mo n kí yín púpọ̀ púpọ̀. Àgùntàn sọ́lò. Ẹ kalẹ́ o. Olóòótọ́ ètò yìí. Ṣé Akinola? Akin ọmọ Akin.

0: ṣe rí ètò yìí. Mo fẹ́ sọ kiní kan fún wa lálẹ́ tèní. Ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi.
1: Ètò tó gorí ya.
0: Tí mo fẹ́ kí ẹ jọ nítorí Ọlọ́run Ọba.
1: Tó gorí ya fẹ́fẹ́.
0: Kí a jọ mọ̀. Ṣe rí ètò yìí. Ètò tí ń to ilé ni.
1: Tó gorí ya fẹ́.
0: Ṣe rí ètò yìí. Ètò yìí tí ń to ìdílé ni. Ṣe rí ètò yìí.
1: Ilé.
0: Ọlọ́run lo ẹ̀yin bàbá àti màmá yìí láti to ilé àwọn èèyàn. Ọlọ́run lo ẹ̀yin bàbá àti màmá yìí láti to ìgbéyàwó èèyàn.
1: Ètò ìgbéyàwó.
0: Pàápàá àwọn kan wà tí wọn ò dá sí prógrámù ṣùgbọ́n tí wọ́n ń gbọ́ wa lábẹ́nú. Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn. Ní ń to ọ̀pọ̀lọpọ̀ ilé. Irú èyí tá mọ̀ wá lé ní.
1: Ẹgbẹ́ àjọ tuntun.
0: London lẹ́ni ẹ ti pè mí.
1: Tó gbọ́dọ̀ bàjẹ́.
0: Tó ti fẹjọ́ sùn mí. Kí ni kóhùn ó ṣe?
1: Ibẹ̀ ńkọ́. Ẹgbẹ́ àjọ
0: tuntun. Wọ́n ní àwọn bàbá àtàwọn mọ̀mọ́ ọ̀mọ́ tán sọ̀rọ̀ yẹn pé òun láìkí wọn inú òun sì máa ń dùn. Ẹ mọ̀ ṣe rí ọ̀rọ̀ tí ẹnìkan bá ń sọ. Ọ̀rọ̀ tí ẹnìkan bá ti mẹ́nu létí bá ń sọ. Ẹ jẹ́ ká farabalẹ̀ fún wọn. Ká gbọ́ wọn yé. Ká jẹ́ kí wọ́n sọ tán. Ká jẹ́ kí ìrírí tẹ́lòmíì ti rírí. Tó bá fẹ́ mú wá nú ọ̀rọ̀ tí ń sọ. Ó máa ń ṣe pàtàkì. Ó máa ń ṣe kókó. Tó bá jẹ́ wípé ẹni tó bá ti wọlé ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ nítorí Ọlọ́run. Tá a bá ní sókí ni ó sọ o kó kálukú ṣe ní pápápá kíní kankan. Ẹ wo bàbá tó sọ̀rọ̀ ní jẹjọ. Bàbá tí mo fi Màkànákì sọ orúkọ wọn yẹn. Tí mo dẹ̀ gbé kọ́ọ̀lù yẹn tí mo gbé sórí atẹ́gùn. Ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ wo àṣírí tí wọ́n tú. Ẹ wo ìjìnlẹ̀ tó wà nínú ọ̀rọ̀ náà. Ẹ dẹ̀ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ẹwọ ẹ̀kọ́ tó wà nínú rẹ̀. Tí mi ò bá gbé kọ́ọ̀lù wọn, ẹ wo tá a máa lose. Tí mo wá ní pé bàbá ẹ jọ pápápá ìṣẹ́jú kan ni o, ìṣẹ́jú kan ni o, ìṣẹ́jú kan ni o. Ṣé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣá a lè rí ẹ̀kọ́ gidi kọ́ náà ẹ̀? Ìkan nìyẹn. Ẹ wo bàbá tó fún mi láwọ̀d. Ṣé gbogbo òpin ìrìn àjò ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ni wọ́n ní Adéyinka látòní lọ àwọn fún mi lóye tuntun. Ẹ pé dókítà àwọn ẹ̀yin èèyàn náà sì gbà á. Ẹ sì gbà á. Ẹ jẹ́ kí a máa fún àwọn tí wọ́n bá ti pè. Ẹ jẹ́ ká fún wọn láì. Tí ọ̀rọ̀ sísọ wọn ò bá ti nítumọ̀. Èmi ò gè dànù lọ́dọ̀ mi pé bàbá ọ̀dà náà àti gbọ́ yín o. Mọ̀mọ́ ọ̀dà náà àti gbọ́ yín. Ṣùgbọ́n tọ́rọ̀ wọn bá ti nítumọ̀. Ẹ jọ̀ ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ ọ́ nítorí. Ó lè jẹ́ yín gan-an. Ó lè jẹ́ ẹ̀yin gangan lẹ́pẹ̀. Ó lè jẹ́ ẹ̀yin gangan lẹ́pẹ̀. Kí n wá sọ fún yín wípé ó tó wáyẹn ó tó tó ẹ̀jẹ̀ kẹlòmí dá sí ẹ̀jẹ̀ kẹlòmí sọ̀rọ̀. Ẹ mọ̀ bínú nítorí Ọlọ́run o. Ló ti tọ́. Tí èèyàn bá ti ń repeat ọ̀rọ̀ ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹni tí ò bá ti repeat ọ̀rọ̀ tí bá sì ń mú ọgbọ́n àti òye wá ẹ jẹ́ ká fún wọn láàyè. Torí Ọlọ́run.
1: Ètò ìgbéyàwó.
0: Torí Ọlọ́run.
1: Ọgbọ́dọ̀.
0: Torí àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n pè mí.
1: Tó gorí ya.
0: Wọ́n bá mi sọ̀rọ̀. Àwọn èyí dá sítò. Ṣùgbọ́n wọ́n máa ń gbọ́ wa. Ẹ mọ̀ jẹ́ ntàn yín. Lọ́yà wà nú àwọn tó pè mí.
1: Ẹgbẹ́ àjọ tuntun.
0: Ọ̀gá ọlọ́pàá wà nínú àwọn tó pè mí. Tí wọ́n bá mi sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sì bá mi sọ. Irú ẹ̀ náà ni mo sọ díẹ̀ sátẹ́gùn yẹn. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹni tí bá ti ń sọ̀rọ̀ mo máa ń fara balẹ̀. Màá fún wọn láàyè láti sọ̀rọ̀ yẹn. Kí wọ́n sọ̀rọ̀ wọn tán. Ìgbà mẹ́rin prógrámù àti pé tọ́pìkì méjì lọ́yẹ̀ Catherine. ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti wà nínú àwọn èèyàn tí wọ́n bá ti sọ tí wọ́n bá ti rí ẹ̀kọ́ kọ́ mbẹ̀ máa pa ẹyọkan tì ẹyọkan ni màá ṣe nítorí ìdí èyí ẹ má bínú ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi torí ọlọ́run ló kàn gbé mi síbí yìí ẹ̀yin lẹ̀ ń ṣètò ẹjọ́ nítorí olúwa ẹ já máa lọ sínú ìpele kínní tí ń ṣẹlẹ̀ nílùú ọba lọ́wọ́lọ́wọ́ báyìí.

0: ọmọ obìnrin kan ló pè mí nílù ọba.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Tó sì ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi tó lápẹrẹ.
1: Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀.
0: Àwọn ọ̀rọ̀ tó sọ, mo kọ́kọ́ mu gẹ́gẹ́ bí ẹ̀rín, ṣùgbọ́n nígbà tó pẹ́ ni mo rí pé ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tó wà nílẹ̀. Kí lè mọ́ dàrú, kí àṣepọ̀ ohun àtọkọ kó má bàjẹ́. Torí ẹ̀ ló ṣe pè mí wípé program yìí lòun fẹ́ kí n ná ṣàtẹ̀gùn kó lè mọ ohun tó ń ṣe nínú ìrìn àjò yẹn. A sọ̀rọ̀ tó pọ̀ o, a sọ̀rọ̀ tó pọ̀. Ìgbà ó pẹ́ mo ní kán tó pè mí padà wípé mo ní nǹkan tí mo fẹ́ ṣe. Mi ò dẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe. Mo kàn ní kí wọ́n pè mí padà ni. Nígbà ó tún pè mí padà. A tún lo 1 hour 30 minutes lórí ọ̀rọ̀ yẹn. Èmi ṣàdúró, wọ́n ṣàn ń sọ̀rọ̀ sá. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà lélẹ̀. Ẹ jẹ́ àgbọ̀ ká lè mọ tí a dá sí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá dá ṣètò yìí, ó bẹ̀ wá nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí ká ronú jinlẹ̀ ká tó dá sí. Mi ò ń sọ ti yín pé bóyá ẹ ronú ká tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo kàn fẹ́ ká rò ó, ká gbé ọ̀rọ̀ yẹn wò. Bọ́lọ́run bá ṣe darí wa ní ká ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ọkọ àti ìyàwó wà nílù ọba. Ìlú ọba tí wọ́n wà, àwọn méjèèjì náà jọ ń ṣiṣẹ́. Àwọn méjèèjì náà dẹ̀ jọ wà lórí bíl tí wọ́n jọ ń san. Ìyàwó ń san bíl, ọkọ náà ń san bíl. Ọkọ ń ṣiṣẹ́, ìyàwó ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, ọkọ ń ṣiṣẹ́ lọ́hùn, ìyàwó ń ṣiṣẹ́ lọ́hùn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí otí ìpẹ́ tán tí Tọ́lọ́run bá mi sì fọmọ jíǹkì wọn. Wọ́n ti lọ́mọ méjì, wọ́n sì wà nílù ọba. Ìlú ọba tí wọ́n wà yìí,
1: kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Àwọn ọkọ wọn ti rí jàjẹ tẹ́lẹ̀ díẹ̀. Ó tún di pé ọkọ fẹ́yàwó ní Nàìjíríà. Ìyàwó tó sì fẹ́, ó dẹ̀ mú ìyàwó ẹ lọ sọ́hùn. Gbogbo dọ́hùn, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́, ó wáṣẹ́ fún un. Ọlọ́run fún ọlọ́mọ kìíní, Ọlọ́run fún ọlọ́mọ kejì. Màmá ọkọ máa ń wá sí London dáadáa láti wá ṣe check-up pé ṣàìsàn tó ń ṣe òun ṣó ti le sí i àbí ò le sí i, ṣó ti wà pa àbí ò wà pa. Láàrin ọdún, màmá máa ń lọbẹ̀ lẹ́ẹ̀mejì. Ó máa ń lọ sílùú ọba lẹ́ẹ̀mejì. Màmá máa ń lọ dáadáa, ṣùgbọ́n ìyá ìyàwó ò tí ì lọ rí o. Àwọn ò lówó tí wọ́n fi lè lọ, ṣùgbọ́n inú wọn ṣàdùn pé ọmọ àwọn ti wà, ó ti wà lọ́hùn.
1: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́, ọmọ ọgbọ́dọ̀.
0: Gbogbo ìgbà tí ìyá bá ti kú lórílẹ̀ Nàìjíríà, tó bá ti lọ ṣe check-up lọ́hùn, tó ṣe gbogbo ẹ̀ tán, ó máa ń lò tó oṣù bíi mẹ́rin, márùn-ún, àbí a ṣàmì ìṣọ̀ pé òun lóṣù mẹ́ta nílé àwọn ọmọ yẹn. Gbogbo ìgbà yẹn tí a bá ti lọ sílé wọn, òun ló máa ń bá wọn tọ́jú àwọn ọmọ. Màmá ló máa ń bá wọn tọ́jú àwọn ọmọ. Wọn ò ní gbọ́mọ fún nani mọ́, wọn ò ní gbọ́mọ fún àwọn tí wọ́n máa ń bí dékè ń bí. Ẹ̀yin tí ẹ lọ sọ́hùn, ẹ ti mọ tí mò ń sọ yìí. Wọn ò ní gbọ́mọ fún dékè mọ́. Màmá ló máa mọ́ nítọ̀ ẹ̀ nínú ilé, because kìí ṣe ọ̀hún ò dàbí orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́kàn dédé gbọ́mọ sí ibìkan tó fi ṣe ẹnìkan tó máa bá ti rìn felefele lọ́hùn-ún, wọ́n gbọ́mọ lọ nìyẹn. Èèyàn sì lè má rí ọmọ rẹ̀ mọ́ láyé.
1: Kò ní máa jẹ́lẹ̀ tó gorí ìyá.
0: Èèyàn má lè má rí ọmọ rẹ̀ mọ́ láyé. Ní tí màmá bá ti lọ sọ̀rọ̀ bó ṣe máa ń ṣe, ìyá ti lọ bí ẹ̀ẹ̀mejì lọ́dún. bi e meta ngba ti won bi alakobi ya ti lo daada to si n ba won toju omo ti momo ba si n bo nle pada yawo yen yo ti gbogbo owo to e ka won nani ogba lohun gbogbo e ni o kojo yo sira gusi abi yo ra gbogbo nkan patapata yo ra fun momo gbogbo owo yen ni ona fun momo momo te ba do ta won yen ba bi ile pe ki le mbo e wo kini e fun won e se wo kini e fun won e wo kini e fun won yo ra so fun momo yo ra bata fun won yo se chope fun yo to fun momo lowo to to kira gan yo fun momo to lowo gan gidi gan bi se nse niyan e meji ti momo ti lo gbogba tan bi omo okunrin yen eh momo ti ma nlo da mama ta tun bi keji mama tun lo song mama don ta atun kira won e ka bo kini ko si dada lede kini ko ya tun toju awon omo yen ngba tan to ko lo hospital to toju awon omo fosu meta iyawo tun se bi se ma nse o tun se fun mama debi pe ah on die ru le mama lori gan o pe mama e wo ah egbele e fa won re yin egbele e fun ya kini kan egbele e se wa egbele bi iyawo sa nse daada si mama o wa ni bayi mama ti wa lo bayi mama sese down ni bayi ya ale ejo ti mama down ni oko re pe yawo pe mama lawon fe ri e o lo ni kini mama fe ri awon fun ti mama fe ri awon fun ma ti so fun e so fun ki lo sele kini ni ara pe won so ko fun a ti so pe awon fe ri e na ni oni ko pe bi o san ojo keji mama ba pe n pe koni ma je leto togori afafe to n ba ma du ta omo re we wa ta won wa yi awon ma gbowo koni ma jele awon ma gba owo ya fefe awon ma gbowo koni ma jele to tori ya fefe lo ma so pe mama owo le fe gba omo awon mo yin na ni na ah awon mo yin ni awon mo yi te ba duro ti won eyin na le bi won be de do ti won eyin na le bi won pe eh baba won ma sanwo fun yin na kini o ni awada lo n pe o ni awada lo n pe ile afigba ti mama mo lele pe awon ma gbowo awon ma gba owo lowo e o ko si bo ti le se awon ma gba owo lowo e owo la awon ma gba ta ta ba du ta mo yen lote yi awon ma gba owo lowo e mama soro ni ekini mama so le keji pigbo tun di joketa mama tun so pe koni ba wi wa ta awon wa yi owo la awon ise owo la awon wa se awon o awon o sise kankan fun eni kankan awon ode ba won kawon ba yin duro o ma ofe e sanwo yen fa won ni ya lagbaja gan ti so fa won wipe to ba ti gba ko n o pe o nan

0: owó yìí ju owó tí òun ń san fún àwọn lani lọ. Tí mọ̀mọ́ bá wá tóun ra wá tóun rẹ̀yìn tóun ra kò bàbà sásan tóun fúl gbogbo ẹ̀ tóun dẹ̀ tún fún wọn lówó gidi. Ṣé mọ̀mọ́ rò pé àwọn ń ṣiṣẹ́ sin àwọn ni? Ìkan nìyẹn. Ṣé mọ̀mọ́ kẹtẹ̀ tún wá rò pé ṣé bí ọmọ wọn ni? Ọmọ wọn ni àwọn náà ni ọkùnrin obìnrin lòun wọn fẹ́ ń wá ni? Ṣé bí ọmọ mọ̀mọ́ ni mọ̀mọ́ fẹ́ tọ́jú? Ṣé bọ́mọ rẹ̀ ló fẹ́ tọ́jú? Àbí òun ò ṣe dáadáa fún mọ̀mọ́ rí ni? Òun wá pé ọkọ òun òun ṣàlàyé ní tí mọ̀mọ́ sọ fọkọ òun. Ikọ̀ òun wá ń ṣàlàyé fáwọn pé
1: ọgbọ́dọ̀ bàjẹ́ o
0: tí mọ̀mọ́ bá fẹ́.

kọ̀dà sí bí màmá ń ṣe ṣiṣẹ́ tí màmá ò ní gba ọ̀dọ̀ àwọn wá kó tó di pé wọ́n padà sí Nàìjíríà.

0: tí mọ̀mọ́ bá ń lọ ohun ò ní ṣe nǹkan kan fún mọ̀mọ́ o. Ìkan nìyẹn tí mọ̀mọ́ bá lóun máa ṣiṣẹ́ ohun ọ̀dẹ̀ nígbà kí mọ̀mọ́ tọ́jú ọmọ òun mọ́ kí wọ́n lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n òun ò fẹ́ da ilérú, òun ò fẹ́ kí ìjà wà láàrin òun àtọkọ òun. Lérí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kí lòun lè ṣe? Kí ni tóun lè ṣe tóun ò ní jẹ̀bi lórí ọ̀rọ̀ náà?
1: Ètò ìgbéyàwó yìí
0: àti ìlú ọba ló ti pè mí, àti ìlú ọba láti sọ̀rọ̀.

0: bọ̀rọ̀ ṣe rí rèé o wẹ ọmọ nàìjíríà.
1: ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́ kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: báwo ni kò ṣe rí.
1: Ṣéyínká ń sọ wípé.
0: ó sọ sínú nínú òbòyọ̀ sí. ìṣòṣètùdànù. iye òṣètùdànù sí òṣègbèmí. báwo ló ṣe lè rí.
1: oníyí bàjẹ́ lè tó ogo rí.
0: báwo ló ṣe lè ṣe.
1: oníyí bàjẹ́ lè tó.
0: tí ilé yẹn ò ní dàrú.

0: yìí ni wípé ó dáa nígbà tí ìyá ń wá tí ń wá tí ń wá ó ti kẹ́ náà bọ̀kọ́ kò lẹ́nu ó ti jọ ẹlẹ́gbẹ́ pé ìyá ń gbébẹ̀ ní lọ́bẹ̀ lẹ́ẹ̀mejì láàrin ọdún ó gbàgbé ìyá tiẹ̀ sọ́hùn tó sọ́hùn tó wọ́n ti kó wọ̀ lára ìmọ̀ràn tí mo kàn lè gbá ni wípé wẹ́ tí ohun tó sọ nìsín ni wípé owó tóun ná ojú kó fi na nílọ kí lọkọ rẹ̀ ń sọ that's another question. Ṣé ọkọ silence ni mo sọ pé àwọn pẹ́ẹ́lú kan tó ti pé èèyàn dájọ́ yẹn ọkọ gan gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ bí ọkọ náà pé kí ni ọkọ ń sọ láàrin yẹn nígbà tí ìyá sọrú yẹn kí lè sì tọ́ sọ.
1: Ọkọ sọ pé ọkọ ẹ ní tí màmá ń bá fẹ́ ni kó ṣe fún wọn.
0: Ìbéèrè kẹta ni wípé ṣé obìnrin ní káàdì sponsor ọ̀nà ilé ni.
1: Àwọn méjèèjì náà jọ ń ṣiṣẹ́ àwọn méjèèjì náà jọ ní bẹ́ẹ̀lì tí wọ́n ń san.
0: Bẹ́ẹ̀lì kíni bẹ́ẹ̀lì ni a ní láti gbọ́ bùkátà nínú ilé tí obìnrin nìkan lọ́wọ́
1: lọ́rùn. Irọ́ obìnrin nìkan lọ́wọ́ lọ́wọ́ lọ́rùn wọn àtọ́kọ́ ni wọn àtọ́kọ́ ni o. Ṣùgbọ́n ibi tó kẹ́gùn sọ́dọ̀ tiẹ̀.
0: Now ìmọ̀ tó lè ṣe ni wípé wẹ́ bíyà bá ti wá báhùn bíyà fóònù ìmọ̀lá tèmi ni ó that's my own opinion tó bá yẹ pé èmi ni.
1: Okay.
0: Ó fóònù àwọn tó lò ó fóònù bíyà máa lọ ṣiṣẹ́ ní ibi tí ó bá ti mọ̀ pé owó ṣiṣẹ́ kọ́kọ́ mọ rẹ̀ fún nani.
1: Okay.
0: Kó sọ fọ́kọ rẹ̀ pẹ̀tọ̀ wẹ́ ẹ jẹ́ ká kọ́ mọ ọmọ fún nani kí nani máa tọ́jú ọmọ. Èmi ọmọ pé ìyá wa èmi ọmọ ìyá ni èmi ọmọ pé ìyàwá iṣẹ́ owó ni ìyá tèmi gan kọ́ ó ní aṣọ ọkọ náà bẹ́ẹ̀.
1: Hello? Hello?
2: Hello?
1: Ekare egbo soke dada ejo. Yes sir. Yes sir. Ejo soro soke sir.
2: Okay. Ego ya mari.
1: Ami ase o.
2: Lati ojo ni.
1: Okay.
2: Yo mo la patelo pa.
1: Okay.
2: Eni ti ten na ti ta la le.
1: Ben sir.
2: Okay.
1: Okay.
2: Okay. Ó wá lọ sẹ́ ìyá ẹ̀ láti jẹ́ pé kó máa wá sí ẹ̀ kó wá máa ṣiṣẹ́ ẹni tí ẹ lẹ̀kì tí ìyá yẹn ti ń tọ́jú ọmọ ẹ̀ kí ni obìnrin yẹn wù kí ìyá yìí yára sóhun ló wá fi fún ìyá ní nǹkan tó dáa tó dáa tó tó wá ń fún mi láti kò lọlé ìyẹn ló ti wá mú ìyá yẹn lójú yá kò mọ̀ pé ìyàwó ló ń ṣiṣẹ́ tó ti kọ́ yá owó ọmọ òun ló ná. Kí ni ìyá yẹn fi wá fẹ́ wọlé sí lára wọ́n ti jọ mọ́ àti ọmọ rẹ ọkùnrin tí wọ́n bá jọ mọ́ ni ìgbésùn pé kó wá sí ìdílé kan wọ́n máa sọ wípé ìwà tó ń wáyé o wọ́n á ti fi owó ni láti tọ́jú ọmọ ẹ̀ ọmọ ọmọ rẹ̀ kó wá máa sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ ìyàwó mi ẹni tó wá ní tó ní tóun ò bá ti faramọ yẹn òun ó kó kó òun nàìjíríà kó òun yí mi gan wọn tó fi ń dè nìyẹn kó má bàa dé kó má lọ kó jẹ kí ìyá yẹn lọ síbẹ kó pẹ tí ó pè nàìjíríà kó lọ tọjú ọmọ kó wo ìyá tó máa jẹ níbẹ kó wá wo bó ṣe rí nínú ilé ìyàwó
1: ọmọ ẹ.
2: Wọ́n fẹ́ sọ ọmọbìnrin yẹn lórí burúkú lọ́hùn ní àtọ́kọ̀ ẹ̀ kọ̀dẹ̀rán tí ọ̀la ni tọ́kọ̀ ẹ̀ bá rán tí ọ̀la kò ní irú ìgbà bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ gbogbo wa máa sọ wípé iye ò bá fẹ́ tọ́lẹ̀ tí máa ti yà sọ. le so fun won na ile a ibi owo ki le fe ran gba so won ri ni te to ti ni tata ti le be gba ti o ma ti na abi wo te fe gba ti o le ti ye ko ti ko be e je ri oro nya mo ni le so ti de ya so ya ni ba ti
1: oda oda she sure. Hello.
3: Hello, sir.
1: Hello, sir.
3: Ekale, sir.
1: Ekale, o.
3: Akuni, sir.
1: Onire, sir.
3: Oruko mi ni Akanni Emmanuel Oluwasegun.
1: PRO.
3: Ben, sir.
1: Kabi, sir.
3: Kabi, se Elédùmarè mi. Gbogbo lèmi nkan, sir.
1: Àlàáfíà la wa.
3: Ai, e je koko, mama mi láwọn ọgbọ́n tẹ́ ń sọ o. Bẹ́ẹ̀ náà ni olùsọ láti ògbómọ̀ sọ. Àwọn bàbá náà wọn ò gbọ́ àkíní yìí ò kí lè àwọn ẹgbẹ́ ìbọn wọn ẹjọ́ torí ọlọ́ ẹgbẹ́ àwa sọ́dún sàn ṣe sí. Ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ̀ sẹ́rí ọ̀rọ̀ tó ń bẹ́ ń bẹ̀ ó lọ́wọ́ ọkọ nú bá mi ẹ má bínú.
1: Ó lọ́wọ́ ọkọ nínú.
3: Ó lọ́wọ́ ọkọ yẹn nínú. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹyin ẹ tí wọ́n ní àwọn ó pè ní Nàìjíríà yẹn plan wọn jọ ni. Ẹjẹ ni àwọn ó pè pé yóò máa bá wọn wáṣẹ yóò bá wọn wáṣẹ tí wọn bá ti ní sanwó yẹn àwọn pè ń tàn yóò bá wọn wá ibòmíì tí wọn ti lọ ṣiṣẹ pé kẹmí ẹjẹ kí wọn wá ibòmíì fún màmá yẹn bí ọrọ tí wọn kọ sọ wọn jọ ń lójú mi wọn jọ ọkọ àti ìyàwó jọ ń sponsor màmá wa ni wọn ní owó tẹ wá ná fún wa ẹjẹ kí wọn fẹ kan gbára ní tó bá ti ń lọ tó bá lágbára díẹ ní òfun yóò wá bá ọkọ náà sọrọ pé ẹjọ ṣé màmá òun náà lè wá bí yìí tó bá ya kí wọn jọ clan pé bó tiẹ̀ jẹ́ ẹ̀kan kí màmá òun náà lè wá tó bá ti ro yóò ti gẹ́ṣẹ́ ní owó lẹ̀ nínú owó tí màmá rẹ̀ ó lò pé tọkọ bá lè fún tọkọ bá ti wá yarí pé màmá rẹ̀ ó lè wá bí yìí o kò lè ṣe kíní kan kíní kan ibi tí ẹ ti gẹ́tì pé ó lọ́wọ́ àwọn fámìlì ọkọ náà nínú nìyẹn.
1: Ẹ ṣe gan sá. Adúpẹ́ o. Ó náà mọ̀ gbọ́ wa báyìí lọ́wọ́lọ́wọ́ yóò mọ̀ gbọ́ wa. Hello. Ẹ kalẹ̀ o.
2: Àbíọ́sà Akádémọ́lá Abọ́lúrin ló kọ́.
1: Sá.
2: Àbíọ́sà Akádémọ́lá Abọ́lúrin.
1: Abrazak Adémọ́lá Abọ́lúrin.
2: Láti ilé Akérè ló ń bẹ̀rẹ̀
1: ìbàdàn. Ok.
2: Ẹja wa sọ náà bí.
1: Ok.
2: Ọ̀nà kẹ́ni, ìyá òun lè jẹ́ olójú kòkó. Ẹ pa àwọn ìyá kan wà. Wọ́n máa taná wo ṣàásùn wọn máa. Wọn ọ̀pẹ mọ̀ bọ́yá ìyàwó ló nire tí ọ̀fẹ́ kọ́kọ́ ọ̀hún ó tẹ́. Ṣùgbọ́n wọ́n rí wípé wọ́n ṣe tọ́kì. Wọ́n ṣe fíkì. Wọ́n ń jẹ fùfú lásìkò. Wọ́n ń jẹ ẹ̀bà lásìkò. Wọ́n ń jàmàdà lásìkò. Ìrònú ìyá mi ni pé ìyàwó òun ní jẹ́ kí ọmọ àwọn ọ́rá yí rẹ̀ fi mọ́. Ó ti ra ọ̀rẹ́dì láti jókòó tì mà. Tí ó sì ṣe pé yóò ti kó ọmọ rẹ̀ tán. Ṣọ́ọ̀fẹ́ gbègbè tí mo fẹ́ nù. Abẹ́ mà pé ó wà lọ́wọ́ àwọn obìnrin.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn ìyá wa tó jẹ́ pé bàbá bá ti máa tọ́jú ọmọdé bí sáìsì bàtà bàbá ṣe sáìsì ọmọ fìlà bàbá ti sáìsì orí ọmọ wọn fún lóògùn ikú ni. Wọ́n fún sáìsì òkè ọ̀dọ́ wa níbẹ̀ ń nìsín lánlejì lẹ́ẹ̀mọ ẹgbọ́n pẹ̀. Irú àwọn àyà wọn ò ní jọ́ ọmọ wọn ó nìsín ni inú wọn ti lé ọkọ ọmọ kúrò láyé. Tí ó dì wọn lọ́wọ́ àti má lè kọ́wọ́ máa yé ọmọ àwọn ọkùnrin. Àbẹ́rẹ́ màá ni ìyẹn pọ̀ rẹ̀ bẹ̀. Bóyá inú kan lọmọbìnrin yẹn ṣe. Ṣé mọ̀ pé àwọn obìnrin míì náà wà. Instead of ìyá ọkọ, ìyá wọn ni wọ́n sọ pé kọ́ wá jókòó.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé gbọ́ ni wípé ọkọ fún ìyá ìyàwó rẹ̀ ló ní sá.
1: Mo gbọ́ rí.
2: Kí wá ní Màríà lórí ìwé ìtẹ́sán? Ìyá a rí ìyá ọkọ kí ń tẹná wo ìsan
1: yo fe ko mo bimo gbogbo ri gbogbo ri
0: yo fe
1: ko bimo ko se fe ni yawo
0: mo ti ri ya to so ti won ni ejo mo e o ni yawo o ni se o ti kudi
1: mi o gbo yen ri o
0: e mo ti ari awa gbo ari ari e mo Yodo, oma konye pe, mwenye ene wajyo, banyoro, yori oma beri. Yale ye, ole bile ke ya bufun re. Eba touti ile baba oma re, kou la ye. Onye oma ase, yade oma ase baba. O atele woye, loko ti ouvime kontu oma re. Oli oma beri, onye oma ase ou. O se li ne wansa mwenye ou. Sponsor ya e wa. Ta wa jake o fumi lo ni bo. Oma yen ton o sibe. Ipe yon lo la se. Lo lo okore. Koma sa fe a ki kuo ni le okore ni yo. Doni ya wane yon wakon la bo. Ya wane yon wakon. Amo se nye bala bo. To kono didi ni se kote te sponsor ya e. Ya wane bi. Lati se nti mo so fun yin o fe ko ma re obi ma o fe ko niyawo
1: niyawo
0: niyawo re ba si fe igba o bi omo re ba si fe igba yawo nti o ma se ni je o ni o ma se ya o ma yo ma le yawo sika abi se gbo ri ni o ma bo jo pa ni ni na
1: mo be se tun na mi leti tun je tun so mi ju mi
0: ki lo wa se fe toto lodo yin pe ya ogbojo se yawo se lodo omo re ri pe oro ti mo so fun ire kan pe mo ri ya omo to so ru ti en be nga to mo olube bi won lorun le oni so
1: tin ti sukun ni
0: oni seto omo re ni seto baba omo re lodo ya re
1: Hello.
4: Yes, sir. ti kan so pe ti arabirin yen si ko dadi ti ta ya pe ya ko fun ni bi ni se baye ko de ka to se bi omo won ni omo ti do mo lo mo je fun ati
1: ben
4: be ko so wa do mo to fun so wa so wa so wa so ko to ye ko wa ye do mo mo bi an ti fe si sai sai dai aba mo ni we na ni awo mi ba ye ko ko ma ti ke ti ta ri yo ri arabirin yen so sai bi ta bu de si so ye
1: nigba to me to nsu wahala fun to nsu wahala foko enko
4: la hawa be ko ko obi aba ma ti se fe fun ko ta wu se goro mi ni lo ko ni kan wo obi se ma gba ma buro ko olohun ba gbo ko mi ma se fun to ta wo lo ko ta ta be ni to ma ya ko gam ba ese ah to se da fun gbo pe ngo ko ko ko wa bo so tolo ni ko na ba lo ya ya ri ta ri pe omo un ko le ko ya wu ni ji wa gbo ko tara bi ta wu ti pe Ọlọ́run ta Ọlọ́run ò fi àjẹbìnrin mọ́ ṣùgbọ́n kò sí ilé nìkan ọ̀rọ̀ àdájú ìbáyìí pẹ̀lú àwọn ọmọ ẹni.
1: Hello, sir.
5: Hello, doctor.
6: Ẹlẹ́ẹ̀kẹta tó wá dàbí rẹ̀ nípa ìyá ọkọ ọpọ nínú ìyá ọkọ tó ní wọdrópù mi fún gold fún lease fún nǹkan kan tí àwọn ọmọ rẹ mi bá ní gold ní nǹkan kan fún rẹ yóò máa sọ fún ọkọ ọmọ fọmọ rẹ pé tó rí pé ìyàwó gold lélẹ ìyàwó ilé yóò lè bójú tó kìíní kan mo jáde jáde lòun o kò pọ nínú ẹni tó máa bẹyàn lórí tó máa fẹ kán mọdà kọjá lẹgbẹẹ kò pọ nínú ẹni tó máa bẹyàn lórí wọn ò tíì gbé sókè o kankan mọdà ní kọjá lẹgbẹẹ rẹ bẹẹ kò ní láìkì ẹ ẹnu àbínú sa ọlọrun ní bí ó bàjẹ mo ti yànnà náà níwọn bàbá yẹn
1: bẹẹni
6: àìsàn owó kìí ṣe kinní kan síwájú kìí ṣe kinní kan sẹyìn ó kù sọwọ ìyàwó ọmọ bá advice tó ní wàá fẹ fóun
1: kẹrẹkẹrẹ
6: ọlọrun ní bí ó bàjẹ bá a ṣe ń sọ bí ìyàwó ọmọ ló mú ọrọ wá báyìí
1: bẹẹni
6: ó kí ń ṣe dandan kó mú ìyá rẹ lọbìnrin tí ìyá ọba fẹ wá tí ọba láǹfààní kó mú ìyá wá ìwọn bá owó tí ó fi sponsor ìyá tó láti orí wọn fẹ gbadá wọn fẹ gbàwọ wọn fẹ ṣe nǹkan kan ó fi nǹkan kan nàìjíríà yìí ìyá tí ò débẹ rí fẹ kó tó gba fífà kó tó gba kinní kan kó tó gba kinní kan owó yẹn ṣe nǹkan kan nàìjíríà yìí ó fi sọ orí ẹ ó máa lábùrà rẹ gbà kí bóyá ìyá yẹn náà sì wà ló pé kàn fi ṣe nǹkan kan fún ìyá yẹn ilé láàbọ̀ sí ni oko
1: ami o ami.
6: ìyẹn jẹ́ àmà lè fẹ́ lọ́pọ̀ ẹlọ́pọ̀ láwọn èèyàn mi tó ti kù náà káwọn ìyá àtàwọn bàbá àtàjẹ́ ń dájú.
1: ọ̀dẹ́sà
6: àwọn tí ó tún dá sí.
1: ọ̀dẹ́sà
6: ṣèṣe obìnrin lọ́ta obìnrin o.
1: obìnrin lọ́ta obìnrin.
6: ẹ lọ kí mo ní kíláà wò ó.
1: hello dadi mi.
7: hello sir.
1: ẹ ká ẹ lẹ mọ mi mi o.
7: ẹ ká ẹ lẹ sà o.
1: yes ma.
7: Ẹ pẹ́ tó
1: ó rú àwọn àpẹ́lú yín o. Ètò rẹ̀ àmì Jésù máa wà mí o, àmì.
7: Aṣíwájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, a máa wà pẹ̀lú yín gbogbo
1: ìgbà o. Àmì Jésù, àmì.
7: Ẹ rí ẹ kú oríire oyè ọjọ́ sọ
1: ọtúba Adéyinka. Yes ma, ẹ ṣe o, yes ma, mami.
7: Ṣé ẹ rọrọ tẹ mú wa lálẹ́?
1: Bẹ́ẹ̀ni ma.
7: Ṣé ká ẹ jẹ́ ká rántí pé ìyá ọmọ ni yóò máa jẹ́ o? Ìyẹn ìyá ọkọ yẹn. Ìyá ọkọ ló bí ọmọ ẹ.
1: Bẹ́ẹ̀ni.
7: Ẹ jẹ́ ká wá wò ó pé tí ọmọbìnrin yẹn bá sọ pé kí ìyá yẹn kó má dúró ti àwọn ọmọ òun kó ń gbẹ lòmíì. Lóòótọ́ ó lè má dùn mọ́ ọkọ nú kí ìyá ti sọ fọ́mọ ẹ̀ kọ́mọ ẹ ti sọ fún un ṣáà fáwọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
7: Kọ́mọ ẹ ti sọ fún pé n tẹ́ sọ yìí kò gbójú mu ṣùgbọ́n sí ìyá ò gbà mo wá ṣe lè wù kó rí tí àwọn kò ní dùn mọ ọmọ ọkọ nínú pé kó pe ẹlòmíì kó wá máa tọjú àwọn ọmọ òun nígbà tí ìyẹn wà ń bẹ. ṣé àwọn pẹ̀yà tó ń lọ síbẹ̀ kì í ṣe kó lọ síbẹ̀ yẹn láti tọ́jú ọmọ ó lọ fún ìtọ́jú ara ẹni.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
7: àǹfààní kó lọ bẹ̀ láti tọ́jú ara ẹ̀ ó ló fi ń gbọ́ sásìkò tó fi ń bá wọn mójútó ọmọ.
1: bẹ́ẹ̀ni.
7: ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí inú ọkùnrin yẹn ò lè dùn ṣé wọn pé ìyá ẹni nìyá ẹni.
1: bẹ́ẹ̀ni.
7: tí obìnrin yẹn bá ń gbọ́ mi mo fẹ́ kó fi ara gbá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé wọn pé àwọn oríṣiríṣi ni àwọn ìyá ta ni nínú ayé yìí ṣé wọn pé wọn máa ń sọ tèmi náà pé àwọn ìyá ọkọ mi wọn ò fẹ́ kí n fi ọkọ mi tó bá jẹ́ wípé ọlọ́run ò dì mí mú mi ì lè bí jọmọ kan lọ o. bẹ́ẹ̀ni mo sọ fún yín lálẹ́ mo máa fi tèmi ṣàpèjúwe fún àwọn ìyàwó ọmọ mi pé èmi ò dúró dúró tí àwọn tó fẹ́ mi kàn ṣe fún mi láti ṣe fún yín mo dúró láti mú yín bí ọmọ ni ṣùgbọ́n tó bá sọ pé kí n mú òun bí ìyàwó máa mú bẹ́ẹ̀. mo wá fẹ́ fi ákàtì ìsọkan ọmọbìnrin yẹn tó bá ń gbọ́ kílé ẹ̀ má bàa bàjẹ́ kílé ẹ̀ má bàa dàrú kó gbọ́ n tí ìyá ọkọ ẹ bá sọ kò sí n tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin ṣebí títí ayé kọ́ ni wọ́n máa náà sí ọmọ.
1: bẹ́ẹ̀ni.
7: nígbà ò bá yá ìyá ò lè wá pọ̀ wá náà sí ọmọ mọ́ ẹ jẹ́ ká fi ohun tí ṣe ti késàrì fún késàrì ká fi ohun ti ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Arábìnrin tó bá ń gbọ́ mi máa gbọ́ o. Jẹ́ kí ìyá ọkọ rẹ kó dúró ti àwọn ọmọ ẹ̀. Kó wá tún máa fi àdúrà tì í. Ṣé ọ̀ràn pé àwọn ìyá kan wà tán lè ṣe ọmọ wọn níbi? Wọn ò ní bẹ́ẹ̀ ṣe ọmọ ẹ níbi o.
1: Àmì o, àmì àṣẹ o.
7: Ohun tí ìyá yẹn bá fẹ́, ó ti jù lọ. Nǹkan téèyàn bá ti ná, ó ti jù lọ. Bó ṣe máa ṣe sí ìyá yẹn tó bá wá, ṣe bẹ́ẹ̀ sí. Owó tó sọ pé òun fẹ́ gbà fún un, Ọlọ́run á máa pèsè fún un.
1: Àmì o.
7: Ẹ máa bí tó bọ̀.
1: Ok ma.
7: Àpọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí o. Tó bá dé inú ẹ̀, á di òjijì.
8: Hello, Ọ̀túnba.
1: Hello, dádì mi sà.
8: My doctor.
1: Yes, sà, dádì mi. Ẹ ṣé o.
8: A kú program.
1: Yes, sà.
8: Ó lágbára púpọ̀ púpọ̀ púpọ̀ jù lálẹ́. Kí ìránṣẹ́bìnrin yẹn kó ní sùúrù dáadáa. Torí òun fúnra ẹ made measure pé òun fẹ́ kí ilé òun ó dàrú. Alàgbà Adébọ̀wálé ló ń sọ̀rọ̀ látọ̀mí àdé o. Kí ìránṣẹ́bìnrin yẹn kó ní sùúrù dáadáa fún ìyá ọkọ ẹ̀. Tó bá wò ó dáadáa gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ lọ. Tá a bá wo ìyá yẹn kò lọ́kọ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
8: Ṣé mọ̀ pé mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ yẹn lọ. Mo rí pé kò lọ́kọ mọ́ torí kò lè lọ́kọ kó lẹ ṣe medical check-up lọ́hùn yẹn. Kó máa lóṣù mẹ́ta mẹ́rin pé tí ò bá lò rárá lóṣù mẹ́ta. Kó fọkọ ẹ lẹ̀ sí bí kó máa fẹ́ pọ̀ fún kó máa fi nǹkan ọmọkùnrin wọ́lẹ̀ ń di àrò. Báwo ló ṣe ṣe kí òfin lọ́kọ mọ́? Òun náà ló ń tò fọ́mọ ẹ yẹn. Bó bá ṣe pé ọmọbìnrin yẹn mọ̀ tẹ́lẹ̀ ni bó ṣe jẹ́ pé ọmọ yẹn ò ní bàbá mọ́ ìwé bí ìyá ṣe ń ṣe ń bí náà tó fi rán ọkọ lọ síbi tó rán lọ náà ló lọ ń ṣe lọ́hùn yẹn fọmọ ẹ yẹn. Sọ ọmọbìnrin yẹn láti ní sùúrù gan-an. Ẹni tó bá lè tẹ aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ kò kọ̀ láti ya tẹni ẹlẹ́ni o. So ìdí tó fi máa tẹ̀mí fi àgbàdo pé kó ní sùúrù lálẹ́ yìí nìyẹn. N tí ó bá fẹ́ ṣe kíyà sọ pé òun ti ní èèyàn tó yé ò bá ti gbà. Wọ́n á pe ẹni tó máa tóun máa pè Nàìjíríà. Wọ́n á fìhùn fún ẹlòmíì tó wà lọ ṣiṣẹ́ ń bẹ̀. Bẹ̀ tó bá ṣe igbe ẹ̀ náà nìyá yẹn máa padà wá dé tó bá padà délé. Ó ṣeé ṣe kó wá mú tiẹ̀ gbọ́. Abatẹni jẹ́ èèyàn ní jẹ́ kó ba tòun jẹ́. Ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ fòwe kan ṣáájú pé ẹni tó lè tẹ aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ kò kọ̀ kíkẹni ó ya kíkẹni ẹlẹ́ni ó ya o. To irú èèyàn bẹ́ẹ̀ yẹn nìyá yẹn. To kó wá fi sùúrù kò fi ṣe. Torí bàbá wò dáadáa mo mọ̀ pé ọmọ ẹ ti mọ̀ ni ọkọ. Ìyá ti sọ ohun tó fẹ́ ṣe fún ọkọ. Kì í ṣe pé bóyá kò mọ̀ ṣùgbọ́n ọkọ á ti wò pé màmá tẹ̀sọ̀ yóò ṣe yóò tóun fẹ́ nìyẹn. Òun wá ṣiṣẹ́ ni òun fẹ́ gbowó iṣẹ́ tóun bá ṣe kinní kan. Tí ọmọbìnrin dẹ̀ ń ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ tó bá ń lọ tó ná owó tó ju oye tó yẹ kó gbà lọ. A tó fún ẹ lówó. Ṣùgbọ́n nígbà tó ti rí bó ṣe rí yìí kọ́mọbìnrin yẹn fara dà á. Kò kúkú ní tọ́jú ọmọ lọ títí láéláé. Tó bá jẹ́ mẹ́ta náà fẹ́ bí ìbọn ti bí kejì ń sìn. Tó bá bí kẹta tán tó bá ti tọ́jú ẹ̀ tán anytime tó bá wà kò yan. Àwọn ọmọ òní ní ìdìna ní mọ́ngbà tó bá yá. Máa tójú bọ́. Tó bá dẹ̀ ṣe é ṣe fún kó to ìwé bí ìyá tiẹ̀ náà ṣe máa wá nígbà tí ìyá yẹn bá ti dọ́hùn tó bá ti ṣe tán tó ti padà síbí. Kó wọ́nà bóun náà ṣe máa rí owó díẹ̀ jọ tí ìyá tiẹ̀ náà lè fi lọ síbẹ̀ yẹn. Ìgbà yẹn lọ a tún ní rọrùn. Tó ti mọ̀ pé ìyá wọn pé torí pé fámìlì yẹn ò ti lówó lọ́wọ́ wọn ní orí ọ̀fẹ́ àti máa lọ bóun ṣe ń lọ lọ́dọọdún lẹ́ẹ̀mejì lọ́dún. Tó ń torí ìdí èyí ìgbésẹ̀ tí kò gbé nìyẹn kó fi sùúrù díẹ̀ kun.
1: Ọ̀rẹ́ dádì mi o.
8: Màmá ló fẹ́ bá yín sọ.
1: Ọ̀yá ẹyẹ gbọ́ ti mọ́ mi.
7: Ẹ jọ sà fún àfikún. Ìtí dádì Adébọ̀wálé sọ yìí. Kọ́ má kọ̀wé fún ìyá ẹ o. Tó bá kọ̀wé fún ìyá ẹ wàhálà ó ṣẹlẹ̀ lọ́hùn yẹn o. Iru ìyá yìí, ìyá yìí, ìyá èṣù ni ìyá yìí o. Àti rí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn. Àwọn ìyá méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn, tó tún pa ọmọ. Ẹjọ́ ọmọ obìnrin o. Kó ṣáà fi ìyá yẹn dẹ̀, kó jẹ́ kó máa ṣe ohun tó ń ṣe. Gbogbo sùúrù tó lọ́jọ́ ni ẹnìkan ń ṣe tí o. Ìyẹn ò túmọ̀ sí pé bóyá ó gọ̀, kó gọ́, kó lè ráyé gbé ni o.
1: Ọ̀dà mọ́mì mi kẹ́tù nọ́mà.
8: Ẹ ti gbọ́
1: báyìí. Dádì mi, mo fẹ́ béèrè question kan. Ṣé owó yẹn, owó ṣe mọ̀mọ́ lásán ni kó wá fún mọ̀mọ́ tí mọ̀mọ́ bá ń lọ báyìí? Kọ́ mọ́ di wá, kọ́ mọ́ dẹ̀yìn, kọ́ mọ́ di kòkò bàbá sásùn lé mọ̀mọ́ lórí.
8: Kò nídìí ìyá tí lòun wá ṣiṣẹ́ ni.
7: Ìyá tí lòun wá ṣiṣẹ́ ni.
8: Owó ṣe
7: nídìí ẹrù mọ́.
1: Ok, ok.
7: Tó bá jẹ́ ìbèrè ìpè à, lágbájá ò tẹ́ra nǹkan fún mi. Kò ṣàgbára ni, kò ṣàgbára ni. Ṣóye yín, kó má jẹ́ kí ìyá mọ̀ pé ohun tóun ṣe lòun fi hùwà bẹ́ẹ̀. Màmá ẹ má bínú sí mi, kò ṣàgbára ni. Ẹ mọ̀ pé mo máa kúkú ṣe bẹ́ẹ̀, ẹ mọ̀ pé mi ò jẹ bẹ́ẹ̀.
8: Yóò ṣe tì sí ìyá ní ìyẹn.
1: Ẹ ti parí, kò sí wàhálà.
7: Ó pe lọ́wọ́ nìkan, owó ló fẹ́.
1: Hello. Domindo mami, yes sir.
9: Láfi kún sá.
1: Ok.
9: Contract base ni bẹ̀ ìyá bá wà.
1: Bẹ́ẹ̀.
9: On contract base ni ìyá
1: bá wà báyìí.
9: Tó bá wá jẹ́ pé wọ́n ṣiṣẹ́ yẹn tó máa gbọ́ tẹ bá gbéṣẹ́ fóun. Ẹjọ́ sọ pé 500 láàbà òkè. Gbọ́ tó bá ṣiṣẹ́ yẹn tó bá dùn mọ́ ọ̀yàn. Èèyàn lè bọ́ lówó ṣe. Gbígbádàgbò òṣù ń di ilé contract base. Kán béèrè àwọn tó bá ṣiṣẹ́ báyìí ní oṣù báyìí. Pẹ̀lú náà máa ń gbà. Òun contract base lélè. Pé wọ́n á fẹ́ máa lọ yẹn tó bá láǹfààní tó tún wò pé yọkọ tàbí wọ́n ṣiṣẹ́ yẹn tó dùn mọ́ ó lè fi kún un. Gbígbádàgbò òṣù ilé mọ́. Tó bá ti gbà pé kí ìyá bá òun ṣiṣẹ́. Lórí iṣẹ́ ni wọ́n bá wá báyìí. Ṣé oge owó ti kúrò ní tí ìyá ọkọ sí ìyá kìíní kan. Wọ́n fẹ́ wá ṣiṣẹ́ ni. Iṣẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ajẹ́ tààràtà. Wọ́n tún wá ṣe tó tún dùn mọ́ dáadáa. Ó lè fowó kún owó wọn. Ọlọ́run ni tí ó bá jẹ.
1: Àmì ò jí sí.
9: Ṣùgbọ́n kó má jẹ́ ìyá tí ó lọ ọbẹ̀ yẹn o.
1: Hello sir.
8: Hello.
1: Hello.
8: Hello ba mi.
1: Hello sir.
8: Hello sir.
1: Hello.
8: Ẹ má bínú o. Gbogbo ayé ló ń gbọ́. Àmọ́ fẹ́ kọ́gbọ́n kan tí ò yé mi ni sá.
1: Ok.
8: Ṣé ó dùn sọ lẹ́nu ìyàwó pé ìyá kọ̀ọ̀hún lòún gbà tó òun fún lówó? Tí ìyá bá délé pé ìyàwó ọmọ mi ní mà ń sanwó ṣe fún mi. Ṣé rò pé kò ní ìgbéraga ò ní wà sí láàrin ara wọn síra wọn tó bá yá? Sí pé bóyá ṣe mọ̀ pé ìtagba rẹ̀ ká ní ṣe fún mọ̀mọ́ tó tún ṣe ju iye tó ṣe lọ. Ní ìsìn tó bá sanwó ṣe fún mọ̀mọ́ yẹn kò ní owó ni mọ̀mọ́ fẹjú mọ́ o. Kò ní ṣe gbogbo agbára. Àwọn expensive kan wà tó yẹ pé kò ní ṣe mọ́ tó bá yá o. Ǹjẹ́ kò ní bí mọ̀mọ́ yẹn nú tó bá yá pé ṣé torí owó tó ń fún mi ṣe ohun tó ṣe tẹ́lẹ̀ ṣe ojúṣe yẹn ò tó ni. Tó bá sọ pé ebó ọmọ yín náà ni ẹ sì ń gbowó lórí rẹ ṣẹrù pé kò ní kò tún ní dá nǹkan bí ìlẹsà ẹjẹ káwọ àwọn bá mi àti mọ́rin kí wọ́n bá ń wò wá bá mi
1: ẹjọ́ torí ọlọ́run sá. Ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà. Dádì wa ni tí wọ́n kọ́kọ́ dá sétò. Dádì oya ẹ ló sà ẹ kalẹ̀ o.
10: Ẹ kú ètò sà.
1: Ètò rẹ o.
10: Àmì
1: àṣẹ ọ̀rọ̀ mi. Àmì Jésù. Àmì Jésù. Àmì Àmì. Àmì o. Àmì o. Àmì o. Àmì Jésù. Àmì.
10: Kọ́ ní kọ́ sọ́mọ́ arábìnrin yẹn tó wáyé pé kírísítẹ́ẹ̀nì àbí mùsùlùmí kó lọ bẹ̀rẹ̀ sí ń gbàdúrà. Tó fẹ́ fún ní ìbànújẹ́. Tó fẹ́ fún láyọ̀. tó fẹ́ máa wà ní ọ̀dọ̀ ẹ̀ tàbí tó máa ní connection ní Nàìjíríà láti fún níbànújẹ́ kọ́lọ́ ń pèsè ọ̀dọ̀ ẹnikẹ́ni kó gbàgbé pé kí n kó ní sùúrù nígbà ni pé ká ní endurance ká ní ìfaradà kó farada kó máa ṣe bó ṣe ń ṣe sí ìyá yẹn bọ̀ kó mọ̀ pé ìyá yẹn ti useless rẹ̀ kó dẹ̀ sọ fọ́mọ ẹ̀ pé gbogbo tóun ṣe ìwọ̀nba tóun máa ó wá ṣiṣẹ́ ni àfolówó kó mọ̀ pé ìjà ti bẹ̀rẹ̀ tó ní ibi tí ìyá ti máa wá tó náà wá ṣiṣẹ́ lọ́dọ̀ ọmọ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀ pé òun fẹ́ máa gbowó is a bad idea kóbìnrin yẹn mọ̀ pé kó sún àmú rẹ̀ dáadáa kó bẹ̀rẹ̀ sí gbàdúrà ayọ̀ tó ti ní tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ yé sí nìyẹn mo gbàgbẹ́ so god mo kàn ní sọ́ńbẹ̀ nìyẹn
1: àwọn engineer wọn ti wọn lọ ṣiṣẹ lórí ẹ báyìí
10: mi bínú
1: wọn lọ ṣiṣẹ lórí ẹ ẹ ṣe àdúpẹ́ o.

0: yo. Daddy me.
1: Hello, Adeyinka.
0: Hello, sir.
1: Brother Emmanuel, so o bere bere kan lekan.
0: Okay.
1: Yo ko na ri pe iya yen lo bere fun to tori ewa, nto iya tori e lo ni ya bere fun. O na ni ko fun ya. Iya gbeja lo ni lati fi ru eyan to je han, o ti woju le bi e meji. O ti ri bomo yen se ntoju e, to ba je iya gidi ni. O ni lo so nkan to so yen. And o ti ni awon ti won jo je bi companion nile ko to lo to ti foro lo se bi awon yen lo so pe ko pe awon ti o ba ti gba ka won fi ile elomi to le ba sise lati bi. So o ti tumo si pe iya fura re lo o gbe ija lo be ni omo bi yen ni ko ni suru fun to ba ti o ba fe ki le won o daru o to ba ti ni suru fun o da pupo brother Emmanuel o bere bere lekan lo je ki wa pada fun ni esin yen iya fure lo lo bere pe on fe wo on wa sise this time around ni ise yen na ni ko je ko se o so wo ise e fun to ba si lagbara ko fun basic ko ma ti e se bi ko bi o ninu abi
2: hello
0: hello ma hello
2: ri oro ti ya fi kun yen pe àwọn kan ti ní kò ń pe àwọn pé wọ́n pe òun ó fóun fẹ́ lòmí ìyẹn irọ́ gbu ni irọ́ nípa ó fẹ́ gbọ́ tẹnu wọn ni irọ́ nìyá yẹn ń pa kò sẹ́yìn kankan tó fẹ́ lọ ní kó lọ bá ń bẹ̀ yẹn irọ́ ló ń pa ọlọ́run á finá jó ìyá yẹn.
1: So possibility wa nkan ti mama so iwe o je oto because to ba je pe be ni won o se ti ba sise yen se to yen bo se do ohun ko bere se pe ah o wa sise ni o won de ti ba won pe awon kan o bayi bayi bayi nje ti o ri yen so to ba je pe odo iyawo lo ti wa bere story o mo mo gbe ja lo ba omo birin yen ni iru eyan to je lo fi han yen. To ba je pe Nigeria lo no wa a ti mo ru eyan ti ya je pa ti use mo ra die. So ohun to ona to jin ni oje o tete mo be ti ya ti lo fi re han bayi nsin oni ko rora sora ko ra withdraw ki ya yen ma ba tokun bo lorun so ko rora se alafia ni fun.
0: Yes sir, sure.
3: Hello.
0: Sir. Sir.
3: Okay. Tójú àbúrò ọkọ lọ lọ́jọ́ orí tó bá ba àbúrò ọkọ yẹn gẹ́gẹ́ bí ìfẹ́ tó lè lágbára lórí ẹ̀tọ́ nǹkan sá analysis yẹn àbúrò ọkọ jẹ́ àbúrò ọkọ tó máa ti bàlágà ó jẹ́ 25 years ìyàwó dẹ̀ jẹ́ 30 years ọkọ jẹ́ 33 ọ fẹ́ra wọn bọ ìyàwó ló ní ilé iṣẹ́ tó bá gba àbúrò ọkọ yẹn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí àbúrò ọkọ yẹn bá ní ìbíyè tó lè handle ẹ jọ́sẹ̀ ní àwọn
0: kò lè handle ẹ ó lè dá wàhálà lẹ̀
3: tó bá ní kó fún ìyá yẹn kó kí ìyá yẹn bá sì ń bá ṣiṣẹ́ ìjà sí ìjà yóò wà pọ̀ gan-an
0: mami
3: mi tó ní gbà gẹ́gẹ́ bí ìlànà kẹ bá lè sọ lọ́jọ́ gbọ́ ọmọ yìí mi kàkọ́ pẹ́ yẹn lẹ̀ làwọn ọmọ ẹ̀yìn lẹ̀ lórí ẹ̀yìn lẹ̀ lọ tómi ò tó yín gbàgbẹ́gbẹ́ bí òṣìṣẹ́ lọ́wọ́ ẹ̀tẹ́ wá sọ pé ẹ fẹ́ wá ṣiṣẹ́ ni ibi kẹ́kí ni wọ́n bá yín ríṣẹ́ yẹn lọ ṣiṣẹ́ ń bẹ̀ ẹni kìkì bá ní tẹ́bá sí lọ máa fi kún un tó bá gbà yọ ọkọ ẹ̀ bí òṣìṣẹ́ wàhálà ni wàhálà gidi ni ẹja jọ gbé sórí ìgbélé wọn àní kí ìyá ìyàwó gangan kó ju àbúrò ọkọ lọ lọ́jọ́ orí kó wá gbà síbi iṣẹ́ tìtì ẹ̀ nítorí pé ó ní àmì láka àbí pé iléeṣẹ́ rẹ̀ tó fi káàsì ó lè handle àbúrò ọkọ ẹ̀ bó ṣe lè handle àwọn òṣìṣẹ́ yòókù ó sì ṣe fámìlì ká tó wá sọ pé ìyá ọkọ ko ba wole ti nani ba ki kun ba ja si ara omo ko ba pe nani ni o le kore je pe ba o lu se so me ori ti yo so be fun yo ko ni kemi o advice ko ba yo ke ke bi o se
0: okay
3: ni da man lori kun le ko si ba yin ko si se o anything that ba need anything that ba need gugu agbara tin ba ni mama se ko je ko ma mu da ti e lo be yen ni la bo sun oko
0: ola
3: ti o fun sponsor ya re ti de yen o se nkan kan Nigeria yi olohun ni ti o ba je
0: ami o ami ami ami ejawo na pelegeji e se ati ri n ta fe yoku nbe ati n ta fe mu nbe ejawo na pelegeji bayi hello hello sir
3: eh se ri oro yin
0: be
3: o ba yen lopolo
0: o ha yen lopolo Ben. ti o pe ni le ni pe e ba nsise le lori
3: e ba nsise le lori
0: ah
3: ko se ni a ti o pe ni ta pe plan to so ni pe ni o ma be ni o ba gba awon kan ti ni ko won pe awon ni Nigeria
0: ben
3: won pa won won bu wa ise ise to fe se yen si bo mi ben ni kan se so pe o ti gbe da lo school bo se ri yen o ti gbeja lo o ti ba wa wahala e tun ko so le kan mo ni ma yi awon aya won ti mo touch light lowo lati mo atanewo sa sun fun awon nigba ti won ti kewu ku bo baba o ma lohun to ti lo je so e ma je o je pe omo obirin lo so pe o n gba lomo odo tabi o ri views yóò fún àwọn èèyàn rẹ̀ lábọ̀ ni pé ó ti kọ ẹ ti sọ pé yóò kọ kọ́mọ́kọ́ oṣù mẹ́ta oṣù mẹ́fà náà lẹ̀wẹ̀ kí wọ́n gbà fún tó bá ti pé kókó owó rẹ̀ fún bí mo ṣe sọ wa se pe buredi ni ra fun tele tele ora cake
0: hmm
3: e bo ti mo wa e bo ti already so ko wa sise ni
0: be
3: e won de ti so wo se fun olorun ni respect ni pe lo to di du kakale o lori ma
0: hmm
3: and to ba se pe olorun bless your magun yen to be ko da ni na sara
0: Kan mi to ba nero ni o fe se.
3: Ninu akan ninu okan re yoku lo Olorun wo lo ma niyan ya yo sala re ri ko ma ku wa ni ko wa pin pelu awon ti won jo loro ni ma ko ma di la niyan re bi ngba ya ko won lo mo do igbo ni o
0: oda ko so la
3: Olorun o bere o
0: amen
3: igbo ni o ko ba je o
0: yes sir
3: Ti o ti o ra ma wa lowo lola ta ni escape lo lo lo ma ja se

0: Segment. Okay, sir. Yes, sir. Sure. Hey. Antina ngbo. Okay, tell me. Okay. Oh, my boy. Ni lo ba ti won wa eto ileyawo eyin ti e tun pe o baje o e se o arin lo ṣugbọn e jawo si pele mi gbọdọ baje e ma binu e je ajo tuntun e jawo si pele iyomo pele keji e je ajo tuntun nitori iyomo anti kan lo wa si odo mi je gbọdọ baje o so won si gba mi soro gan Anti, oda apo o fine no. Ni bi ba se pe mo ti ni yawo mu ni a. Mba fe yin ni o. Adeyinka so wi pe ko ni baje o. Mba fe yin ni bi ba se pe yawo ti wa nle o. Tori won da pupo pupo. Won re wa. Ise popo pa o. Ise po si dudu. Mo chocolate to da gan ṣugbọn kini kan baje o je apa re gun oju tan lo kankan ba won lokan je sisin ba won lokan je ni pe okunrin meji lo wa lowo won okunrin meji lo wa lowo won akoko kan foju e ri mewa kan to so pe oya kan foju e ri mewa kan to so pe oya eko ni e ngbe ile o ogbodo baje o ikeji na ise mi o ogbodo baje ibadan lo ngbe dede wa o ogbodo baje yi tin gbe ko yen eto igbeyawo ogbodo baje o le wale any time tori moto lo ni oni moto ikeji na ni moto gbogbo won na lowo lowo ṣùgbọ́n àwọn wa sọ́dọ̀ mi wípé Adeyinka àwọn tí ma ń gbọ́ program yín àwọn ma ń gbọ́ gan gbogbo program tí mo ṣe pátá na ń dakọ̀ lọ́lọ́ nìkan ma ń jẹ́ káwọn jàmẹ́ àwọn dẹ̀ kọ station àwọn kọ gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n ní àwọn ti wá lérò wípé báwọn ṣe fẹ́ rìn rèé ṣùgbọ́n báwọn ṣe fẹ́ rìn yẹn kò gbà bẹ́ẹ̀ mọ́ làwọn ní káwọn dọ́dọ̀ mi káwọn ṣàlàyé fún mi kí n sì fáwọn ní mọ̀ràn kí mọ̀ràn ti bá fáwọn àwọn máa tẹ̀lé wọ́n á sọ fún wa wípé ṣé rí tolóòrù tẹ́lẹ̀ ń gbọ́ yẹn kì í ṣe mi ni mò ń fún àwọn èèyàn mọ̀ràn èmi ò ọgbọ́n orí tèmi ò tó ti wọ̀n ọgbọ́n orí mi ò tó ti wọ̀n ìrírí tó ń kálukú wọn ti rí àwọn bàbá yẹn àwọn mọ̀mọ́ yẹn àwọn ẹ̀gbọ́n mi gbogbo yẹn ìrírí tán ti rí tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mọ̀ wípé lóòtítọ́ ayé ń bẹ ìkànnà pé lóòtítọ́ tí ìjàmbá wà kéèyàn parí ẹ àti pẹpà lóòtítọ pé kéèyàn ronú dáadáa kó tó gbé gbèsè ọgbọn tí wọn lèmi fi ń sọgbọn o mọ mi àyòyàwó lọyọọ ẹ mọ jẹ ń tàn yín ó wá ṣàlàyé fún mi pé ọkọ tóun fẹ ìkánná wọn ọ̀dà iwa re da gbogbo nkan ti obirin mo ki o mo wa lara okunrin lo wa lara e olowo onise ki sise dakudaji ki de sowo pe ti o lo leni ti o tun pada pe mo broke lola o nti tele debi ise re onise olowo o ngbele to da pe sugbon iba lopo re okere iba lopo okunrin yen okere o nde ti test e o ti to bi e mewa to nti di lo sodo re pe ya o kan fe wa sun ni aro e kan so to won si be lowo tabi to ma do re to won si be to won si buwe to won so wa to won seyin pe sugbon npa ti awon ba lopo ni pe ibalopo re o ko to nkankan ra on de ti gbianju on ra awon agbo kokan on se wa on seyin ile ogbodo daru on ti ri awon ogun kankan lo nlai ton ti oda e ton ti fun to ti se sugbon adinka moni ma moni bakana na lori
1: omo gbadọ daru itori omo
0: ni sugbon o te awon lorun o da tan o da o te awon lorun iwa re ta awon lorun isoro re gbogbo nkan e patapata lo te awon lorun pe sugbon nbi ba lopo yen o mehe.

0: kejì rẹ o. Wọ́n ní ẹnì kejì yẹn. Òun náà níṣẹ́. Òun náà lówó. Òun náà ilé tó dáa ló ń gbé. Wọ́n ní ọ̀rọ̀ tiwọn àti tiẹ̀ pé kì í kàn sábà yíra wọn. Ó máa ń kọ́rẹ̀ ọ̀hún. Ó máa ń sọ̀rọ̀ sóhun. A sì gbogbo ẹ̀ sóhun. Èdè àwọn kì í sábà yé èdè. Pé kìnìkan pé àníkò stop, àníkò ṣe kìnìkan, àníkò ó máa ń complain ṣá, ó máa ń ṣe gbogbo ẹ̀ ṣá. Pé ṣùgbọ́n tó bá dorí pápá, ọ lọkùnrin ni. Táwọn bá wá lọ sọ́dọ̀ ẹnìkíní tí tó ti jí àwọn sílẹ̀. Ẹjọ́ méjìlá àwọn lòdó rẹ̀ tó ti já àwọn lẹ̀. Ọ̀dọ́ tìbí làwọn ó ti lọ báláǹsì ẹ̀. Àwọn ó ti lọ báláǹsì ẹ̀. Ẹgbẹ́ òun bá kọ́kọ́ débẹ̀ náà. Bí ìjà làwọn fi bẹ̀rẹ̀, làwọn fi ṣe gbogbo ẹ̀, làwọn fi ṣe kínní kan. Ó ní kò sá kan òun tó ní pé kílẹ̀ sá sù ú. Kó sì kó súnmọ́ ní tòun pé tí òun bá ti wá sọ pé sọ́ọ̀rì tó ní gbọ́dọ̀ náà má bínú má ṣe kẹ́kẹ́ oníyún àṣẹ fàmọ́ra inú ẹ̀ṣẹ̀ bá òun láṣepọ̀ yóò sì ṣe é débi pé òun ó mọ̀ pé yes ọkùnrin bá yẹn láṣepọ̀. Wípé nígbà tí òun ti ń ṣe báyẹn tóun ò tí kò yé òun ṣùgbọ́n báyìí òun ti ń dé ìkóríta ìgbéyàwó. Wọ́n ti ń béèrè nílé àwọn àbúrò òun kan ó ti lọ́kọ. Àwọn àbúrò òun kan náà òun náà ti lọ́kọ. Òun ò wá mọ èyí tóun fẹ́ mú ń bẹ̀. Òun ò sì fẹ́ yànlẹ̀ tóun bá ti márì tán. Tóun bá ní kóun mú ẹ̀lọ́ sá.
1: Atótónu
0: rẹ̀ sá.
1: Èmi ògùn wálé ògùn bíi láti fi jíjìnà mò ń pẹ́ o.
0: Ok sá.
1: Bàbá mi Adébọ̀wálé a máa sọ̀rọ̀ kan.
0: Ok.
1: Yóò ní kò tó dáwọ́lé nǹkan kan.
0: Ó béèrè.
1: Lọ́ọ̀bì ìrìnwó bí ìgbàgbọ́ ọ̀rẹ́ bá rọ̀ mọ́. Lọ́ọ̀bì ìrìnwó ṣe rí ìyẹn lára ara gbogbo wa. Gbogbo wa ò gbọ́n, Ọlọ́run ló gbọ́n. Now, ẹni tí ẹ̀rọ àmájọ́kí.
0: Yà.
1: Ẹni tí ọwọ́ kọ́ rí tí ò lè mú kanlẹ̀ dáadáa, ibi agbára rẹ̀ mọ nìyẹn. Sọ̀npá ti tú ìdí irú kíkẹ́sì báyẹn náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Tọ́ba lọ ṣe àgbò kan tàbí ó ṣe nǹkan kan. Tọ́ba lọ kọjá ẹ̀mí rẹ̀ májẹ̀mí rẹ̀ ọ̀paná o.
0: Torí
1: ó dàbí ìgbà tí ẹni ó ra àlòkù mọ́tò. Ẹnìkan sì lọ ra New Jersey. Tẹ wá ní pẹ́yọ̀ máàkì fún gbogbo wọn. Tó bẹ́ẹ̀ ló jẹ́ o. Níbi kapásítì rẹ̀ mọ nìyẹn. Tọ́ba lọ rògbò kan tọ́ ra kíní kan lọ́ra ẹrù kan. Tọ́ba lọ bí ògùn bá lọ wá ẹ̀ ní ẹ̀ ju bó ṣe yẹ lọ ọmọ mọ̀nà lọ o. Torí agbára torí àbára wa mú. That is why people say they are incompatible. Ẹlòmíì wà tó yẹ pé yóò mú kanlẹ̀ kọjá ibi tó fẹ́. Bọ́ba lẹ́ẹ̀mẹrin yá dídẹ rẹ̀ ni. Ẹnìkan àwọn méjì wà tó yẹ pé bọ́ba tiẹ̀ kan léni ó lè tójú bí ọ̀tún la. Tàbí jọ́mi àdọ́ṣẹ̀ tí ń bọ̀ kẹ́mi rẹ̀ tó ń sọ jí padà. Tò bó ṣe jẹ́ nìyẹn àbára wa mú. Ní tí ó sì fún ọ láyọ̀ lọ́jọ́ iwájú nìkan ọ̀dáwọlé. Ẹnìkejì sì ní tó sọ wípé ó ń kanra tọ̀. Onísùúrù ló lè sọ ló sọkọ ìyàwó ìwọ tó ọjọ́ ìyàwó náà ọgbọ́dọ̀ ní sùúrù ní tó bá pé òun gan-an ni ayọ̀ rẹ̀ mú. Sùúrù ló ní fún onínú òkú ni ìwọ náà sì sọ ní ìgbò ní tọ́ba sọ pé sọ́ọ̀rì kò ti gbà. Ìwọ náà wàá tẹríba irú yẹn ọ̀jẹ̀ ewúrẹ́ ẹnìkan ọ̀jẹ̀ ewúrẹ́ ẹnìkan ọ̀jẹ̀ àgùtà òun ọ̀jẹ̀ ewúrẹ́ tó le òun ọ̀jẹ̀ àgùtà tó ní sùúrù sùúrù ló fi bá gbé tó gbogbo ẹ̀ lọ lọ́ọ̀bì lọ́dọ̀ ọlọ́run. Ó lè jẹ́ pé àwọn méjèèjì tó fọkàn sí yẹn ó lè má sí kándídéètì rẹ̀ bẹ́ẹ̀. tori ari ari nurode olumaran kan da olorun let me tell you a case of my wife tori pa ilu woli ni wife mi ni wo mo ma ko ruko eni meta wa fun so yo wa an o le ni kan wa njo kija jo keta ti an ba de yo wa chiki ikan alele ni eh mami emi o fe ru eleyun ko lowo lowo ko ko le ko se kini kan o po ani eni ti olorun so wi pe bara yin kan de ni yen inu a meta ta je mi wa yin o le so fun pe ko se ni kan be ko lo muru ko elomi wa so olorun ni ko je ko choose fun ma choose fun ra re o ko le ni ayo ojo waju bi se ba won yen ti ma so gba adura bi pe mi gbagbo de ba ro mo ni pe Christian go to the we lo so da won woli gidi agba won woli ba di o ora woli ba di wa jo ko pe lo mu ye bayi wa woli to ba so fo pe e o ji to na so pe lo mu ye bayi wa ko lo bi ko ni be Jesu ona wa ni yen o o ni ofe la bi fun ni ofe le ofe la bi fun yin ofe ni keju fun won ngba ta duwa re ba gba tan lo wa dupe ki je powo lo fi dupe bi bi be di se gbi niyan ki je powo lo ko san to lo gba duwa se ba je pe musulumi ni o to awon oni mi ma fa lo ti won bo yanju re ile ni ko fe ile ni ko ma fe go to the counselor so they will counsel you olorun so na le ni ri o to ri number 1 number 2 yen o je pe be ko lona babe olorun so na le ni ri egun are olorun pe ko o that is my only two contribution e ma bi to bo
0: yes sir she sir hello
2: hello adeyinka
0: hello sir
2: alagba adebo wa le ni latomi
0: yes sir
2: ninu ero kan temi pelu bi arabirin se salaye are
0: ben
2: emi o ti ri oko ninu mejeji o
0: e ti ri oko ninu mejeji
2: mi ri oko ninu won o tori pe ibi ti olorun fun ti bi lagbara mo lo se mo yen iyen le je oko ko si le te ohun lorun ohun ti use mo pe ko wa kan le daada ti bi o si mo wa kan le se mo pe ki ti isoko niyan
0: bẹni
2: ti bi si re to le wa wa kan le abeseku bi ojo ni bemi se nwo tori to ba dele tan ko si gba ti o ni gba lese se pe to ba ti koko rira won bi ibinu bi ija bi aso to ba ya igbakugba ni
0: lalubara
2: ni barode ni o ma fi se yóò lù bí bẹ̀m̀bẹ́ ni so nítorí ìdí èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmítẹ́mi máa ń sọ òun náà ni bàbá fìdí títí sọ yẹn kó bọ́ síta kó kọ́kọ́ lọ gbàdúrà sí ìyẹn gan-an lọ́nà òtítọ́ àti iyì fún tó bá wá jẹ́ pé onísùúrù ti bínà ní kó fẹ́ kó ti mọ̀ pé kóun sọ tóun bá ti lè fẹ́ nítorí pé mo wò ó lóye pé torí tó bá fẹ́ nìyẹn yóò sọdá lágbèrè torí kò ní tẹlọ́rùn mo fi sọ pé kò sọkan bẹ́ẹ̀ nínú àwọn méjèèjì òun ti use mọ n tó dẹ̀ ti use mọ ó ṣòro
0: ó ṣòro
2: ó ṣòro ó ṣòro ó ti use mọ nǹkan bẹ́ẹ̀ yẹn pé kọ́ wà kanlẹ̀ dáadáa tó bá jẹ́ pé ẹni tí ó jẹ́ pé mi tó bá ṣáà ti rí tó ti tẹ́ra tẹlọ́rùn ó ti tẹlọ́rùn náà nìyẹn ó ti wà òkè kò ní ní problem rárá ṣùgbọ́n ó sì òun náà ti fẹ́ràn rẹ̀ sọ àlàyé fún wa pé títí bí bá ti wà òun tó ti jí òun lẹ̀ níwọ̀n bá tíyẹn lè ṣe nígbà wọn bá lọ òun gbọ̀dọ̀ ọdọ ti bí bẹ̀lẹ̀ ó ti lọ finalize ara òun tọkàn òun ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ṣe mọ̀ pé tó bá fẹ́ yẹn yóò kò sọ́gbọ́n kó má ṣàgbèrè o ókè ń sìn pẹ̀lú bó ṣe ṣe yẹn tó bá lóyún ta ló máa mọ̀ tó lóyún náà méjèèjì ṣe mọ̀ pé yóò padà gbọ́mọ ọba fún ọ̀sùn ni tó nítorí ìdí èyí kó lọ gbàdúrà sí ni bó ṣọ̀dọ̀ aláfàá ọ̀dọ̀ oníbílẹ̀ àtọ̀dọ̀ wòlíì tó bá rí tó da lójú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni kó rìn a rí i pé ọ̀rọ̀ àwọn méjì abára mu pé kíní ìdá díẹ̀ báyìí orí báyìí orí báyìí ọ̀rọ̀ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ń sọ fún láfi mọ̀ pé eléyìí ló dáa kóhun ó mú adẹ́ni tó ṣàlọ́bì kan tó pópó yìí bí ẹ̀mẹ́ márùn-ún gẹ̀ mẹ́fà ẹ̀mẹ́je tó ní gbogbo tó mú wá ikò sọ́nà bẹ́ẹ̀ ọ̀ǹtì tó mú wá títí tí wọ́n fi sọ pé ó kárí eléyìí tó mú wá eléyìí dáa to ti sele ni ti seju wa ita ri fura wa ni elekeje lo to ri n to da mu wa ti si soruko eyo kan o le moruko meji meta merin nkan kan wa ti o te so na nbe betori elekeje oruko meji pe oruko eyo kan so to mu wa lelekeje bayi na lo Olorun mu fun so oni ko gbe gise o gise loro e kan
3: ejo sa.
0: Yes, ma.
3: She had it about so you put back that rat. Somebody say it's your nife, don't work on any. You want to move from. Come on, come on, you have banned us to look giddy giddy. So, what's your more room? I put in law. So, I said, very local. So, by any suit, call your friend Bell. I took a call you. Oh, better. Come on, come on, I love you. So, really, you're paying no one you come. So, you pay to be only alone. Ko de ni boju mu ko ma se nbi Olorun gan o fe o beta ko lo ni suru daada sugbon ko to mu kankan be ko gbadura ti ba baba se so fun o e ma be to bo
0: okay
2: e ka fe lu ni rai
0: shima sho hello
4: hello
0: yes sir
4: ajere
0: o yes sir aja
4: di wole ni
0: ah mama mi e ka le ma. Yes, ma.
4: I'm
0: your Jesus. Yes, ma. Yes, ma. I'm
4: your.
0: I'm your show. Okay. So.
4: One to my fellow call to my family, the world machine of a legal. But he's
0: Benny. Yes, ma. Shima. Hello?
2: Hello, sir.
0: Hello?
2: Ekaro, sir.
0: Yes, sir.
2: Akuni, sir.
0: Yes, ma.
2: Akwe to inla tanayon ni daro.
0: Ami.
2: Oni eni chio ba jo yino akwata akuni weno ake.
0: Beni.
2: Ema binu, sa o.
0: Yes, sir.
2: mo fe kangu sodo yin die
0: okay
2: aha e kan meji lo je ki mama yin ododo yin o
0: okay
2: se gbo sa
0: nkan koko
2: ni pe lati wa solution sisin
5: ikele keji temi ru lo kan ti ni gege bi ele ara lori okuro boya be se man polu kini e boya solution o wa die si
0: okay
5: e ma binu
0: okay
5: ma se yan ma binu
0: okay
5: ki ma se yan ma binu
0: ese mi
5: bi oro ti awon mo mi so ati baba mi o ti mo ko to ba je to gba pe o ni repercussion ni ko ni debe ko ni take measure re fun pe boya n to lowo lowo yen ju pe boya adaru gbe nkan e ja fi ti be yen o ye ki won o gbadura bo se to ati bo ti ye olorun o yen fun to ba ti wa mo pe eleke jona atakale ni lọlọrun ba yan gbogbo ipa atagbara emi igberaga emi pe mo wa nbi pe omo bobo kokon re binu yen ti o ba ni fego sile fun omo lola o o gbodo gbe ti sibi kan tokun yen ba ti ni joko sibi ba joko sibe nfe gbo lenu le nfe gboro ini o mu mo ma so kene kan gaga bi iri temi ti obirin ba go fun oko re omo re o tete lalubarika ko le te je won mo ni o sugbon ti ba tin drag mara won lowo ojo ale omo ba mi ejo awon ya ti sagbo won tun pe mi bi nisin e ni kin fe lomi laye sa
0: okay
5: kini e se gba
0: pa
5: e wa soru san se se
0: e se hello e kale
6: e kale o e ka ro
0: yes sir
6: baba de ka
0: sir
6: e ko jo re ka
0: ah daddy mi lati gbangan ahan mo ti kina la bo se bere program na o ti kina e pele
6: amo pe ko wole
0: eh e ma binu yes sir
6: mo ke da si bo ti pe lati pe ni je do na mo pe ko wole
0: eh
6: o ni mo ti try la da
0: le sorry
6: number 1
0: okay
6: lori obere
0: bene o te ki o mo pe se na pe selection method ni abegba bene